0: gbogbo fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó tún láǹfààní àti gbóhùn mi ibi ò ní bá yín gbogbo ẹni tó ń gbóhùn olúwa lẹ́nu mi wàhálà ò ní bá yín ọjọ́ ayọ̀ yín ayé ò ní bá jẹ́ ohun gbogbo tí Ọlọ́run ṣe fún yín ọ̀tá ò ní bá jẹ́ ìlérí Ọlọ́run yóò ṣe fún yín ohun tó máa tì ọ́ dọ́dọ̀ sàtánì kò ní ṣẹlẹ̀ sí ọ́ gbogbo ogun tí ó lé ọ́ dọ́dọ̀ èṣù kò ní ṣẹlẹ̀ sí ọ́ ẹ̀sà mímọ́ kò ní ṣẹlẹ̀ sí ọ́ mo gbàdúrà àánú jáde sí àánú wa yín rí àánú jáde sí mi àánú wa yín rí àánú jáde sí mi àánú wa yín rí bẹ́ẹ̀ ló máa rí ọ̀sẹ̀ yìí máa pè yín òpin ọ̀sẹ̀ yìí ẹ máa ríran lọ́wọ́ ẹ ríran lọ́wọ́ ojú òní tì yín bẹ́ẹ̀ ló máa rí o ṣe bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ yìí ṣe parí ni ọmọ tẹ̀lé yín àánú ọmọ tẹ̀lé yín ọfà nàtán kò ní bàyẹn ọfà búburú kò ní bàyẹn bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan mo fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn nìkan ò fi àná ìtì ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín Matthew ọ̀rọ̀ mi lénìí kì í ṣe wàásù àmàràn ni
1: Matthew
0: sọ fún ẹnìkan wípé má wá nǹkan kan lọ sọ́dọ̀ Yesu
2: má wá nǹkan kan lọ sọ́dọ̀ Yesu
0: má ní àní ẹ sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín pé má wá nǹkan kan lọ sọ́dọ̀ Yesu ẹ̀tẹ́ ló wà ńbẹ̀ dúró sọ́dọ̀ Ọlọ́run ohun tó nílò ọwọ́ Ọlọ́run ló wà má lọ sọ́dọ̀ Yesu ọ máa tẹ́bọ̀ ni dúró lọ́dọ̀ Ọlọ́run sàtánì ò ní tó nídìí tó bá fún ọ ní kékeré nílá ni ó gbà lọ́dọ̀ rẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run yóò dára fún ọ. Matthew in the book of Luke chapter 15 a rí ọmọkùnrin kan láti verse 11 ó yarí lọ́dọ̀ bàbá rẹ̀ olùwò dúró lọ́dọ̀ bàbá àwọn mọ́ bàbá rẹ̀ ní dàkùn bàbá rẹ̀ lówó ọlọ́lá olókìkí ṣùgbọ́n ọmọ yìí ní àwọn ọ̀rẹ́ kan àwọn ọmọ ọ̀rẹ́ tí wọn ò ní bẹ̀rù ọlọ́run ó wàá sọ fún bàbá rẹ̀ ó ní dádì mi ó ní ẹ wo ẹ pin ogun yín báyìí bàbá rẹ̀ ní síbẹ̀ tó bá dàgbà tó bá kú ní wọn máa pin ogun rẹ̀ èmi kọ́ ní pin ogun ńgbà ẹ bá ó ní dádì mi ẹ lè sọkẹ ẹ má jí o bàbá rẹ̀ dẹ̀ mọ́dún ọmọ tóbi bàbá bá mú property ó bá pin méjì pàǹkà bíbélì.
3: Ó sì rí pé ọkùnrin kan ní ọmọkùnrin méjì
0: èyí
3: àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé bàbá fún mi ní ìní rẹ̀
0: fún mi ní property tèmi tó kàn mí
3: ó sì pín ìní rẹ̀ fún
0: wọn ó pin fún un
3: lẹ́yìn náà
0: Matthew ó lọ darapọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n bá na tán ka bíbélì
3: èyí àbúrò kan gbogbo tí ó níjọ ó sì mú ọ̀nà àjò rẹ̀
0: pọ̀
3: lọ sílẹ̀ òkèrè
0: níbẹ̀
3: ni a ti gbé fi wá
0: wọ̀bì àná tán Matthew ọ̀pọ̀lọpọ̀ bàbá wọn lówó ìyá wọn lówó ṣùgbọ́n wọn ò mọṣẹ́ owó ṣe àwọn òbí náà kọ́ ọmọ bá a ṣe lówó ọmọ kan náwó ni bí ìyá rẹ ṣe mẹkẹ kò mọ bí bàbá rẹ ṣe mẹkẹ kò mọ mọkàn ní pé wọn wọlé àwọn dẹ nínà ẹ sà ọ wá kú lọdọ bàbá rẹ ìyẹn ní àpẹẹrẹ ọmọ ọlọrun tó fi bàbá rẹ lẹ tó lọ tẹlé sátani Matthew ìgbà tó lọ rìn àjò ó ná gbogbo owó nǹkan kí ló ṣẹlẹ ó padà dá láìní ó wà ń lọ ṣiṣẹ ní ilé ẹlẹdẹ ilé ẹlẹdẹ níbẹ̀ ló ti wá ń wò pé ṣé báyìí ìwọ̀n ó sì máa lọ rí Matthew kí ló wá ronú ó wá kọrin kan ó ní èmi ó dìde wáyé òjàre ìwọ̀n ó tọ́ bàbá mi lọ èmi ó dìde wáyé òjàre ìwọ̀n ó tọ́ bàbá mi lọ nígbà tí mo bá dọ́ọ̀dọ́ rẹ̀ èmi ò wí fún un wípé èmi ti dẹ́sẹ̀ sí ọrùn àti níwájú rẹ̀ èmi kò yẹ lẹ́ni tá a bá máa pè lọ́mọ rẹ̀ mọ́ kúkú fi mi ṣe bí ọkàn nu alágbàṣe rẹ̀ èmi ó dìde wáyé òjàre ìwọ̀n ó tọ́ bàbá mi lọ èmi ó dìde wáyé òjàre ìwọ̀n ó tọ́ bàbá mi lọ nígbà tí mo bá dọ́ọ̀dọ́ rẹ̀ èmi fun wi pe emi ti dese si orun ati si waju re emi ko ye leni ta ba ma pe do mo re mo kuku fi mi se bi okanu alagbase re o le mi o ye leni ta ba ma ko lo mo re mo emi o dide
3: mo
0: to baba mi lo emi o fun pe baba mo ti dese si orun ati si waju re
3: emi
0: ko ye leni ta ba ma pe lo mo re mo kuku fi mi se bi okanu alagbase re baba re wa ni pe be ko so ti pada wa boda boyu o ti sa ko lo baba mi ni so fun o pe a si ma welcome pada sinu Jesu Matthew ni gbogbo eni to ba sa lo so Jesu iya ni ma nje bo ta pa julo omo Olorun 1 Samuel chapter 28 Matthew Olorun le ma tete dahun sugba iyan oni ofisile in Matthew 28 verse 15 to 17 so do ba wi pe igba tolorun o tete dahun mo lo le babalawo babalawo ba se ko fun in the book of 1 Samuel chapter 28 ni verse 15 eskisa Olorun lo pe Olorun o dahun nipa ala ko dahun nipa iran ko dahun nipa awon woli tori e ni mo fi a lo sodo aboku soro igbo debe ke lo gbabo aboku soro se pe fun won to se pe fun mo re won ni solu ni woji ola iwo atawon mo re e ma jade kuro laye ka bibeli
3: somebody si fun solu pe
0: en yo
3: e se ti won fi yo mi lenu
0: to fi yo mi lenu lati wa pe mi lodo aboku soro solu wipe
3: igbaju laba o
0: igbaju laba o
3: nitori filistini ba o jago
0: nitori pa mo nja
3: olorun si ti ko sile
0: olorun ko nsile ko da mo en yo
3: nipa ala
0: nitori na en ni mo ti wa ni mo si wa sodo aboku soro ah ka bibeli o wipe inu re to fi wa bibe
3: to
0: je pe oluwa ko e
3: o
0: wa do tare Matthew to ba nbere nkan lowo Olorun ti o ba ti se ma ko Olorun sile si ma bere fanu ma bere fori ofe titi ti o fi dahun Matthew Olorun o dahun o Olorun o dahun o iwo to nwo mo yo dahun mo wa wa kuwa o mama kan to wa si ori oke ni last year omo re n saisan omo 34 years ibi ati n gbadura Oluwa so pe ara omo yen o le ya mo loluwa kin lo de Oluwa so pe eni to so omo yen lo ko wrong person ni ipo digba to omo yen ba je oruko baba e kara re o to ya mo wa pe mama mama Oluwa so pe owo yin lo wa lara omo yen o ba n se pe ko n esa je ohun ese mere mo le ki sa je eyin se mere Oluwa so pe baba omo yi lo ma so loko ipe oruko ti n je lati 34 years ipo ko loko ni pe njo to ba ti doruko baba re ijo yen nlara re o ya ta le bi mo ifun mama ne ko se nikan kan baba re na lo bi mo ni mama ti n ba gba yin ni oju e fo soke e ri Jesu e tun pada sile en prophet e ma binu en se ri ngba ti mi tete romo yen en ore oko mi n lo wa fun mi loyun ori oko yin nko o ti ku oko yin na nko o ti ku omo ni wa n jerora yi Olorun ni afigba ti baba re ba se kini o to ba pe loko to sure fun e wo nkan sa ki lo n wa kaakiri Olorun si ma da Olorun ma kaju kiri mo gbadura anu soro lori re sabi anu soro lori re orun to kaju wa lojo kini ana o wa dogun ojo ale mo gbadura Olorun ma da Olorun Olorun ma da Olorun Olorun ma da Olorun Olorun ma da Olorun that is why ninu second king second king ni chapter 1 ni verse 16 gbontel Olorun so fun Elijah Elijah o ni lo ba oba yen nitori wi pe o lo bere ni wrong place mo binu si second king chapter 1 verse 16 bi n to so nbe
3: o
0: wi pe
3: bayi
0: loluwa wi
3: nitori iwo ro ni se lo
0: tori pe o ro ni se lo lo lowo be se bubu o ni se kroni ko se pe se mi Olorun ri o si mo ni Matthew ma wa wa ku wa ileri o se ma wa wa ku wa ma je mu o se anu soro lori re anu ma soro Matthew anu ma soro mo ni anu ma soro lori aye re anu ma soro so wa mi bayi so Olorun ma gbadura re ma kanju nigbati won lo pe Jesu won ni ara Lazarus ore ri oya Jesu ni mo bi si mo n se soju lowo dokini ko lo dokeji ko lo doketa ko lo igbodo dokerin ti Lazarus ti ku Jesu sese lo Matthew mo ni ah Jesu o ti pe de Matthew Jesu le mi o pe de o time to ye kin de oni mo de Lazarus jade wa Lasaru jade abi o jade o di testimony ogun to n ja lowo olorun fe ko ditan iwo fe ku onu e kia kia da salogun ki segun e n ba ti saloju ogun ki segun imoran ni o ma lo odo esu fun onkon anti an lo be lana mo ge ka je o elomi n fo mo di elomi n fa ya di elomi n fe mi are di elomi n fa lafi are di boda ore to lo n ba se fun yan ni ma n kale lo fi so pe e wa sodo mi gbogbo eyin tin sise ti aye di eru wo lori emi o fi ese mi fun yin e gba ajaga mi so yin tori pe ajaga mi rorun eru mi sise kini Matthew ajaga Jesu ni kan lo rorun o wo nkan iwo wo jo sabati eh o ni problem o lo ba olohun ninu second chronicle chapter 20 verse 20 olohun ni kini problem e ologun dide si ni olohun ni ni awon akorin kan ma akorin olohun ba se gba bi o ba se iwo wa wu on ba mu abu oba muabu o na ni problem o na lo ba orisare o ni wa gba mi orisare ni fun mi lakobi omo re to ba ti le pa akobi omo re fun mi e ma bo segun ogun teni kan fori eyin to fi se eni kan fo didi omo ki mo gbadura loruko jesu won ni gbo omo lowo re won ni gogo re won ni gbojo la re o ra anu gba o ri ran lowo aye oni ni ola

fẹ́ rí wòlíì tó o dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no mọ wọ nílùú apátẹrẹ pé mọ́tò rẹ kó máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí oyè dèjì ẹ wá sọ̀kalẹ̀ ní apátẹrẹ orí òkè no mọ wọ ní lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apátẹrẹ ẹ ti gbé orí òkè ẹ kàn bèrè bàbá ak 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀bi tẹsítímọ́nì jésù olúwa wa gbogbo èèyàn prógrámù tó ń lọ lọ́wọ́ láwọn branches wa mo fẹ́ kẹ́ ẹ àtẹ́ndì ṣé ẹ rí láàárọ̀ ọjọ́ Sunday ó máa lágbára ní challenge amen ṣé ẹ rí prógrámù tó ń lọ lọ́wọ́ ní challenge every Sunday morning aago méje àárọ̀ sí aago mẹ́wàá àbọ̀ a ti parí àti kò sí ní tàmú church o ti lọ sílé ṣé ẹ wá rí ní challenge yẹn ìṣòro máa ń wà every Friday ṣé ẹ rí ní àárọ̀ Thursday ìyẹn ni wákàtí ẹ̀mí mímọ́ ìwọ náà wàá yaná ọba pẹ́ dé o lè mọ́ rí wòlíì àárọ̀ ọjọ́ Monday gbogbo ẹni tó fẹ́ rí mi èmi ò kí ń pò lórí òkè ní ọmọ wọ ibẹ̀ mo fi sílé ibẹ̀ mo máa ń wà ìwọ náà wàá yaná àdúà lọ́jọ́ Monday mo gbàdúà ìlérí ọlọ́run yóò ṣe fún ọ ayé ń bẹ̀rù pé dádì bóò ni prógrámù wa níjẹ̀bú-òde ìjẹ̀bú-òde every Friday ni aago méje àárọ̀ sí aago mẹ́wàá àwọn aránsẹ́ ọlọ́run ti wà ń bẹ̀ tí a ń dúró dé ọ láti súre fún ọ ní CPTech ní ìjàre CPTech bus stop ní ìjàre bus stop tẹ bá ti débẹ̀ tẹ bá ti dé ìjàre bus stop ní CPTech ẹ ti rí signboard wa ẹ yà síbẹ̀ ẹ lọ yá náà dúà yóò dára fún yín ìwọ náà máa ráàánú bá o rí tiẹ̀ ṣe lórúkọ bàbá ọmọ àtẹ̀mọ́ ọfà kò jíjò ní bá o ó rọ́nà lọ wọ́n ó ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa mo fi ọlọ́run bí ọ fi ayé rẹ fún kristi níbikíbi tó bá ti ń gbọ́ mi fàyè rẹ fún kristi ọ̀nà mìíràn ò sí wo nǹkan íńtánẹ́ẹ̀tì ti tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ọmọkà everybody ti hàn pé jésù ni ọ̀nà òtítọ́ àti iye kò sẹ́nikẹ́ni tó máa dọ́dọ̀ bàbá bí ò bá ṣe nípasẹ̀ rẹ̀ yóò da fún o ayé kan tó wáyé o ò ní jẹ̀bi o ìlérí yóò ṣe fún o ìlérí yóò ṣe fún o ó rí tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ló máa ṣe ẹ fóònù nọmba yìí ni kẹ́ ẹ máa pè 090-33-933-006 090-33-933-006 no more.

0: akụ oju mọre
1: ibọla chi onye ọma na ege ntị kụbọchi taa mitara gị mkpụrụ ọma
2: jamaa baraka moda asuba mune muku pata samurana mai tarin albarka amin
3: Eto ire owurọ logun ori afẹfẹ lori ikanni yi woli adeniyi olopọrọ ku ni yo ma fi oro Ọlọrun bọ wa baba e ka ro sa
4: ogo ma ni fun Ọlọrun ni oke
5: hallelujah
4: owurọ friday re
5: o se jesus
4: anunu anuni monday tuesday wednesday thursday friday mi mi ama tobi Wọ́n fẹ́ yín ẹlẹ́lẹ̀. Wọ́n bọ́ sọ yìí lọ́rùn rẹ̀. Ayé ò já o sí o. Wọ́n orin kan kò kọ́ sí ọba àwọn ọba.
5: Ẹ̀mí mi mọ́ ẹ̀ṣẹ́ o. Ẹ̀mí àwọn wòlíì.
4: Bẹ́ẹ̀ni.
5: Ẹ̀mí mi

0: lórí ọ̀rọ̀ mi. Mà parọ́ pé ọ̀run ìtọ́ ni sílẹ̀ mi lórí lóṣù. Mi ò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tó lòdì.
1: Mi ò gbọ́dọ̀
0: bọ́ sínú páńpẹ́ ayé.
1: Okùn
0: àwọn ẹlẹ́yẹ ò gbọ́dọ̀ mú mi lẹ́sẹ̀. Ọ̀run ìtọ́ ni sílẹ̀ mi lórí. Sílẹ̀ àwọn ọmọ mi lórí. Sọ̀rọ̀ bí ọmọ mi
1: lórí. Ẹ̀mí mímọ́ òwò.
0: Ọ̀run ìtọ́ ni wá sílẹ̀ mi lórí o.
1: Sílẹ̀ mi lórí. Bẹ́ẹ̀ni.
0: Mi ò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tó lòdì. Àwọn ọmọ mi ò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀.
1: Mo fẹ́ kọ́ ibi tí ìsinmi wà.
0: Olúwa wa.
1: Àmì.
0: Mo ní àwọn méje tí òkùnkùn bẹ̀rù. Ẹni kìíní ni pè ní ẹni bá pàdé. Ẹni kejì ni ẹni tó ń gbóhùn Olúwa. Ẹni kẹta ni aládùúrà pẹ̀lú ọwọ́ ìwà mímọ́. Aládùúrà pẹ̀lú ọwọ́ ìwà mímọ́. Ẹni kẹrin ni ẹni tó ní ìgbàgbọ́ ààyè nínú Ọlọ́run. Ẹ wo First Samuel 17, David wí pé Ọlọ́run tó fún mi ní kìnnìún àti bíi ẹni tí ọwọ́ mi fàyà. Ìwọ yìí á dàbí kan nínú àwọn ẹni tó Ọlọ́run fún mi yẹn. O ti da já lónìí, o ti di kìnnìún lónìí, o ti di àmọ́ pa ẹ́. Bí mo ti pa kìnnìún tí mo pa àmọ̀tẹ́kùn, bẹ́ẹ̀ náà ni màá pa wọ iná. Ó ní ìwọ wá, ó wá, ó mú ìdá wá. Wá bá mi jẹ́ èmi tọ́ wá ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun ẹni tí ìwọ̀ ń gan Ọlọ́run tí ìwọ̀ ń gan ó mọ ìgbàgbọ́ inú Ọlọ́run yẹn ó dẹ̀ fi dojúkọ ó dẹ̀ borí. Èso bẹ̀rù ẹni tí ó bá ní ìgbàgbọ́ ààyè a máa sọ fún ẹ pé ẹni táwọn ń sìn ní ipá ju ọ̀lọ́. So èmi láìkí David gan tèmi ìgbàgbọ́ yẹn ti pọ̀ jù ní Ọlọ́run ìgbàgbọ́ yẹn ti pọ̀ jù. Ogun tó múra fún wọn ni kò lọ gbóúnjẹ fún àwọn bọ̀dẹ́ ìwọ tó ẹ pé nu gbóló ń gbé o ṣe sọ́jà. Wọn tírèdì yẹn ó dẹ̀ ń wo èèyàn gidi gan wájú báyìí ó dẹ̀ ń sọ pé kí wọ́n jẹ́ kó lọ bájà. Gbogbo èèyàn dẹ̀ ń sọ fún ẹ pé ẹni tó fẹ́ lọ báyìí wọn lógun ní láti kékeré. Ọ̀gá wa gan Sọ́ọ̀lù ni ń wòran ìjà láti inú yàrá yìí. Tí wọ́n wá ẹgbọ́n ti ṣùgbọ́n láti fún ẹ sọ pé ó ní ṣé èmi la já. Ṣé Ísírẹ́lì kan mú yín tán? Róńdó róńdó ìlẹ̀dún ẹni tó pé bí n bá fọrun ẹ̀tú báyìí ó bí ìgbà mo fọrun adìyẹ tún ni. Ṣùgbọ́n ó gbàgbọ́ ní Ọlọ́run. Ó ná tún sáré tọ́ ó dojúkọ. Pẹ̀lú òkúta àti kánnákánná ìgbàgbọ́ yẹn lè sà. Ìgbàgbọ́ yẹn lè sà. Ẹnì kan ń ṣàmì orí ọ̀tá rẹ̀ ńlẹ̀.
1: Àmì.
0: Ìgbàgbọ́ ní Ọlọ́run ìgbàgbọ́ tí kì í yẹ. Ó yá gbà.
1: Àmì.
0: Gbà.
1: Àmì.
0: Gbà.
1: Àmì.
0: Gbà.
1: Àmì.
0: Àwọn tí ó ń kun bẹ̀rù ni àwọn tó gbọ́ Ọlọ́run tó ní ìgbàgbọ́ ààyè nínú Ọlọ́run. Verse 29 nípa ìgbàgbọ́ ni wọ́n la òkun pupa já pé ní ìyàngbẹ ilẹ̀ tí àwọn ará Egypt dán wò tí wọ́n sì rí. Nípa ìgbàgbọ́ ni odi Jericho wó lulẹ̀ lẹ́yìn ìgbà tí a yí wọn ká fún ọjọ́ méje. Nípa ìgbàgbọ́ ni Rahab panṣágà kò ṣègbé pẹ̀lú àwọn tí kò gbọ́ràn nígbà tí ó tẹ́wọ́ gba àwọn amí ní àlàáfíà. Ewo ni kí èmi ó tún máa wí báyìí o nítorí pé ààyè kò ní sí fún mi mọ́ láti sọ nípa ti Gideoni nípa ti Baraku nípa ti Samsoni nípa ti Jephthah nípa ti Dáfídì nípa ti Samueli àti àwọn wòlíì àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣe kíni wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba verse 33 tí wọ́n ṣiṣẹ́ òdodo tí wọ́n gba ìlérí tí wọ́n di àwọn wọ́n di àwọn kìnní ńlé ẹnu tí wọ́n pa agbára iná tí wọ́n bọ́ lọ́wọ́ ojú idà tí a sọ di alágbára nínú àìlera tí wọ́n di akọni ní ìjà wọ́n lé ogun àwọn àjèjìsá àwọn obìnrin rí òkú wọn gbà nípa àjínde a sì dá àwọn ẹlòmíràn lóró wọ́n kọ̀ láti gba ìdásílẹ̀ wọ́n kọ̀ wọn kò sì rí àjínde kí wọ́n kí ó lè rí àjínde tó dára ju wọ̀nyí gbà. Gbogbo verse 39 gbogbo àwọn wọ̀nyí ni a jẹ́ ìrere sí nípa ìgbàgbọ́ a jẹ́ ìrere sí wọn nípa ìgbàgbọ́. Náà bí òkùnkùn bá bẹ̀rù gbogbo ìṣù ṣé kò ní bẹ̀rù gbogbo àwọn tá a dárúkọ ẹ̀ nípa ìgbàgbọ́ ni. Wọ́n gba Ọlọ́run wọn gbọ́ kìí ṣe nípa sọ́ọ̀sì ẹlòmíì gba sọ́ọ̀sì gbọ́ kò gba Ọlọ́run gbọ́. Òun lè ṣe rí pé wọ́n sẹ́ ìgbàgbọ́ nígbà tó bá dójú ẹ̀ wọ́n fi wá wọn sẹ́ ìgbàgbọ́ ẹ̀ wọ́n ń wọ́ ọmọ wọn tún lọ lé babaláwo láwọn ṣiṣẹ́ olúwa wọ́n tún rí nǹkan mọ́lẹ̀ òun ni gbogbo ẹ̀ ṣe dojúrú. Ẹbẹ́ nìkan bá mọ ibi tá a mọ́ ń lọ kó sáré wá sọ báyìí Yéṣù nìkan la dúró tì í. Ẹbí gbogbo èèyàn bá mọ tí èmi wọ́n tèmi kálukú mọ tiẹ̀ ìgbàgbọ́ ni ìgbàgbọ́ nú Ọlọ́run ìgbàgbọ́ nú àṣẹ rẹ̀. Mo gbàdúrà fún ọ gbogbo ẹ̀mí àgbàgbọ́ ó jáde lára.
1: Àmì.
0: Àwọn wo ni sàtánì bẹ̀rù àwọn onírúbọ àbàmì Ábúrahámù. Ó ń lọ lọ fi ọmọ rẹ kan ṣoṣo rúbọ. Ẹ̀gbọ́n tó pé ọmọ rẹ kan ṣoṣo lọ fi rúbọ ní orí òkè tí èmi yóò fi hàn. Ó dẹ̀ rìn ọjọ́ mẹ́ta pẹ̀lú ọmọ yẹn. Wọ́n dé ẹsẹ̀ òkè omo yen ni baba o bo ru bo ti mo tin ba yin lo a ma mu agbodani agbara agbo kankan a ma agbodani ah ololohun apese agbo ni omo won de dori oke mo ti se pepe tan o de ni ko mo sun omo ni agbo leso iwo na lagbo iwo ni oluwa ni kin fe rubo emi ah oke e se baba mi o de sun omo ti so omo odun meta omo to le gbe giru omo bi 18 years omo bi to ba gbe ese le baba yen baba yen ga da ku ni sọmọ ọmọ yẹn onaje se afi jesus si akawe saki o nikan lo de ni aye to nice ju ninu gbogbo testament yen iyawo kan lo fe a gbo pe abiji very evil life e buti lo ninu typology a man ko eko kan ninu ni bible school an pe ni typology so isaki je okan ta fi se akawe jesus eni keji ta fi se akawe jesus na ni joseph ba se ta jesus na la se ta joseph laarin awon ti okunkun ni se mu ti won ade ko se mu fun okunkun wa wa lara
1: amen
0: o sami mo ni wa wa lara
1: amen
0: oga isami wa wa lara
1: amen
0: mo ba aye re soro o ni ra
1: amen
0: sami baba o ni ra
1: amen
0: iya isami o ni ra
1: amen
0: mo lo ni ra
1: amen
0: ofa ti mo ri ti won mu da nitori re ofa na pa
1: amen
0: adura re ti mo ni ogba ni pe gbogbo nta ri nu olodun tin ba mi ja on ti akojo nu okun ta fin ba mi ja pada sodo eleru da sodo awon tin ba mi ah wa ri tura o
1: amen
0: be lori
1: amen
0: ko de ji kwada
1: amen
0: o ti ri be
1: amen
0: aro ni aju won ni ku ni convention center ye 84 akute road near access bank near asore ni akute aju won road yen ni ago meje aro ba wa di aro sunday ni ago meje aro si meje la ruru wa da le oloko dara po mo won be ni ore gun awon la wa ni bi o to gate yen ni bi 7 up ni bi moto le yen awon la wa won jo access bank yen ni egbe testa a je mu fe fo a se yo owo lo gbo erin okun ni pade ni odun yi mo fi pa mi de mexican lati ma se luwa ma lu o de ma fi mu wa dun on the 25 26 27 mexican agba oluwa yo so kan lc ri ọwọ agbára ńlá ojú olúwa yóò sì ṣiṣẹ olúwa yóò fọwọ kàn yín ẹ mú iṣẹ yín dání ẹ sì máa bọ pẹlú ìgbàgbọ nípa ohun gbogbo olúwa máa ṣe ìrìn àjò ńlá ni àárọ ọsán alẹ àwọn ọkọ ọlọrun gbogbo olúwa ti pèsè wọn fún ìrìn àjò náà olúwa yóò sì lò láti tú wa sílẹ gbogbo ibi tó bá wà ẹyin ọkùnrin ẹẹkan lọdún lọrùn omi tí wọn bá ń rí ẹẹkan lọdún ló fi pa mí dé Olúwa yóò lò fún wa rí ti ẹgbà mọ
1: amen
0: o ti rí bẹẹ
1: amen
0: jesu olúwa
1: amen
0: ẹ mọ pé fún àdúrà bá ti ń parí ètò 070 4912 3572
2: ètò eré òwúrọ ni ẹ ṣẹṣẹ gbọ tán yẹn láti ilé iṣẹ ìránṣẹ love of christ chapel international bàbá wa Adeniyi olopo oku ni won fi onje mi bo wa anu olorun ko ni fi gbogbo wa sile ki olorun ki o bukun fun yin jesu loluwa
3: e kaaro o aku ojumo re ibolachi onye oma na egenti ko bochi ta mitara ge mkpuru oma
4: jamaa barkan mu da asuba mune muku fata samun rana mai tarin albarka amin
5: Band FM

àwọn kọ̀kọ́ wà tó jẹ́ pé máa ń yiri ẹ̀wò pé báwo lélẹ̀ ṣe bẹ̀rẹ̀ ń bo ló ti bẹ̀rẹ̀ báwo la ṣe gbé kalẹ̀ ráìsì àti dodo dodo àtẹwà. Mo dẹ̀ láwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé yẹ kó ti yéyàn àwọn tí mo ń sọ. Tí wọ́n bá máa jẹ ráìsì tí ò bá tì sí súnú ẹ̀ oúnjẹ yẹn ò tí ì ké. Ṣé rí pé ó wọnú ara wọn. Asalaamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Mo kí ni kí ọlá ni o. Mo kí wa ni kí ọlá. Mo kí wa lórúkọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ọ̀ṣẹ́ rí apá kìíní iléeṣẹ́ Bond 92.9. Jọ̀mọ́ bó o bá nígbéraga tó o jọra rẹ lójú bó o rí bí ìgbà tó tó tán tó o máa bọ́lọ́hun dupò rẹ̀. Tó o máa bọ́lọ́hun ọba ti gbágbága dáàbò tó dọ̀nà ẹ̀. Jọ̀mọ́ bó o bá nígbéra tó o jọra rẹ lójú bó o rí bí ìgbà tó tó tán tó o máa bọ́lọ́hun dupò rẹ̀. Tó o máa bọ́lọ́hun ọba ti gbágbága dákun darapọ̀ mọ́mi láti ṣe aláwọ̀ àgbà láàárọ̀ yìí títóbi ọlọ́run ọba nù o. Múlẹ̀ ni aláwọ̀ àgbà kẹbíra wájú àjọṣe àlẹ́ láìfún oníṣẹ́ ńlá ànábì wa Muhammad sálàlá aníwọ̀sálà torí pé orí ọ̀fẹ́ àti àánú lèmi àti ẹ̀rígbà o. Ọjọ́ jímọ̀ ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́. Aago mẹ́fà òwúrọ̀ ó ti ku ìṣẹ́jú mẹ́rìnlá tó túmọ̀ sí pé aago márùn-ún ó ti lé ìṣẹ́jú mẹ́rìndínláàádọ́ta 5 a.m. Ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣerí pẹ̀lú ìmí Fadila Sheikh olórí àwọn àfáà lákàkiri àgbàlá ṣéwù gbogbo ṣéwù ìmáàm gbogbo ìmáàm ustaz gbogbo ustaz àfáà gbogbo àfáà káàkiri àgbàlá ààrẹ ìjókòó àwọn àlẹ yìí president league of imams worldwide káàkiri àgbàlá yìí nàkọmọ nígbà kan ṣoṣo láì gbà kọbọ olórí àwọn àfáà lálẹ yìí ṣéwù ẹ pariwo ṣéwù.

0: ajá sí ogun la won ma be mi kon ri ko wa gbe ko bi epo 50 liters ebu won tun bu epo ti wa aga bye bye let's go there alaji alaji e saga lo le lepo gbogbo ko si nigeria ta saga lo ni babo
1: pilot
0: ah mo we yin lo mu lepe lati jo yi se o si
1: gbo mi ti lepe mo mu ti wa mbafu igba kan ton pe tamata ordinary fini super nasu egbe ton mo pe nasu egbe ngu
0: gbogbo baba won
1: se je ni yen
0: asu baba lawo and the only bready
1: eh emi o ri so
0: asu baba da lepo
1: nasu egbe ni
0: nasu egbe
1: papako
0: papako
1: lati 70 ori ta ti ko lati 70 wa wo gba to sise ni
0: ah
1: o je je ni
0: ah babo de da olo o je babo de so lo mi o lo jaga ko le ko ifun yin ma ko le ko ifun yo jaga o nasu egbe o nasu egbe o ta pe fe mi mi o gbagbe o dori eto elekeji napako napako tell her when no dey fit do in job nasu egbe o alata landa su egbe o
1: kada mo se o
0: ibadan fi napako napako
1: ah ntoba se mo fi copy re
0: ara mi de wale be se pe se
1: o fa kan be o se ma mi ti to wala o re o le mi ni o ma ke o gugu afa patapata alaji ali mi kolon joku le mi ikawo ke ole re won o lo ni se gugu agbaye
0: onikaruku mo
1: pe
0: onikaruku mo yato si mo
1: e se dare
0: ke
1: mi sa fa toro wo kuku toro
0: mo ke mo ko tu mo ko le tu la gba
1: alaji oku mo lo o si ni epo to ba fun o ni epo daka lo fi se
0: ojo si jo o epo jo si jo o
1: to wa fi dupe to wa fi dupe lodo olohun epo lo to fi nbu
0: mi o dupe
1: o mi ke ni o pe awo toro ku fun o ṣùgbọ́n tó bá ti lóhùn ọ̀bára ayé ṣe mọ́ lọ́bìnrin túmọ̀ rẹ̀ lọ́wọ́ dr ọ̀yọ́lálẹ́ kan.
0: wọ́n gbé pé wọ́n mi ò dún mi ò gbà.
1: àti gbọ́sẹ̀ àní ẹ̀bẹ̀rẹ̀ ìbéèrè ìtumọ̀ ìlọ́wọ́ dr túlálẹ́ kan ẹ̀ má ti lóhùn ọ̀bára ayé ṣe mọ́.
0: nàpákó
1: nàpákó
0: ọ̀gáwọ̀. bàbá wa láìlúwà èsì imperial majesty ọba ríwọ̀n ẹ̀mí oṣọlálẹ́ akíọ́lù olówó èkó of èkó olówó èkó bàbá fúwà bí èsì o aláìníwà ní kí n kí gbogbo àwa mùsùlùmí pátápátá pé a kú ọlá jimo tòní pé ẹ̀mí oṣù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o bí ìga ìpínlẹ̀ èkó ọ̀dọ̀ ọba lílù àrẹ̀mú oṣù ọ̀lálẹ́ babatunde akíọ́lù kínní lógun kútẹ́rẹ́ àṣà lóògùn olówó èkó of èkó olówó èkó bàbá fúwà wọn ní báríkà jimo sí gbogbo wa o ọ̀rẹ́ olúwa latifat ọ̀rẹ́ olúwa gunákìlẹ̀ olóòtú ètò ó dàbọ̀ mà.
2: Band FM.

0: ìjọba àpapọ̀ aláwọ̀ nàìjíríà ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ dandan lórí ọ̀rọ̀ yẹn la sọ̀bùra láti ṣe àgbéyẹ̀wò fún owó orílẹ̀ wa nàìjíríà yóò rọrùn.
1: Àwọn olóṣèlú pátápátá ní ìpínlẹ̀ Benue náà ti bu kàlàáfíà máa jọba látàrí pé kíni wọ́n ní àwọn ìdìbò kan tó fẹ́ wáyé lọ sí 2027 wọ́n ní ìbò tí ó lọ ní ìpínlẹ̀ náà ó gbọ́dọ̀ rọ ní ìrọ̀sẹ̀ kò sí pé bóyá ìjà ń wáyé láàrin olóṣèlú kan sí kejì wọ́n gbọ́wọ́ lo àlàáfíà gbọ́dọ̀ jọba ni.
0: Ikú tún ti sọ̀rọ̀ ní orílẹ̀-èdè wa ní ìsènìyàn ṣẹranko bàbá ìjàpá aláàfin tó ti kú o lẹ́yìn ọdún okòólénírínwó yẹn ní ìlú Ọ̀yọ́ ìyẹn ìjàpá
1: ẹwẹ́ jẹ́ kọjá lọ sí ìpínlẹ̀ àárọ̀ tèmi látàrí ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó ń jáde ń jẹ́mọ pé nípínlẹ̀ ogun báyìí gómìnà dàpọ̀ abiodun lọ́wọ́ lọ́wọ́ báyìí ó máa ti gbé àwọn ìgbìmọ̀ tó ní pé kíni ṣe rí ẹgbẹ́ òṣèlú abc ó gbọ́dọ̀ jáwé olúborí ni báwọn ẹgbẹ́ òṣèlú tó kù ní ẹ̀kẹ́ ẹ jẹ́ ká mọ̀ wò ó bọ́yá yóò jáwé olúborí àbí kò níjà ẹ ń gbọ́ làbárè láàárọ̀ tí tó fà á o.
0: Àwọn ẹ̀ṣọ́ ṣe ní ìpínlẹ̀ Ọ̀sun owó tó yẹ pé ó pa sápò ìjọba bílíọ̀ 5.4 náírà ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ 4.4 àpò òrìrì ní oṣù mẹ́jọ péré náà ni o.
1: Lólùlúwa Àbújá àwọn òṣìṣẹ́ ìfọrin láàárọ̀ tèmi pàápàá jùlọ àwọn tó yẹ pé owó oṣù wọn tó ń ṣeṣe àti rọ mínísà fún lùlù Àbújá àti àwọn ẹlẹ́nu lọ́rọ̀ pé bá wa wọ́n ọ̀nà àbáyọ sí àkọlé máa ṣiṣẹ́ bí erin ká máa jẹjẹ lè rí o.
0: Ǹjẹ́ ẹjẹ́ máa bá àwọn ẹ̀ka tó ń sí lẹ́fọ̀ ńlẹ̀ wa Nàìjíríà àná kan sára sí EFC àjọ ṣiṣẹ́ papọ̀ náà ni o wọn ni kò sì rí bẹ́ẹ̀ o.
1: Bó tẹ́ ẹ bá kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ kọ́kọ́ gboyè dáadáa tẹ́ ẹ kà á dáadáa tẹ́ ẹ mọ̀ ẹ̀kọ́ ó ń lọ yẹ kẹ́ ẹ kọ́ pàtẹ́ bá máa bẹ̀rẹ̀ iṣẹ́ yín tẹ́ ẹ lọ kọ́nà ló yẹ ká mọ̀ ó ṣe pé ẹ máa sojú ṣáájú àbí kẹ́ ẹ máa gbé òjò fáìnà wọn lẹ́yìn yóò kàn gba sabuké ni ní tó ṣe ní sabuké náà kò lè testify síta o.
0: Ìgbà bẹ́ẹ̀ni ìgbà tá a bá kúlàǹdì ẹnìkan kì í sun láì wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn lórí bàbá wa olújẹkọ̀ tó dágbáyé FRSC náà ná tó ránṣẹ́ ìbánikẹ́dùn lórí rẹ̀ o.

0: aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 dé ti wípé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún ìrìn àjò ọdún yìí jẹ́ 7,882,892 naira péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì 3,000 naira péré. Látàrí eléyìí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní Èkó. Nípa lílo bank draft kún ọ̀sìn kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kódò di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àbẹ̀ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808-076-6813 tàbí 0802-317-4373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni kọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.
3: Akosile International Moli 2027 Alhamda Zumratul Mutakukoina Fifedotu Tijaniya of Nigeria Zawiyat Sheikh Abdussalam Akosile National Headquarters Onpe gbogbo eniyan Sibi ayeye ojo bi onise nla Molid Nabi Ologun Eleeti todun imawaye ni Ogunjo Osu Kesan 28th 26 Bere Lago meji la osan ni Marina Kapa NNPC Lagos Island Ipinle Eko Labe Babawa Grand Khalifa Tijaniya Lagos State

0: ọ̀nà tó àgbẹ̀ sẹ́ ti producer kono wẹ́rọ ilé-iṣẹ́ bond fm lójoojúmọ́ ọ̀nà ni arákùnrin gbẹ̀ngà fati aka headmaster ṣùgbọ́n olóòtú fún tààrọ̀ tó ní tèmi tọ́pẹ́ ajayi ojúkò yàn ti.
1: 32 tó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ní owó ọ̀lẹ̀ òkèrè nígbà ṣìpapọ̀ ó jẹ́ àádọ́ mẹ́tàdínláàdọ́jọ ìyẹn mílíọ̀nù mẹ́tàdínláàdọ́ wọn ní bàbá àti díẹ̀ ní bàbá ìmá jẹ sílẹ̀ ṣùgbọ́n nígbà tí ọjẹ́ wọn ní kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ burú tó ó mà máa rẹ́ ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ àwọn kan máa dáàárọ̀ tì ní lára wọn láti ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ abia alàgbà alex otí àti ẹni tó fi tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ olóko gbáyé ìyẹn dókítà ngọ̀sì okojo ń wálé àwọn méjèèjì máa ti bọ́ sàgbé láyé o àwọn ò mà ní ẹ lè máa fọ̀rọ̀ kọ́rọ̀ bọ́ pító bí lẹ́rọ gẹ́gẹ́ bí alàgbà pító bí fẹ́ dúpọ̀ sí parí nínú ẹgbẹ́ òṣèlú ndc yẹn nàìjíríà democratic rest láàárọ̀ tèmi ó máa sọ ó ní gbogbo ìgbésẹ̀ tí ẹgbẹ́ yìí láti jẹ́ pé ìbò tó sẹ́kù tó ti súnmọ́lé ó ní ṣe wá jà àsìkò ilẹ̀ sọ pé òun owó kan ṣùgbọ́n wọ́n ní ìpè burú tó àmọ́ rẹ̀ tó jẹ́ alátìlẹyìn jẹ́ ọ̀pẹ́ni tó fìgbà kan nínú àwọn àpapọ̀ tó ń ṣe àtìlẹyìn fún pító òbí ìyẹn ọ̀hún òbí dẹ́ǹtì ẹni tó jọjú wọn ó máa sọ láàárọ̀ tèmi ó ní ìyẹn dókítà tanko yunusa ó níṣẹ́ rí gbogbo àwọn àtẹ̀jáde tí wọ́n tẹ̀jáde onírọ́pá ni ó nígbà tó ń wo ìṣàkóso jáde nígbà tí pító òbí jẹ gómìnà ní ìpínlẹ̀ anambra ó ní owó tó sì fìdẹ̀ lọ́wọ́ báyìí olówó lọ́nà tó bílíọ̀nù 86.7 billion naira náà ló wà lẹ̀ tó fi sí ìwà ìpínlẹ̀ anambra kó tó di kó kúrò ó ní ẹwà àwọn nígbà tó wá bọ́ sáà sí pé nígbà tó ìdìbò 2027 wọn wá tari pé owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ ni bàbá ìjẹ sílẹ̀ ó ní kò sí ó ní ni ẹni tó jẹ́ kọmíṣánná tó ń rí sí ìròyìn ní ìpínlẹ̀ náà ó ní kò ṣe kò àgbẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ó náà ti tari gbogbo òwe náà síta gbogbo bí gómìnà alàgbà pító owó tọ́ná àtowó ìyá ó nígbà tó ń ṣe wọn ló ní okùn ya owó ìyá kan fún ègún ti àìsàn ibà màlẹ́ríà wọn ló tún gbé kan náà tó nílé tó ìlera wọn ló tún sọ tó ẹ̀kọ́ tó fi gún régé àti ìdàgbàsókè wọn ní èyí tó tún wá ṣe tó tún kà ní àwọn tó fowó náà ṣe wọn ní bóyá àwọn ìyáálé àgbàrá ìyàgbòrò yóò ṣe dópin ní ìpínlẹ̀ anambra wọn ní gbogbo ẹ̀ pátápátá ni bàbá ìlà sílẹ̀ pé tó lòun fowó ṣe gbé kan náà tó nílé tó ìlera wọn ló tún sọ kan náà pé ètò ẹ̀kọ́ tó fi gún régé ìdàgbàsókè wọn ní èyí tó tún wá ṣe tó tún kà nínú àwọn tó fowó náà ṣe wọn ní bóyá àwọn ìyáálé àgbàrá ìyàgbòrò yóò ṣe dópin ní àwọn àgbẹ̀kọ́ ní ìpínlẹ̀ anambra gbogbo ẹ̀ pátápátá ni bàbá ìlà sílẹ̀ pé tó lòun fowó ṣe àwọn òdẹ̀rí kankan nígbà kò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ anambra onígbà tó ń ṣe gbogbo àwọn owó náà rọ̀gbọ̀rọ̀gbọ̀n ni pító òbí fi sílẹ̀ tó jẹ àwọn ìyàwó iṣẹ́ kan tún parí wípé lásìkò tó wà bẹ́ẹ̀ wọ́n ní kò san owó oṣù àwọn tó ti fẹ̀yìntì lásìkò pító òbí tó jẹ gómìnà ní ìpínlẹ̀ anambra wọ́n ní kò san owó àwọn gbogbo ẹ̀ pátápátá náà kà sílẹ̀ náà wá tari owó náà síta wípé yìí báyìí ló jẹ nígbà tó wà ní gómìnà ṣùgbọ́n pító òbí náà sọ ó ní ẹ̀ǹ parọ́ mẹ́lẹ́dá mi ni onígbà ẹlẹ́sìn ọ̀tẹ̀ wọn pé mo jẹ owó kan ó ní kan tari ẹ̀kan mọ́ àwọn òwe kankan jáde àwọn iṣẹ́ kankan ní ìpínlẹ̀ anambra ó ní wọn tari yẹn síta ṣùgbọ́n owó tó jẹ wọn tari ẹ wo ẹ lọ́kẹ́ ẹ ní telegram láàárọ̀ tí gbogbo òwe ìròyìn ló ti ẹ̀ gbé láàárọ̀ yìí.
0: bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ lọ́tọ̀ ní àjọ máa sọ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí àṣà rẹ̀ náà lọ́nà máa sọ pé kókó là ń kà sókó fù bẹ́ẹ̀ náà bá ní kí n kà bí sòkòtò mi sí òní léwu lójú wa kéde ìgádé aláàbínú ọ̀bàdàn kan náà jọ bákan náà délé trust náà ń gbé ròyìn kó lè bá àdúrà lọ́bẹ̀ ṣe ń kàn bí tó jọ lálẹ́ ọ̀fẹ́ràn ọ̀bẹ
1: náà
0: yóò dàbí sẹ́ọ̀kúsẹ́ ò lọ́jọ́ kẹ́mi náà tó kọjá lọ sí àtọ́fù kan jẹ́ ọmọlẹ́gbọ̀n aṣòfin orílẹ̀ èdè wa nàìjíríà wọn ni adé káàtàrí kó tó tèrè ọmọlọ tí ni kí n gbélé pa ọ wọn ni aṣàpérò kan ní olúlẹ àbújá lánàá òde lórí pé kí ni pé ewé tí ó pẹ̀kọ́ ìgbòdò gísọ̀ wọn wípé kárí ìgboro wò àṣewájú bọ́lá abẹ́ẹ̀ tí ni wípé wọ́n gbìyànjú lọ́pọ̀ lórí orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni wọn àkọ́kọ́ ìrètí ìsọ̀rọ̀ tó àmọ̀rì ní ó pààyà wípé ẹ̀ ò ṣe fọ́rọ́ sẹ́yìn wọn ni ẹlẹ́ẹ̀kejì ẹwú ọrọ̀ ajé wa ọ̀pọ̀lọpọ̀ ti bàjẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn àṣewájú bọ́lá abẹ́ẹ̀ tí ni wọ́n tún ṣe wọn ni bójú bá kojú ọ̀rọ̀ àmọ́ ọdún sọ lára àwọn tó yẹ pé wà ń kalẹ̀ àti pé sẹ́nitọ́ Ayin Pius Ayin òun náà wà ń kalẹ̀ láì gbàgbé sẹ́nitọ́ Ọlọ́run ń bẹ ọ̀nà kalẹ̀ gbogbo wọn afojúsùnùkù wípé tó bá dìbò ọdún 2027 ẹ kóra yín ẹ fìbò gbé aṣọjọ́ làbẹ́ ẹ ti bọ́ ẹ fi gbé wọn wọlé fún sáà ẹlẹ́ẹ̀kejì ṣíṣí kan ẹ tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ lẹ́wọ̀n níjà jọjà kún mẹ́rin ni pé bí èèyàn bá mure yẹn ká sọ aṣọjọ́ làbẹ́ ẹ ti gbé wọn tó yẹ pé wọ́n yàn sí pé ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ mure gbogbo àwọn àṣeyọrí àṣeyege tí aṣọjọ́ làbẹ́

0: pe akesi oni ofin le wa Nigeria le lekesan fodun 1999 pe atunse ti deba so si je ko ti lo le igbimo asofin ipile tori pe awon ajo sise papo ni awon ogbodo da wo ile wa Nigeria ko le ba da faja ko le ba da feran ko afin su papa nu erun niwo daily trust balance se nji royin e ri kanu we diga
1: o de je kin koja lo si ipile osun laaro ti je mo fe ijoba ipile osun ma ti gbese to ni kon gbe awerin lati je ki eto abo ko peye daada ni ipile lo latari mo run orun tawon kon gbo mi pe awon afemisofo awon bandit won sise ibi won be nipa ade yi ijoba ipile osun ti gbe igbimo awon so amusese kan won ti gbe won kale to pe won ro won lagbara gbogun ton le lo pata lati dojuja ko awon afemisofo ati awon bandit bakan na lati ki eto abo ko peye ninu oro to jade ninu ibero ni telegram laaro ti ni nigba ton fi eto na tile ton pe ti gbe igbimo awon eso amusese kan ti gbe won kale to pe won ro won lagbara gbogun ton le lo patapata lati dako awon afemisofo ati awon bandit bakan na lati je ki eto abo ko peye oro to jade ninu ibero ni telegram laaro ti ni lati gbogba ton fi eto na tile pe ti awon igbimo to ri si lati dojuja ko awon afemisofo ati awon bandit bakan na lati je ki eto abo ko peye ninu oro to jade ninu ibero ni telegram laaro ti ni lati gbogba ton fi eto na tile ton pe ti awon igbimo to ri si eto abo ni ipinle na pelu atileyin gomina ademola adeleke lojo wednesday na ni won ma so laaro ti ni nigba ton ye to je en to je adari won be yen nigba to soju won be nigba keji gomina ye please bola adewusi won ma di pade ta won se lati je ki eto abo ko pe won ni te aba mo pe awon bi kokan lawon agbegun agberi ko kaakiri o na ni eto abo ti me tawon afemisofo kan gba won awon ton ji an pe kan gbo rogun lo won ni kele ma ba sele mo o na se gbe awon eso amusese won na de ti ro won lagba won gbo kan ton ba ni patapata mo ma du fun lati je ki kan le doju ko awon ton fe misofo ati ki alafia o le ijoba e to je mi to je commissioner fun oro oyin ni ipinle na oluomo kalapo alimi o na ma so o ni awon se pade papo pelu gbakeji gomina lati je ki eto abo ko pe igbimo ton gbe kale ati awon eso yi mu se takuntakun lati je ki eto abo ko peye ni ipinle osun ni telegram lo so di won laaro ti
0: kokonu ele sabon de fe lo je ko nte si wa gbo na lagba ile eko wa koja mba national broadcasting academy wọn a gbọdọ mọ sí akọmọ náà wà pé ìṣẹjú mẹẹẹdógún mẹẹẹdógún ká jẹ káwọn èèyàn mọ nǹkan tẹkọ ń lọ aago méje kù ìṣẹjú mẹẹẹdógún bí wọn bá ti ń fojú kan aago olóyè rere mápá túbú ṣe tìbímú sí gbórí ẹ bíbí ìgbé ọ̀hùnsẹ̀ fọlọ́sẹ̀ àti agbọdọ gbàgbé ṣẹgun gbẹni ní sọmọlẹ bàrígà kọrí ìbìnú fati kọrí ìbìnú naspat adúpẹ lọwọ yín o ṣùgbọ́n ibi tá a wà oníwògbò níbi tá a wà tá à ń wúròyìn wa tègbòtègbò lọ́jọ́ kí n kófìrí ìròyìn kà ó onígbogbo kingdom ìyẹn ní onígbogbo scda wọn mọ̀ tí ń kan sára wọn gbósùbà sàdán kátà wọn fẹ̀mí orin sí àwùsẹ̀ tó onígbogbo káfàtà ọ̀bọ̀ olúwa ṣẹ́gun olúwa tóyìn adéyẹmí àjàsà ọlásìdè wà wọn ní ta bá ní káwọn wò ní ẹsẹsẹ nígbà báyìí ti bá ti wà ní ipò àṣẹ gẹgẹ bí ẹni tó jẹ pé wọn darí ààfin tó onígbogbo kingdom káfàtà wọn ní ikú ń ké bí ẹyẹ ẹyẹ ń ké bí ẹyẹ ni àwọn ọmọ èèyàn ń fọ̀n bẹ́ẹ̀ nìyàn àwọn àgán tó wà lábòsùn kọ́dà àwọn aboyún jáwé abéwẹ̀rẹ́ tá a bá sì tún sọ nípa àlàáfíà àti ìsọ̀kan onígbogbo kingdom wọn ní kò ṣe fọ́rọ́ sẹ́yìn nígbà táwọn olùgbé fojú níjú pẹ̀lú àwọn oníròyìn ní agbègbè náà ní kò pẹ́ yìí wọn ní bẹ́ẹ̀ bá sì gbàgbé onígbogbo kingdom ṣàkóso ìjọba inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ ìkànnì abálé ọkọ̀ ìlú torí pé àwọn olóyè pọ̀ ní onígbogbo kingdom torí pé ǹjẹ́ olóyè abdulganiyu abiodun sadiq ló ní bíjàmbá àbẹ̀já parẹ́ ọba àjàsá ti jẹ́ kí àlàáfíà ò dé bá onígbogbo kingdom látìgbà tó yẹ pé wọ́n ti ń darí onígbogbo wọn á dúpẹ́ lọ́wọ́ ọba adéyẹmí àjàsá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan amáyédẹrùn tó yẹ kí wọ́n tari sí onígbogbo ìtọ́rọ̀ ọmọ ti àlàáfíà àti ìsọ̀kan àrẹ́mọ́jà kò sí àjàmọ́ parẹ́ ẹ̀mẹ́gbẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́m onigbogbo o ni egbe ju lokoropo ni be nipa karakata o ni ibi ope ni kekan ni onigbogbo ara won so pe ko tun soro nibe na ni to kan sara si obadeyemi olusegun adeyemi ajasa won ni ta ba so ni pa sa ti se le wa nigeria bi pe teni teni ki santa tan elenu lamu yare omo to so lenu sapo yako won ni onigbogbo ile o obadeyemi ajasa won se foro se won se ladu awon wure fun olopolopo pe opolopo odun lori apere baba nla won isokan ati alafia ko ma tesi waju ni onigbogbo kido ko ko nu re se bonde fe ko tesi waju
2: min ash-shaytan ar-rajim
3: walillahi 'alan nasi hajjul bayti man istata'a ilayhi sabila
4: assalamu alaykum gbogbo muslimi ta ba fe rin ajo aja ti imura to la lafia o se pataki ka mo ile ise alalaji to ni ibe olohun to se fokan ta ba lo assembly travels and tours limited gbonje fe gbogbo awo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo only land iwo to ba le rongba lati lo si hajj odun 2020

0: Cameroon. Assembly Travels and Tours Limited. Ti ṣètò lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n. Hajj visa, flight ticket, ilé ìtura tó súnmọ́ aráàmù pẹ́kípẹ́kí tó fini lọ́kàn balẹ̀. Oúnjẹ àti gbàdégbà, ọkọ̀ ọ̀bọ̀kún ọlọ́yẹ, àwọn ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan. Ziara lọ síbi àwọn àyè àmì, àwọn àfáà tó dáńtọ́. N ó máa ṣe wá àti fún wa ní gbogbo ìgbà. Pábá ń bá rẹ̀, ó ní ti àǹfààní san díẹ̀ díẹ̀. Hajj 2027. Bákan náà ni ẹ̀dínwó discount wà. Fẹ́ni tó bá tètè sanwó, ó yẹ kàn sí iléeṣẹ́ Assembly Travels and Tours Limited ní Suite 337, Ikeja Plaza, Mobolaji Bank Anthony Way, Ikeja Ìpínlẹ̀ Èkó. Hello, book me down. 08023032496 tàbí 07088523 41. www.assemblytravels.com lórí ìtàkùn àgbáyé. Assembly Travels and Tours Limited, your ultimate travel partner.
1: Ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó, àkókò ìdìbò gbogbogbò tún ti wọlé dé o. Ẹ sì ti mọ̀ pé látọdún 1999 iwájú lọkọ ìtẹ̀síwájú ìpínlẹ̀ Èkó ń lọ lágbo òṣèlú. Torí náà láti ń ké tọ́tọ́ sí gbogbo yín pé ẹ jẹ́ ká tún ṣe bí ìṣe wa, ká jáde ìdìbò fún ìdàgbàsókè, ìlọsíwájú àti ìfọkànbalẹ̀. Ká gbárùkù tẹ́gbẹ́ òṣèlú APC, bó bá dàsìkò ìdìbò, ká dìbẹ́ gbọ́ òṣèlú APC ẹgbẹ́ afẹ́nifẹ́re. Ká fìbò wa dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu padà sípò ààrẹ. Ká dìbò yan ọmọ Kádúrò Babẹ́mi Hamsat àti igbákejì rẹ̀ Arábìnrin Dámilọ́lá Sọnáyọ́dé sípò gómìnà ìpínlẹ̀ Èkó. Bákan náà, ká dìbò fáwọn òǹdíje dupò Sẹ́nítọ̀, House of Reps, House of Assembly, lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ kan ṣoṣo tó nífẹ̀ẹ́ ìlú, ká ilẹ̀ túbọ̀ dìrọ̀ fún gbogbo wa pátápátá. Gbogbo àwọn òǹdíje dupò lẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n kúnjú wọn o. APC ló lè ṣe é. APC lọ́nà àbáyọ. Honourable Dr. Abdulrasaq Balogun, RFB, former Chief Whip, Lagos State House of Assembly, and former CEO, ES, Lagos State Security Trust Fund. Lonígbàwọ̀ ìkéde yìí, APC Progress.
2: Ilé arákùnrin mi, kí gan ló ṣe ọ́ tí ò jẹ́ kó gbádùn àgọ́ ara rẹ tó mú kó máa pè yí balùwẹ̀ léraléra láti tọ̀. Bí o sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀, àwọn àdójúkọ wọ̀nyí lè jẹ́ àmì àìlera prostate enlargement. Ìsétọ̀ ṣùgbọ́n ẹ má mikàn rárá, ọ̀kí prostate wà fún yín. Ọ̀kí prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìsétọ̀ prostate enlargement. A máa ràn yín lọ́wọ́ láti mú àdínkù bá ìrora, ká lè tọ̀ kó já gaara, kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin. Prostate la gbé jáde pẹ̀lú ewé àti egbò tí ò ní kẹ́míkà nínú rárá, èyí tó lè fúnni ní side effect. Bó ṣe ń dènà àìsàn ìsétọ̀ lára ọkùnrin ló tún wá gbo dẹ́kun fún pátápátá. Bẹ́ẹ̀ni, àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì. Má ṣe wòórùn o. Bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú Ọ̀kí Prostate. Ẹ kàn sí Ọ̀kí Herbal Mixture ní 296 Murtala Mohammed Way, opposite Mobolaji Train Station, Yaba, Lagos. Ẹ sì lè pè wá lórí +234 810 0098 105. Website www.okherbal.com. Ọ̀kí Prostate, ìlera prostate rẹ, àlàáfíà rẹ.
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with Electrogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is my favorite.
3: Let's help support his growth. Electrogrow 4. Grow active. Grow ready.
6: Alimosho Community Fiesta Alimosho Day 2026 gbogbo ènìyàn lápè tájọ dáwọ ọdún ká jọ ṣe àjọyọ ìṣọkan ìtẹ̀síwájú àti àṣà. Àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan láti là kalẹ̀ fún àjọyọ̀ Alimosho Fiesta yìí bẹ̀rẹ̀ látọjọ́ Saturday October 24 títí di ọjọ́ Saturday October 31 2026 tí ṣe ọjọ́ àṣekágbá gangan. Wẹ̀jẹ̀ wẹ̀mú máa wáyé pẹ̀lú ìrónilágbára fún gbogbo ènìyàn Alimosho. Súlẹ̀ Aláwọ̀ Màláìkà Màdíbà 1 ló máa darúgbólẹ̀ lọ́jọ́ náà. Lion Field tó wà ní Kòkúmọ́ Road Alimosho ló ti máa wáyé. Ó máa lára àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú, Dókítà Pádìrí Ọbáfẹ́mi Hamsat igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó, wọ́n tún jẹ́ governorship candidate ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó, Senator Idiat Olúrántí Adébúlé alága ìjọba ìbílẹ̀ àgbàdo òkè odò SCDA, Honourable Bíọ́dún Jímọ̀ Ìjìgbádéró, àwọn local government chairman, SCDA chairman, House of Representative members, tó fi House of Assembly members pátápátá ní Àlímọ̀ṣọ́ ló máa péjú pẹ̀sẹ̀ síbẹ̀. Aṣọ àǹkárá la fi máa wọlé lọ́jọ́ náà. Ẹ tètè lọ ra tiyín láàfin baálé Àlímọ̀ṣọ́ tó wà ní Ọ̀rẹ́ Méjì Street, Àlímọ̀ṣọ́. Ẹ máa pe Kẹ́hìndé sórí 081-3839-9715 tàbí Ọpẹyẹmí sórí 081-6164-5755. Honourable Akínpẹ̀lú Ibrahim Johnson alága ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ lolùgbàlejò àgbà. High Chief Jimoh Babalọla Ogunbọ̀wálé baálé Àlímọ̀ṣọ́ Kingdom àti Chief Jamiu Sotayo Sadeyo the Royal Akéwèjì Àlímọ̀ṣọ́ lolùgbàlejò ìlú Àlímọ̀ṣọ́ Àjùmọ̀ṣọ́ Wani. The Àlímọ̀ṣọ́ Fiesta 2026 Planning Committee lolùkéde.
7: Assalamu alaikum. Ti a ba wo olokojo kan idagbasoke aseyori to nti omi alaafia to fojojumo toro mirimiri ni ipile Eko méjì tó yẹ wá ju àdúrà ìtẹ̀síwájú lọ. Council of Chief Imam and Ulama of Lagos Division, lábẹ́ His Eminence of Fọdílátú Sheikh Engineer Suleiman Oluwatoyin Abunola, the Grand Chief Imam of Lagos State, máa kó gbogbo wa síbi àṣekágbá àkànṣe àdúrà tó ti ń wáyé ní Ẹ̀pẹ́ Division, Ìkòròdú, Ìkẹjà àti Badagry Division, tó máa wáyé lọ́jọ́ Thursday, 24 September 2026, láago mẹ́wàá àárọ̀, ní mọ́ṣáláṣí nílùú Èkó, pẹ̀lú àkòrí sísọ kan wà rọ̀ fún ìgbàláyè àlàáfíà àti ìtọ́nilátòkè wá. Lọ́jọ́ yìí, a máa gbàdúrà àṣeyọrí tó péye fún Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu, ìgbéga fún Dr. Kádírì Ọbáfẹ́mi Hamzat KOH, kí Ọlọ́run ọba aláwọ̀ túbọ̀ ṣe ìrìnàjò wọn ní ìrọ̀rùn. Àwọn Council of Chief Imam and Ulama of Lagos Division, wọ́n wá rọ gbogbo Mùsùlùmí pé ká má gbàgbé pé kò sí ohun tí a náwó sódò aṣíwájú tó wọn wà ò tó, kò dẹ̀ sí àyè tako Dr. Kádírì Ọbáfẹ́mi Hamzat tí kò jẹ́ wà. Inú kan, ọkàn kan, ìka kan, ni ká fi san ẹ̀san oore tó ti àtìlẹ́yìn tó péye fún aṣíwájú àti Dr. Kádírì Ọbáfẹ́mi Hamzat. Màá sálàm.
8: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wò ó mọ́ gidi gan-an ni.
9: Ó lè mọ lójú lóòótọ́.
8: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
10: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
11: Hypo

0: olúwa ilẹ̀ sá bọ́ndẹ̀ fẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú bí aago mẹ́jẹ ṣe kọjá ìṣẹ́jú márùn-ún kò ṣe é fọ́rọ́ sẹ́yìn náà ni ó kọ olúwa ilẹ̀ sá bọ́ndẹ̀ fẹ̀ sóko tó máa tún yá gbà sọ ni wọ́n ní òṣèlú bóbó ọpá bóbó òbúlẹ́sẹ̀ jájìnà sínú orílẹ̀-èdè wa nàìjíríà bámúbámú ni mo yóò mọ̀ pé bí pọmọ ẹnìkan jájìnà sínú orílẹ̀-èdè wa nàìjíríà gbódò ń ró sọ wípé kò gbọdọ̀ dogun kò gbọdọ̀ dọdẹ o wọn ní àìtó ní báyìí ká má tó rọ ọba ní tọ bá gbàrọ nìkan kì í falẹ sọrọ tọ bá sì gbóná nìkan kì í fọ lásọ o ètò ìjọ oníjẹgun ti ìlú ìjọgin sọrọjà máa jẹ sí ọba lórí ní àlàní akrẹmi ló ń ba gbogbo àwọn olùgbé ìjẹkun tó jẹ kó ń gbọn nímọ̀ tó ní pẹpẹ rẹ pé ìdìbò owó tí ń bọ̀ ní ọdún 2027 pvc tí a mọ̀ sí káàdì ìdánimọ̀ yín wípé tá a mọ̀ sí káàsì ìdìbò alálòpẹ́ wípé ẹ tọ́jú rẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì wọn ní òbí àtàlágbà tó ẹ gba àwọn ọmọ yín nímọ̀ràn tó nípa bí wọn ọmọ ọlọ́mọ ní ẹran níṣẹ́ lóòrùdòrú o wípé kí wọ́n jẹ́ kí àwọn olóṣèlú lọ fún jàǹdùkú kẹ́sì ìdìbò fún àwọn èèyàn fẹ̀yìn o wípé orílẹ̀-èdè wa nàìjíríà jọ ni orílẹ̀-èdè wa nàìjíríà yóò dilẹ̀ ní kókó orílẹ̀-èdè sẹ́ bọ́dẹ̀ fẹ̀ ó mọ̀ ń tẹ̀síwájú.
1: Okay, no, síwájú láàárọ̀ tèmi o látàrí gbogbogbò 2027 náà ló jẹ́ kí n kọjá lọ sí ìpínlẹ̀ Delta o ìjà ìmọ̀ pé ìjọba ìpínlẹ̀ náà máa ń fọrin láàárọ̀ tèmi wọ́n ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn ẹni lọ́rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú àti bí gbogbo ọ̀rọ̀ ṣe máa lọ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀ ṣẹ̀ ní 2027 nípa àdí èyí ó máa forí ìkòkò sọ́dún o wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà wọ́n máa ti ṣetán báyìí láti jà gbogbo ọ̀nà láti jẹ́ pé ẹgbẹ́ náà kò tún rọ ọpọlá ní 2027 o nípa tí àwọn ẹgbẹ́ òṣèlú APC ṣèpàdé papọ̀ ìjẹ́mọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú tó pọ̀ náà máa takò wọn nígbà tí wọ́n ti ń ṣe ìpàdé wọn wípé àní kò sí ṣe kò ṣáà ṣe ẹgbẹ́ òṣèlú wa náà gbọ́dọ̀ ràn wọ́n pọ́nlá o nínú àwọn ọ̀rọ̀ ló máa takò ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Delta láti rí ẹgbẹ́ òṣèlú PDP bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP wọn ti sọ pé ẹgbẹ́ náà ó dà kó ti ń tánlẹ̀ fún wọn ṣùgbọ́n ẹgbẹ́ náà sọ pé kò tí ì tánlẹ̀ o gbogbo ìṣàkóso ìṣàkóso ẹgbẹ́ náà yóò lọ sókè dáadáa ní 2027 ẹgbẹ́ òṣèlú SDP náà kò gbẹ́yìn o bákan náà ni ẹgbẹ́ òṣèlú APM wọn náà tún sọ wọ́n jáde ní ìpínlẹ̀ Delta pé ẹgbẹ́ òṣèlú náà kọ́ gbogbo ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ náà àti ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin lẹ́wà àti ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà kódà ipò gómìnà wọn ni ẹgbẹ́ náà yóò rọ̀wọ́ pọn dáadáa ní 2027 gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó kù náà ṣàtakò nígbà tí ẹgbẹ́ òṣèlú APC náà ṣèpàdé papọ̀ láti gbáradì fún 2027 wọn ni ẹ gbáradì jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ òṣèlú àwọn náà máa ṣetán láti ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú kan bó ṣe é ṣe pẹ́pẹ́ ẹgbẹ́ òṣèlú kan náà máa mú 2027 táwọn ó ṣàtìṣùgbọ́ ẹgbẹ́ òṣèlú APC àwọn ò ní gbà kan rọwọ́ pọ́nlá ní 2027 ní ìpínlẹ̀ Delta ìlọ́ka nínú ìwé ìròyìn nation láàárọ̀ tèmi.
0: sọtúnṣe sí iléeṣẹ́ rédíò nàìjíríà bàbí kan jẹ gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá náà lọ́wọ́ ó já wa ń débẹ̀ torí pé orílẹ̀-èdè wa nàìjíríà jọ ni ni o wọ́n ní ètò lóní òṣèlú òṣèlú náà ló ní ètò ìpè kan ajọ kan gbọ́ aráyé jẹ́ kó máa gbé o lórí ìtọ́rọ ti ẹsẹ̀ kú kó sẹsẹ̀ kúkú ìjẹ́ ẹjẹ́ ìgbọ́n ní nǹkan tó dá ń fẹ́ àdúrà tó kù díẹ̀ káàtó ó ń fẹ́ àdúrà àwọn ìkọ̀ọ̀kan tọ́rọ̀ máa ti retí sọ̀dọ̀ tún fún àwọn aṣojú káre pé nílùú new hope ambassador wọn ni a ṣe nǹkan kan ní ìpínlẹ̀ èkó jẹ́ pé kò ṣe fọ́rọ́ sẹ́yìn wípé àwọn ẹlẹ́sìn kírísítẹ́nì ká máa ṣàdúà láì sinmi àbẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní ètò àdúrà tá a gbọ́ pé wáyé ní kò pẹ́ kò pẹ́ yìí àkàn sí àdúrà fún àrẹ̀lẹ̀ nàìjíríà aṣọ́jú lámẹ́ tinubu tá a bá kúrẹ̀ nìkan kì í fi tẹ̀lé o láì gbàgbé dókítà abáfẹ́mi amúsáàtì náà fún ìgbáradì fún ìdìbò ọdún 2027 láì gbàgbé tó tún jẹ́ ọ̀gá àgbà fún àwọn ètò fún ti ẹlẹ́sìn kírísì lórí ìrètí ìsọdọ̀tun fún àwọn aṣojú olóṣàgbékalẹ̀ àdúrà náà ní ìjọba ìbílẹ̀ ogun àti ìdàgbàsókè 37 ìyẹn ní ìpínlẹ̀ èkó fún ìgbáradì fún ìdìbò gbogbogbò fún ọdún 2027 wọn ní gbogbo ẹ̀ àkàn sí àdúrà ìlàgbẹ́pẹ́ ṣàgbékalẹ̀ fún aṣọ́jú lámẹ́ tinubu láì gbàgbé olùdíje fún ìkógun ẹ̀rọ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn dókítà kadri abafẹ́mi amsat wípé àdúrà tọ́ sí wọn àwọn aṣáájú náà ẹlẹ́sìn kírísì jáde ilẹ̀ wa nàìjíríà fún ti ìpínlẹ̀ èkó ló jẹ́ pé wọ́n ṣe àgbékalẹ̀ ní kòpẹ́kòpẹ́ nígbà tí ẹnìkan sọ̀rọ̀ níbẹ̀ ẹni tó jẹ́ olùdíje fún igbákejì gómìnà ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ yìí orúkọ làbòyè ọmọbabìnrin damilọla zona ayọ james òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó kọ́ wà ń kalẹ̀ wípé wọ́n ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ fún ààrẹ ilẹ̀ wa nàìjíríà oníṣẹ́ rẹ̀ àwọn aṣáájú ẹlẹ́sìn kristi ó ní lódodo ni pé òṣèlú orílẹ̀-èdè wa nàìjíríà máa bá rí àkíyèsí kan gbọ́dọ̀ dà sí ìtọ́rọ̀ wọn ti aládùáde àti kéèyàn múre ó ní tí wọ́n bá tún ní kí wọ́n wẹsẹ̀ bíbélì kọ̀ọ̀kan tọ́ka sí chapter ni o ó ní kí dùnú kó mọ ṣojú láyọ̀ fún èèyàn àti kéèyàn rí ẹnìkan tó yẹ pé ó fẹ́ dìde ìfún kọ̀ọ̀kan tàbí ìkejì ẹ gbọ́dọ̀ fi àdúrà ràn án lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC gbọ́dọ̀ máa fò lókàlà lára nídìí gbogbo ọdún 2020 wọ́n wá tìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ wípé ẹ mọ́ dákẹ́ o ó ní ìpèníjà tó bá kó dojú kọ orílẹ̀-èdè wa nàìjíríà á padà gbẹ̀gbẹ́ ẹni torí pé aṣojú bọ́lá ìbẹ̀ tí wọ́n gbìyànjú lórí orílẹ̀-èdè wa nàìjíríà lórí àwọn ètò lónìkan ọ̀jọ̀kan àti pé wọ́n tún tari àwọn ètò sí àwọn ọ̀dọ́ ní ilẹ̀ wa nàìjíríà ẹni tó jẹ́ alábòjútó tọrọ ọmọ tìrì ní hope ambassador lórí ìtọ́rọ̀ ti àwọn aṣojú fún ìrètí ìsọdọ̀tun ẹni tó tún jẹ́ olùdarí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó sí gómìnà ìyẹn honorable Tayo Akimade Ayinde òun náà pé àkíyèsí náà pé àdúrà yìí ìgbọ̀nrẹ́ni yìí náà ló ṣe pàtàkì kó rédíò sẹ́wọ́n dẹ́fẹ̀ ó ń tẹ̀síwájú.
1: ó dáa kókó olúwòrán yìí tẹ̀síwájú láà. láàárọ̀ tó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú lẹ́gbọ́n mi lọ jẹ́ nkẹ́ lẹ́yìn o ìjẹ́ ìwọ̀n pé gbogbo aláàmọ̀ pé owó epo bẹntiró lọ sókè gágágá bá táwọn èèyàn bẹ̀rẹ̀ sí lálàsí lọ́tún ó sì ìjẹ́ ìwọ̀n pé tí kádàrá bá ṣe mí lóore tí mo dúnkò sí ipò ààrẹ tí mo jáwé olúborí 2027 gẹ́gẹ́ bí ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP ìyẹn ọmọọba Adéwọlé Adébáyọ̀ ló máa sọ nímọ̀ ó ní ṣe rí epo bẹntiró nkankan já wálẹ̀ bí owó àti labiná ó ní gbogbo àwọn ètò míì kankan ni màá gbé kalẹ̀ ó ní gbogbo àwọn ló mọ̀ pé àwọn èèyàn ń kojú ìṣòro lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ ti ọ̀rọ̀ epo bẹntiró yìí ó ní a wà nídìí òru àtún lálà sí òru ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o torí pé kí ni ó ní àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ pé ìjọba tó wà lórí àlééfà yẹ kó gbé láti jẹ́ kí owó epo bẹntiró kó wálẹ̀ kó lájà bí owó àti làbí ó ní ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ yẹn ó ní ìgbésẹ̀ ó ní àwọn ọ̀tọ̀ àwọn nǹkan míì wálẹ̀ tó yẹ pé ìjọba tó wà lórí àlééfà tó yẹ kó gbé láti jẹ́ kí àwọn èèyàn jẹ mùdùmúdù ìjọba tiwantiwa nípa ètò ọrọ̀ ajé wa ni o ọ̀rọ̀ ètò ààbò ni o àti àwọn ìlú àti àwọn ìdàgbàsókè ó ní ṣùgbọ́n rárá o ó ní wọn ti ẹ̀ wò yẹn bí wọ́n ṣe máa sọ wípé ìdìbò 2027 wọ́n ṣe máa jáwé olúborí náà ṣe ó ní tòótọ́ náà bùkún náà làǹbọ̀sà pàfẹ́ ó ní ṣùgbọ́n mo mọ̀ wípé ní ẹgbẹ́ òṣèlú SDP nígbà tí ẹgbẹ́ òṣèlú náà rọ́wọ́ pọ́lá láwọn ọdún bíi mélòó kan ó ní ẹmọ̀ pé wọ́n ṣiṣẹ́ takuntakun láwọn ìpínlẹ̀ tí ẹgbẹ́ náà ti ṣe tó ti ṣèjọba ń gbà yẹn ó ní ṣùgbọ́n 2027 ní ẹgbẹ́ òṣèlú SDP yẹn Social Democratic Party yìí tó ń fẹ́ dúpọ̀ sí ipò ààrẹ ńbẹ̀ ìyẹn ọmọọba Adéwọlé Adébáyọ̀ ni nǹkan tí màá kọ́kọ́ mú ṣe tí bá ti kọ́kọ́ jọ ni pé ọ̀rọ̀ epo yìí màá kọ́kọ́ já wálẹ̀ náà ìyẹn ìkíní ètò ààbò màá jẹ́ kó péye ìkẹta ni pé ṣe rí ọrọ̀ ajé wa tó ṣe ṣégeṣége màá rí dájú pé ó dúró wá mọ́ ó dẹ̀ ṣe àṣeyọrí fún Nàìjíríà wa ó wá rọ̀gbọ̀ àwọn olóṣèlú pátápátá àti ẹgbẹ́ òṣèlú náà òun tẹ bá gbìyànjú tẹ ṣàtìlẹ́yìn fún ẹ kúrò ní ẹgbẹ́ òṣèlú tẹ wá sínú ẹgbẹ́ òṣèlú SDP láti ṣàtìlẹ́yìn fún ìjáwé olúborí ó náà ṣèlérí ó ní ọba ọlọ́run ọba lọba tó ṣèlérí tó mú lè rí ṣe ó ní ṣùgbọ́n ìlérí tó máa ṣe ó máa jẹ́ kí àǹfààní ó máa jẹ́ àǹfààní gidi fún tonílétàlejò tó ń bá ti jáwé olúborí èmi kọ́ mo sọ mi ò dúpọ̀ èpò kọ́kọ́ mi lè jẹ́ ṣe ẹgbẹ́ òṣèlú kankan ṣùgbọ́n ọmọọba Adéwọlé Adébáyọ̀ tó fẹ́ dúpọ̀ sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP 2027 ló sọ àwọn àlàáre tó máa ṣe tó ń bá jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ ní 2027 ẹlọ́ka nínú ìwé ní telegram láàárọ̀ tí.
0: Kò sí àdínwò láàárọ̀ ìtẹ̀gbọ́ntàbúrò àwọn woko ara wa ní kí la ti ẹ̀fẹ̀ jí nínú okoloko àwọn tó ń dẹ pàkúté ó dọ̀la kẹ́ tó bá wọn pàdé lọ́jọ́ kí mi tó lọ sínú èdè guardian láàárọ̀ editors náà ni dábàdà kọ wọn kí ni wọ́n ó ṣe tó jẹ́ ọ̀làlẹ̀ kan. Ìjẹ́jọ́ pélé sí àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà wọ́n ní ìwé àbádòfin fún ọlọ́pàá torí pé ọlọ́pàá rẹ̀ aráàlú náà ni wọ́n ṣe wọ́n ní ẹja kan sára sí ilégbèmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà ká sì tó kan sára sí ilégbèmọ̀ asòfin ilẹ̀ wa Nàìjíríà jọ ń ṣiṣẹ́ papọ̀ ni wọ́n ní gbogbo ẹ̀ agbọ́dọ̀ gbóṣù bá sàdán kátà fún ààrẹ wa Nàìjíríà síwájú bọ́lá ahmed tinubu wípé bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tí ìwé àbádòfin lórí àwọn ọlọ́pàá àpẹẹrẹ tó jẹ́ kó dé ilégbèmọ̀ asòfin wọ́n ní àwọn kọ́kọ́ wò lọ́tún lósì ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún 2026 wípé àwọn sí làwọn faramọ́ àwọn anídá náà kò burúkú bàjẹ́ já tẹ̀lẹ̀ sí ilégbèmọ̀ asòfin ilẹ̀ wa Nàìjíríà àwọn náà tún wò lọ́tún lósì wípé ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún 2026 àwọn náà faramọ́ wọn á jẹ́ kó dúnmọ̀ pé sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ń gbé pò yẹnu pé nígbà tó ọlọ́pàá ìpínlẹ̀ bá wà yìí tí wọn ò ní máa ṣe agbára lò tí wọn ò tún ní máa kọlu iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá tó jẹ́ ti ìjọba àpapọ̀ wọn ní ká wọ abala igba ó lé mẹ́rìnlá tó rà 14 fún òfin ilẹ̀ wa Nàìjíríà wọn ní ṣonkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni sẹ́ẹ̀rí àwọn ọlọ́pàá tó rọ̀wà ti ìjọba àpapọ̀ wọn ní ìdáàbò gbogbogbò láti gbógun ti àwọn iṣẹ́ òkò kan báńdì tí àwọn tí wọn jẹ́ ká gbádùn orílẹ̀-èdè wa Nàìjíríà táwọn tó jẹ́ pé bá ń gbá wọn yàn lórí ẹ̀rọ ayélujára táwọn cybercrime wípé iṣẹ́ tiwọn ni sẹ́ẹ̀rí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n ṣe ní láwọn ìpínlẹ̀ wa Nàìjíríà wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ abẹ́lé lọ́jọ́ pé wọ́n mọ gbógun tì ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti bẹ́ẹ̀ àti àwọn sẹ́pẹ́pẹ́ lórí àwọn alábòde ilẹ̀ wa Nàìjíríà kéèyàn kankan fẹ́ wọ alẹ́ wa Nàìjíríà láì gbàṣẹ wọn ní ọlọ́pàá ìpínlẹ̀ jẹ́ pé yóò mọ gbégbèsẹ̀ lórí ẹ̀ wọn ní àwọn ẹ̀ka kan wá wà tó yẹ pé yóò mọ mójútó ọlọ́pàá ìpínlẹ̀ wa Nàìjíríà ta lè pè ní federal police service wípé gbogbo ẹ̀ ní ìṣàkóso kí wọn ọlọ́pàá ìpínlẹ̀ wa Nàìjíríà ìkankanu ò ní ṣe agbára lò torí kálukú ọmọ ṣe tẹ pé ó yẹ kó ṣe ojú wékè dédé trọ ìgádìí àrẹ tẹ náà kàlà rọ.
1: ó dá èmi fẹ́ sọ ká ti ìròyìn ẹ̀kọ́ báyìí ò jẹ́ mọ̀ pé àwọn ilé àwọn asùn ti ilé ẹ̀kọ́ uniport ó máa fún ẹ láàárọ̀ tẹ̀lé pẹ̀lú sí èkó ṣàìṣe o látàrí àwọn àpilẹ̀ ẹ̀kọ́ ìwé tó ń kọ àwọn ìwé lọ́lọ́kọ̀ òjọ̀ kan àti àwọn ìpàdé tó ń ṣe pàbò pẹ̀lú àwọn aláṣẹ náà jẹ́ mọ̀ pé pàbò ló máa jọ sí o nípa àdé ìwọ́n náà ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní ilé ẹ̀kọ́ ifásitì náà bó lọ̀rọ̀ ṣe jẹ́ o wọ́n nígbà tí wọ́n taari ìwé kan àti àwọn ẹ̀tọ́ àwọn nǹkan tó nílò fún àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ifásitì ti uniport wọ́n ní ṣe wọ́n dànù bí omi ìṣọwọ́ nípàdé àwọn òṣìṣẹ́ wọn pátápátá àwọn olùkọ́ni wọn ní àwọn òṣìṣẹ́ kò ṣàìṣe ìyanṣẹ́lódì tí ò tẹ̀ lópin náà bẹ̀rẹ̀ nígbà tí inú àtẹ̀jáde tán kọ wọn ní àárín bí oṣù mélòó kan wọn ní oṣù tó kọjá wọn náà tari kan wọn ṣèpàdé papọ̀ wọn dẹ̀ ṣèlérí fáwọn wípé kọ́ tó ká tó rí ìbẹ̀rẹ̀ oṣù tá a wà yìí wọn ní àwọn owó tán béèrè fún wọn ò san wọn ní kò san pé pàbò ló bá já sí wọn ní àwọn owó oṣù kan wà fẹ́ pa àwọn àjẹmọ́nú kan tó tún kọ àwọn oṣù tán ṣe won ni je mo pa awon alase ile eko won ko won so won se le dile ni loda nipa de won lowo lowo bayi iyan se lodi ti bere ni ile eko university uniport o lai boju weyin sugba awon to je ju bona ton gbe kale lati se alale bo loro se je won ni ti abagbagbe ninu osu kefa ninu osu keje pada kan ninu osu kejo won ni osu meteta ototo o na ni ijoba awon alase ile eko na won ti se pade pepo pelu awon to de so pe gbogbo ton bere fun ya papa lilo owo osu ati awon ajo mo nikan to je bi pa awon ma so ko ti pe osu to koja o pari oni sugba alonari o arabo nipa de won iyan se lele lowo lowo o ti bere ni ile eko na awon o de ni gbe osu gbagba fiti gbogbo nkan ton ba bere ton ba se o to di pe awon pada
0: ya da keko enoka ninu we ni telegram laaro ti lori eto eko to menuba laaro ti daily trust laaro yi ele bani lokan je o won ni Sulaiman Yunusa ni o to je pe baba awon omo meji kan ni ipinle Kano ati yawo re bere si wekun mu lori pe omo won lo si ilewe omo odun mewa to ruko je Ahmadu Sulaiman ati omo odun mefa Muhammadu Sulaiman ngba ta wekun pare eto eko won to je pe won mo bo asile o ba ni ki o kada ko lo gbon wa o yen ni agbere tan pe ni rimu amuriya ti o jina si yarake ti o jina si ijoba bile ngogo gbogbo e ni ipinle Kano lo ijo Wednesday la gbo pe sele sele won ni olokada to je pe ruko ran je Ado Maya bi pe o na ku lese ni kilo wa fa sababi to lo yin bare lokan je won ni oko afaya fa kan ta ma si truck to je pe o ko egbele mu ku san to je pe o ko opolopo awon ile lorisirisi iyen ati awon okuta wewewe ni January ogun mo o ba lo kolu awon mo e lori okada amijeji si dagbere faye ah odun won to je pe wa ni ipinle na wi pe won o se mini se meji idajo okoro yen ni ipinle Kano won ni akoko dana sun oko to je pe ko ye pe yi olohun sanu wa awon bi ati ya omo na won gbe ko mo pe ah an ni ko mo won lo ba ko kada lo ba gbo mo ni suku alolari arabo ani fo tu suku omo wa o bi yan ba jori awon yo suku oju okin dede trust the guardian let na kala
1: ro yi olohun a ma fi se so alagbaro lo ko ko nu wero yo te si wa ju la ta bo si
0: abala ko so abala ko dupe lowo olotu o
1: olotu ati mi to pa aja ni mi sun
0: olotu agba arakore benga fatili eke headmaster yoro amọ lo se abalagbe wo laipe laijina e se 1030 siwa e ja da to mi de o

0: ọjọ́ smoking yẹn akú ọlá ajímọ̀tì ni ẹ wo àwa ní ìrànlọ́wọ́ ìjọba ni o àwa náà ń gbìyànjú ládùúgbò wa ṣùgbọ́n àwọn nǹkan míì wà tó yẹ jọba gangan ló yẹ kó ṣe fún wa pàápàá jùlọ àwọn kòtò àwọn ojú ọ̀nà tí àwa nílẹ̀ ní gbogbo àdúgbò wa ẹ ṣe o.
1: Ìmọ̀ mo pọ́lọ yóò dúró ìgbà póòkì láti àsọ̀gbọ̀n tàdé ẹ kú ojú mọ́ ṣe pàtàkì ká máa ṣe ìtọ́jú gbogbo àwọn àdúgbò ká máa filẹ̀ fún ìpín àwọn ìgbà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba ni ká fi máa ṣe àjọ àwa yóò gbà.
0: Ọlálérè àgbẹ̀ ilé ọba ìlú Ìlérò àfi ọwọ́ wẹ́wọ́ náà ni ọwọ́ fi mọ́ kí àwa aráàlú náà kí a sọ pẹ́pọ̀ pẹ̀lú ìjọba kí gbogbo ẹ̀ kó lè mọ́ ìtẹ̀síwájú náà ló ṣe pàtàkì gbogbo tábánì ọlọ́run ọba kó ṣe fún wa.
1: Dr. Joseph Oladi púpọ̀ ọmọ ìfẹ́ ọmọ ìjọlówó ó ṣe pàtàkì láti máa ṣe ìrànlọ́wọ́ ní agbègbè tó yẹ pé àbáwọn olùgbé ìgbàdo newton wọn ò tiẹ̀ lè gbàgbé àwọn wọn ní ìkíní ìtọ́rọ̀ àwọn ti pákó.

0: mi duro.
1: Yàrá ìjà gbogbo láyé fẹ́ni tí iye rẹ̀ bá sí. Ìjà kadì ni fún ọmọ ológo. Jacob fi òru jà. Orúkọ rẹ̀ yípadà. Israeli orúkọ ńlá. Àkọ́kọ́ ti ẹ náà rè máa bọ̀ Lágége Stadium Lẹ́kọ̀ọ́. Àkànṣe àdúrà ìṣọ́ òru fún gbogbo ayé. Ìwọ ò se nǹkan rere. Ọmọ ológo ti ń ṣẹrú.

Bismillah min ash-shaytanir rajim. Bismillah ar-rahmanir rahim. Bismillah onila otwa wasimu. Allahumma salli salli ala sayyidina Muhammad. Onila otwa wasimu. Bismillah ar-rahmanir rahim. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Jimo ojo keji di logun ninu osu kesan. Ọdún 2026 ago méje ti kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógójì ìtò wa pọ̀ gan tá a fẹ́ gbájúmọ́ lónìí ọjọ́ ẹtì Friday o. Àmọ́ gẹ́gẹ́ bí àṣẹ tó wá láti ọ̀dọ̀ màmá wa ọmọbabìnrin Adenike Wúráọlá Adégòkè tí wọ́n jẹ́ olórí wa níléeṣẹ́ Radio Nigeria mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ nípínlẹ̀ Èkó Director Lagos Operations. Yo ga wa ni akoko ni ile ise bond 92.9 the capable general manager bond 92.9 oga wa gbenga fatile ti awon na si tu wallu gege bi oga ile ise radio ti gugu aye nfe awon lo ni ka ki baba wa daada Alailua is Imperial Majesty Oba Rilwan Aremu Osho Lale Baba Tunde Akiolu Kini Olowo Eko of Eko Oba of Lagos Omo Kutere Asa Alogun Tori ke Osha bayi ni ebe ma be Kutere Osha agbo bi o Kutere yo gbori eni lowo eni ni Omo Erinjo Gola ni mo npe laaro toni Omo Ogun asi ma gunmo gali gali Alailua is Imperial Majesty Oba Rilwan Aremu Osho Lale Baba Tunde Akiolu Kini eni mo npe yen Olowo Eko Baba Fuad Oba ta lebo leyin tin lara waju omo aleba ekun tagiri bira re nija Alailua o ka biesi o loto idobale lanki oba idobale muwa mukiyin o Àmọ́ àwọn ọ̀gá wa nléṣẹ́ Radio Nigeria Princess ọmọbabìnrin Adenike Wúráọlá Adégòkè ọmọbabìnrin ní kí ọba o àti ọmọ wakùnrin Gbenga Fatile ní kí ọba lórúkọ gbogbo àwa ọmọlẹ́yìn wọn tàjẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ Radio Nigeria pàtàkì lọ Bond 92.9 fíkà kí n pẹ́ kú ọlá Jimo ní ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ Jimo láyé lọ́la nàbí wa Muhammad Sallallahu Alaihi Wasallam. Wọ́n ní ká ṣe káàbíyèsí o. Ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí pẹ̀lú Adéolúwa Adéfọlárin Okun Adé Mr. Pilot. Mo ti wà lórí Facebook. Mo rí pé ẹ tí mọ̀ pé ìjọba ti dórí Facebook. Ẹ tí fura pé ògo ti dórí Facebook. Bond 929 Live ẹ wá darapọ̀ mọ́ ọmọ ológo. Ọlọ́run ni o kì í ṣègbéraga. Ìmáàmù yìí ti wà lórí Facebook. Stars yìí ti wà lórí Facebook Bond Live 92 Bond 929 Live. Ṣé kí n bẹ lórí Facebook o? Àrọ́wà sí ti wà lórí Facebook. Ṣéwù gbogbo ṣéwù tó ń bẹ nílẹ̀ yìí ti wà lórí Facebook. Mufti gbogbo Mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà ó ti wà lórí Facebook. Olórí gbogbo ìmáàmù, olórí ìmáàmù Èkó, olórí ìmáàmù Ògùn, olórí ìmáàmù Ọ̀yọ́, olórí ìmáàmù Ìbàdàn, olórí ìmáàmù Kwara. Olórí ìmáàmù Ìlọrin, olórí ìmáàmù Ọfà. Ààrẹ gbogbo ìmáàmù káàkiri àgbáláyé ti wà lórí Facebook. Èmi ti ń wá yín Facebook mi ò tí rí yín ní Bond 929 Live o. Mo dẹ̀ fẹ́ máa rí yín kí n máa rọ́wọ́ yín. Ẹ dákun mi yé ṣe àsàlámù àlékún wàràmọ́tòláì tààlà àbàràkàtò. Ó yẹ kẹ́ ẹ máa sálọ́mọ̀ padà sí mi. Ó wá àlékún wàràmọ́tòláì tààlà àbàràkàtò. Kẹ́ ẹ máa pariwo ṣéwù. Mo tún fẹ́ máa gbọ́ lẹ́nu inú ẹ ṣe máa pariwo ṣéwù. Mo ti ń rí yín o, Akínyínmi Káàdé. Irọ́ Eriki ni o, Eriki ni mo ti ń rí yín. Ṣé kí gbogbo ayé yóò dá fún ẹ? Mọ̀rúfọ̀ Ládélé o. Ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogun. Mo tún fẹ́ máa gbọ́ lẹ́nu inú ẹ ṣe máa pariwo ṣéwù. Mo ti ń rí yín o, Akínyínmi Káàdé. Irọ́ Eriki ni o, Eriki ni mo ti ń rí yín. Ṣé kí gbogbo ayé yóò dá fún ẹ? Mọ̀rúfọ̀ Ládélé. Ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogun. Fún tó ti ẹ̀ pẹ̀mí ṣé kí gbogbo ayé. Ọlọ́run bá mi kẹ́ ọ. Wo ọ̀rá mọ́tò tuntun kọ́dún yóò tó parí. Mo ti ń rí ní Bond 929 Live o. Salai ọkọ ẹlẹ baba ẹ wà mẹ. Ọlọ́run bọ àfa mi nu. Ọlọ́run tún bàbá mi kẹ́ ẹ̀yin náà. Lọ́lá iná bí wa Muhammad Salah Aniwa Sara. Alhaji Ibrahim Kaye. Lálẹ́.
ku omo ke gogo olorun ba mi keyin olorun ba mi keyin olorun tun ba mi keyin si ola no bi omo omo sa ni asala comrade padipe saye igbe ole gan ni bati ati ro aro gogo ota mo ala ta wi le gogo jo bi oga mi mo ti ri mori mori lori bo one night to life abike aro wo lo baba tunde ola yokun ko la wole mo ki yo ala gba ko la do pin lizi oris ye da omo ibo be ko se wu se lo se wu ni da mo be ko hun mi se wu e wa se ru siwaju lori mezu se wu o da ani mo nkin se oluyori san alama ade gbogbo imoji to kun bo ibro jamil daud mori yo adere mi obi laudin beshi oruko ti mo wo esa laudin ti mo mi jamil lola akomolede pake onilari moses mo gbe imoji o olawaja yi aran si ola woni global sheun papa lai ah wallahi mo le yo taye ese moto mi fun yin mo te je sto global sheun sheun gogo agbaye aduro e je bere to e ni suro gogo e je wa lo so mo bo aba yin one night ni o ema gbeyin one night na e dekun e ba si are bi awon araba e si are ko de badon ala fi mo pe ah ah mo ti di oyo ki baba wa laroja olona wa aje mo pe mo ti de badan e si are ese bo ba se se tebu re lori bi alemi ati ni loni e ladele anuru la mu idin adedokun rodrick olu agbe yanji olusoji roti meyo mi chegini ayo mi kun ni e ma je otan ogun mo ala alaje tun pe de mezu eyin ibadan e tun ba te de mezu eyin e wo ni o te alaje ki won go eyin ibadan e tun di te mi de mezu eyin ibadan yi eyin ibadan jo kudi e ibadan do lori mezu e mo binu o omo so ni ko eyin ibadan jo kudi e ibadan jo tun ni ro e tun wo be tun e tun o so te mi do ibadan ni so te o ibadan e mo so te eyin ibadan mo le te be e so te o dakun mo fe sare gbarun lori ede ti baba kan pe lana mo le je ami kan ni tawon ba mo le baba awon lo folopa gbe baba un ni pe so ku so baba un so leyin eto lana awon kan tu wa ni oro nbebe o mu ibere yi mo fe gba ipe marun kin to tes wa lori eto to reto yi ni ise pataki mi o si ni fe ke e bi sere lori facebook e ma damu idahun mi re lori facebook mo me ma ka idahun yi ki de ma gba call mo idahun me peta lori facebook baba yi ni ijamba ko lo

0: tó ti di tó kálé ní tẹ̀dọ́lá kò sí ẹ̀nà àwọn èrè mẹ́ta tá a kó kúrò mẹ́ẹ̀jọba ìpínlẹ̀ èkó ló kó kúrò pé àwọn èrè yìí bímọ pé ń bá wọn máa gbére yẹn kúrò ṣé wọn wà ní ìpínlẹ̀ bẹ́ẹ̀rẹ̀ yẹn ṣe débẹ̀ ṣé wọn wà díẹ̀ tutù táwọn òyìnbó tó fi èrè yẹn kalẹ̀ síbẹ̀ kí wọn wà díẹ̀ ọ̀rọ̀ yìí kàn yín o bàbá wa ìṣúra máa jẹ ìṣọba bàbá tún ní àkànbí ògún ròbí oníṣàjà àti òbíràjà ẹyin lẹni ṣe. lẹ́yìn aláìlú ọba nínú ààrẹ mọ́ṣọ́ lálẹ́ akíọ́lù ní gbogbo èkó ìyá àwọn ọba tó níṣẹ̀ṣe mú ń pè yìí ìṣúra máa jẹ àwùjẹ ìlú onígbògbò ọba adéyẹmí àjàsá aṣíṣọ́lì ìdábálẹ̀ ìlú làkíọdún ọmọ akínlábí ẹ mọ̀tò èkó dáadáa bàbá yìí ní èrè mẹ́ta tí wọ́n kó kúrò ní ọ̀tẹ́dọ́lá òun ní ń bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ o pé pàṣẹ fúra lẹ́kọ̀ọ́ pàṣẹ ajánu àjà òfúra àjájọ ọ̀fìn kò sí pé ọdún mẹ́ta parí bẹ̀yì ọ̀tẹ́dọ́lá máa gbẹ̀jẹ̀ ni bàbá yìí ní ètùtù tó yẹ kí ìjọba ìpínlẹ̀ èkó ṣe káàkó mẹ́ ìjọba ìpínlẹ̀ èkó ṣe làwọn olóyìnbó bá ní bàbá get them for you 081 8150 9290 081 8150 9290 ẹ tún wà lórí afẹ́fẹ́ o ìdọ̀bálẹ̀ mọ̀ wàrú fẹ́ńsà ìdọ̀bálẹ̀ mọ̀ wàsà.
1: ambassador sọ́bù alimọ̀ ọ̀rọ̀ ìlú abẹ́òkúta.
0: ẹ tún wà lórí afẹ́fẹ́ sà.
1: ìgbàgbọ́ bàbá yẹn ni yẹn o.
0: ìgbàgbọ́ bàbá yẹn ni kò sọ̀rọ̀ ń bẹ̀.
1: bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ o.
0: 081 8150 9290 lóòótọ́ ọ̀tẹ́dọ́lá dagun àwọn tó ṣe ni wọ́n ṣe àṣìṣe ni àbẹ̀rẹ̀ ta kókó ńbẹ àbí bọ́nà yẹn ṣe rí yẹn pé kí wọ́n ṣe bí ebè bọ́m síbẹ̀ àbí ìṣọwọ́ kọ́ ọ̀nà yẹn ni wọn. 081 8150 9290 ẹ pa rédíò yín n tó lè fàjáwáre o ẹ rí pé mo ti kọ́ ọ̀tí kọ́ ọ̀nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ pípẹ́ ẹ kọ̀ láti pa rédíò ewúrọ́ tèmi nu ẹ dákun ìkòkò ní gbomi kò dúdà sọ́sọ́ o etí ò gbèjì mo fọ́ lọ́nà babẹ̀ yín 081 8150 9290 tí rédíò yín bá ti pariwo mi ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ o. ẹ̀lò orúkọ yín sà.
1: orúkọ mi ni alhaji kẹfà.
0: alhaji ẹ sọ̀rọ̀ sókè alhaji ẹ dákun ẹ bá lọ́nà babẹ̀ yín fúnra ilẹ̀ mú kò lẹ́pẹ̀ alhaji ẹ̀hẹ̀ óyá óyá.
1: sẹ́ni tí mi fẹ́ sọ ìmọ̀ràn tí mi fẹ́ sọ gba ìjọba ni wípé sẹ́ni láti ilé epo mú bì yẹn títí dé tó ní àwọn àárín yẹn ó ti wà sílópì jù tẹ̀lé kára bíríìjì kára yẹn náà ní sèǹtì náà ló náà ó náà ti wà sílópì tó nígbà àwọn.
0: bàbá ẹ tí ìdáhùn ìbéèrè mi wọn ní pé ọrọ yẹn ò ní ṣe pẹlú èrè tí wọn kó kúrò.
1: àṣeyìí pẹlú èrè tá kó kú o.
0: kò jù bẹ́ẹ̀ lọ 081 8150 9290 mi ò tí ì dáhùn yín aríwọ̀ ìyá abiodun yá ṣeun ẹ̀yin kò pọ̀ jù ẹ̀yin kò pọ̀ wọ̀láì ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ o aláwà rẹ̀mí wọn lọ́rọ̀ ń bẹ́ẹ̀ o alájà kí mo gbọ́n aláṣẹ sùúrù o máa dá yín lóhùn sí yín o ẹ̀lò yẹsà mo ti gbé o ṣẹṣà wọ̀láì tàláì kọ́lu ẹni yóò jáde alájà ti sàgùn sẹ́ni. Abibani pade fẹmi yo hello project wa lori abeleza ma ti call alaji na gbe o da ala da tude ni lagos ibadan express jo si an lo ibadan
1: o gbo to ma ibadan kan ma bo ju ala
0: a ta n bo lekun ko
1: o da bo lekun na kan ma bo a dupe lowo awon la pa won ti da takuta kun ni kara yen iko to yi lana o to ri ape ologun apologun bá tò tó retí ọ̀gá ẹ̀ ní níbi káràtà ṣe lọ́wọ́ yẹn adúpẹ́lọ́ wọn wọ́n gbìyànjú wọn jẹ́ kí sáfìkì wà bẹ́ẹ̀ ní ọ̀yá àná yẹn fẹ́ẹ́ kíkú abẹ adúpẹ́lọ́ ọgọ́ lórí ọ̀rọ̀ tí lórí mẹ́ta bẹ́ẹ̀ sọ lọ́dẹ yẹn padà síbẹ̀ gbogbo nǹkan ló ní pálí ibẹ̀ òṣìṣẹ́ ìta pé bọ́ọ̀sì sọ yẹn bẹ́ẹ̀ náà lórí lọ́dẹ yẹn padà síbẹ̀ ẹni bẹ̀rẹ̀ bá pọ̀ látìkù kọ́mọ tó adéẹ̀díẹ̀ ibi ọ̀tẹ̀ tó láyẹ ẹni gbogbo àti gómìnà ọ̀dẹ̀ tó wà fẹ́ gbá yẹn náà lọ ìṣẹ́yìn náà ló tẹ̀rí tí wọ́n sọ yẹn náà ni mọ́tò lára tó gbọ́ tó rẹ̀ sí jóná lọ ìṣẹ́yìn náà ni ọjọ́ gáàtẹ́ kọjọ gáàtẹ́ fẹ́ méjèèjì ló káàdì gáàtẹ́ tó fi àwọn tó ẹrù kábíyèsí wa kan tó wájú ní lóṣù báyìí tó bẹ́ẹ̀ náà nìkan yọ kúrò bẹ́ẹ̀ tó fi
0: yín. ó dáa mo ti rí àwọn ọ̀rọ̀ kan náà tó ń lọ́pẹ́ whatsapp lórí facebook o alhaji wahab àwọn olórí ọ̀dọ́ wọn wà lórí facebook wọn ní pilot kí ìjọba máa ṣe ètùtù book ọdún lámì mo fẹ́ wo orúkọ wọn tán ni oṣoonanla soyinka wọn ní ọ̀nà yẹn kò ṣe kíní kan ẹ má.

0: ọ̀rẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ ká rí ọjọ́ jímọ̀ tèní láyé àtàláfíà jímọ̀ àrùbáríkà jímọ̀ àbùkún jímọ̀ rẹ lọ́jọ́ tèní èní náà ni ọjọ́ kejìdínlógún 18 oṣù kẹsàn ọdún 2026 kẹrẹkẹ kí lọ àti rí bẹ̀rẹ̀ àti láàrin ẹ̀ ó pé ó máa ṣojú ẹ̀wọ̀n alágbára ọlọ́run ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ tó máa rà tó ràrin ẹ̀ àtúrógbà tó wá rí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láyà fi ara bíbí yín náà rèébí sára balógun kókó onú ìwé ìròyìn tẹ̀síwájú.
1: ọpẹ́ fún mi àlọ́wùrà bí ìtọ́ tún jẹ́ kó ṣeé ṣe fún wa o láti wà ní ètò lónìí. Kókó inú ìwé ìròyìn apá kejì kókó inú ìwé ìròyìn bọ́ndẹ́fẹ́ gbòǹgbò ìkẹjà nípínlẹ̀ èkó pẹ̀ndó francis lórúkọ tèmi.
0: nínú ìwé ìròyìn ní telegram láàárọ̀ tèmi fẹ́ kọjá lọ sí ìpínlẹ̀ gómìnà òdòdó láàárọ̀ tèmi máa ń sọ láàárọ̀ tèmi ó ní gbogbo tó bá gbàgbé àwọn tó wà ní ìpínlẹ̀ náà kan rí ọwọ́ òun torí pé kíni ẹ tó ń gbàjókòó lọ́wọ́ ẹ̀ yàyà bèlò ó ní wọ́n iṣẹ́ takuntakun láti jẹ́ kí ìpínlẹ̀ kogi kó ṣe èso wákàtí nígbà tó ń rí fóun kójú òṣùwọ̀n náà ṣe gbé àlééfà ìjọba ìpínlẹ̀ kogi rangbele lọ nípa àdéhùn wọn ṣèlérí gbogbo tó wà ní ìpínlẹ̀ kogi balẹ̀ nínú lọ́sàn-án máa so gbogbo ibi tí ètò ààbò ti péye ètò ààbò máa ṣe bákan náà ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ kogi ó gbọ́dọ̀ sì ṣòro lásìkò tó ń wà nígbà tí ẹni tó jẹ́ kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ náà tó ń gbẹnu gómìnà sọ ó ní gómìnà ahmed ododo ti ìpínlẹ̀ kogi ó ní ìlérí kan tí wọ́n ṣe ni pé gbogbo ohun iṣẹ́ àwòṣe alẹ́ ìbáfà tó ní ìpínlẹ̀ náà kó máa dohun àbísẹ́yìn tegun adarí sọ ó ní wọ́n gbé tó kan kalẹ̀ fún àwọn olóhun ọ̀sìn wọ́n gbé kalẹ̀ láwọn ẹsẹ̀

accountant àmọ́ ó ti ń gbìyànjú àti gba ohun tẹ̀ fún ẹ̀kọ́ tó láàyò láti kọ́ láti di chartered accountant àkọ́kọ́ kẹ́bẹ̀ ìgbìyànjú ẹlẹ́kejì ó takìtì torí pé ọ̀mọ̀nà tá à ń tọ̀ ni right path professionals wọ́n tí ọlọ́run ti lò wọ́n láti kọ́ tí wọ́n dẹ̀ charter wọ́n ti lé ní ẹgbẹ̀rún over 5000 chartered accountants ìjọ jẹ́ mọ̀ pé láàárín ọdún kan àbọ̀ will be called chartered accountant ìdí pàtàkì tó fi rọrùn fún wọn rèé àwọn olùkọ́ tí wọ́n gbà síbẹ̀ èyí tó pọ̀ jù nínú wọn tí wọ́n lé ní ọgbọ̀n tó kó àwọn èèyàn wọ́n jẹ́ àwọn pé wọ́n kàwé wọ́n kẹsẹ̀ járí ìgbà tí wọ́n wá ṣiṣẹ́ lè ṣiṣẹ́ ńláńlá gẹ́gẹ́ bí chartered accountant ó jọ sọ ọ̀rọ̀ láti máa wá kọ́ àwọn èèyàn míì pé ohun tó ń jẹ yẹn gbìyànjú ẹlòmíì jẹ ń táwọn ilé mọ̀ wọ́n ń buyàn torí pé ọ̀rọ̀ tó bá dáni lójú kí n kọsẹ̀ létí ẹ̀ má gbàgbé àwọn olùkọ́ wọn nígbàgbọ́ pé gbogbo ẹni bá ti wá sọ́dọ̀ àwọn kò lóye náà ìṣirò wọn á kó ẹbí ẹni tí ò mọ àkáǹtì rárá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó lè wá mọ ni àwọn olùkọ́ wọn àtẹnudá ilé ìwé ilẹ̀ wọ́n ti ṣe ìwé gbé public materials meaning their authors ìyẹn jẹ́ kó rọrùn fún àwọn ọmọ ilé ìwé gan bí pé èyí tí wọ́n ti kọ́ ilé ìwé àti èyí tó yẹ kó lọ kọ́ nínú ìwé méjèèjì bá kà á pọ̀ sí ni ẹ̀kọ́ ṣoṣo one sitting ló máa fi mú ICAN ẹ yàtọ̀ lé ìwé tó ń kọ̀yàn ní ẹ̀kọ́ ICAN tó lóye jù pẹ̀lú good product láti lé ẹ̀kọ́ wọn káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní building tiwọn wọ́n tún ní ilé ìgbé hostel facilities ẹ lè pè 081-455-60-729 tàbí 080-93-96-84-31 ẹlòmí ò ń ta pilot èmi ò kí ń ṣàkántant mi ò dey study accounting kí ayé lajúdé yìí dọ́dọ̀ kọ́ ni kò study accounting kò tó di chartered accountant tó ní ó level ẹ mathematics and english kódà kò ṣe lẹ́ẹ̀mejì two sittings yóò ní right path professionals ó máa gbà ní ọdún méjì àbọ̀ dípò ọdún kò báyìí tó jẹ́ chartered accountant wọ́n á kó ẹ láti lẹ̀ pẹ̀pẹ̀ wọ́n á ṣe àwọn stages ní pélépélé ìwọ náà dẹ̀ di chartered accountant tó o bá di chartered accountant bóyá ọmọ ọdún mẹ́tàdínlógún èèyàn 16 years 17 years 18 years wọ́n ti máa ń chartered 20 years wọ́n á ti chartered àgàrà rẹpẹtẹ tó jáde ní right path professionals wọ́n wá rọ̀ wọ́n pé tíì burú jù fún ẹ pẹ̀lú ọjọ́ orí ẹ láti lọ gba jáàbù kó kàwé síwájú sí ẹ̀yin tẹ́ ẹ̀ wá kí n ṣe accountant tí ẹ ṣe course míì nílé ìwé gíga ẹ̀yin náà lè wá chartered pẹ̀lú course yẹn pàápàá jùlọ tó bá jẹ́ course tó súnmọ́ accounting wá o become a chartered accountant kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí rárá torí wọ́n máa pẹ̀lú kí ni ètò ìṣirò what is accounting ṣe ni pé elementary látìlẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú

0: gbe Yoruba lo so be e ba wi pe V40 iyen ti ku ole V45 la tun soro npa e bayi iti wa mu ti e ko to di pe promo price iyen ku ole
1: nile ise Bex Among home of quality phone gbogbo eni ba ti ba re roba ni soro lo ma gba ebun
0: to ba je le pa ero ba ni soro ni Bex Among lo ni ka so fun yin pe irorun lo ba de
2: Band FM 92.9 Mo ki gbogbo eyin lori ti n gbo mi ni akoko yi Adewale omo oba ni oruko mi Saju eko number yi sile 08063422699 le ko si 08063422699 a o ni waya so ṣùgbọ́n kí a má ba wáyé asán tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò ilé iṣẹ́ Pips Arcade Forex Academy ni wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbagbe yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú iṣẹ́ àti òṣì Pips Arcade Forex Academy jẹ́ ilé iṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà han gbogbo ènìyàn láti kúrò nínú iṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu Pips Arcade Forex Academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń sọ wípé ó ṣe ògo owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí pé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Pips Arcade Forex Academy wọ́n ń dá ní ẹ̀kọ́ bí ó ti máa pa wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ pé ibi tí oyin bá wà ni ìrà máa sàtọ̀ ọ lọ bí Pips Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gógó tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú ìwé tá ń síbẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adédá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ni ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ ìyẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà tí oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà àbálájọ tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò tóun fi ń play géèmù tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀ǹpútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá Pips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú answer tó wà lọ́wọ́ rẹ yẹn bi okoko baji ilaki ko ile ise tips akate forex academy ti se agbekale idanileko nla kan ni ipinle eko to je pe lori forex trading ni bibi ti oga agba ile ise tips akate forex academy fun ara re ati opo awon olodanileko miran yo ma fi iriri won ba gbogbo eniyan soro ti opo eniyan yo si ma bo ninu ogun aini koda ti iwo na yo mo ona bayo kuro ninu ipo ti o wa yi bibi danileko yi ni o ti ma ko yi bi e ti le ma lo phone to wa lowo yin gangun yen lati ma pa wo pelu irorun bi e ti se le se karakata lori internet yin koda ki e je onise owo tabi onise osu ko di ise yin lowo rara o onise owo bi iya eleja iya alata iye elepo bikila mechanic organizer koda o wulo fun awon agbe to je pe won sise agbe ti won ma sowo won ma ta ire oko won to ti je pe yo ma mu owo sabo wole fun won phone ti o wa lowo yin na le ma lo ofe ni idanileko yi ti o sumo si pe ko nilo wi pe e nsanwo iwole rara abi e nsanwo fun idanileko yi a ki dagba si ohun ti a ko mo bi o ba ti mo ona lati lo ero ibanisoro re lati ma pawo wole o ti di lowo sabo aniyan o Pips Arcade Forex Academy ki se Yahoo nitori ero okan elomiran ni pe gbogbo ise lori internet ni jibiti bi oku eni bada ni loju a fi gbari ni iwo na ma bo ni bi idanileko yi ni Sunday ose yi gogo laago meta osan idanileko yi ma waye lori idanileko yi ti ma waye ni 73 Allen Avenue Ikeja lo ti ma waye ni ipinle Eko gbogbo eniyan ni idanileko yi wa fun o yala oni ise miran tabi o koni iyawo ile baale ile omo ile iwe onise owo onise osu okunrin obirin abi iwo ti keko jade ni ile eko to nwa ise matubo ma joko tetere o iwo na ma bo lodo wa lati se idanileko yi lo fe ni o idanileko la ni o nitori awon agba oje yo wa nibe lati ma ba yin soro ofe si ni idanileko yi pelu idanileko yi yo waye ni Sunday ose yi gogo laago meta osan koda ofe ni pelu o ko nilo owo iwole tabi owo idanileko lati wa gba aye sile iwo na te yes sori number yi yes ni ko send yes send yes sori number yi 08063422699 lekan si 08063422699 bi o ba le wa si bi idanileko yi a o fi ona ho koda wa tu lo si ile pelu ida ogbon yen 30% owo to ma nilo lati bere oko re lese kese oro to ba dani loju ki ko se lenu eni idanileko ofe ti wa tu ri ona abayo lati bere ise lese kese ni Pips Arcade Forex Academy ni won gbe wa o ni 73 Allen Avenue Ikeja ni ipinle Eko bi o ba fe kopa ninu idanileko yi ti won na fe ku ninu ipo kosi send yes latori phone e send text message yes so the number yi 08063422699 lekan si 08063422699 orire kede bala tetere oro to ba dani loju ki ko se lenu eni lakoto ara Pips Arcade Forex Academy awon ni won ko ri wolu ti won ni ka ku ni po ise ati osi ka wa na do loro kayi ma se sadankata fun wa na ni gboro iwo na dara po mo wa ni bi seminar to ma waye Pips Arcade Forex Academy yen to fun ni number yen lekan si ko ma ba di pe in ba lo to ko ma dari ojiyan number yi le ma pe si e send yes si number yi lekan na be ba ti send yes si logon bayi ni o da yin lohun number na re o 08063422699 08063422699 do ba joko to ba gbiyanju wo na ri pe ona la fun e o ba ti sun o ma so siwaju ni sugbon to ba ti sun o sun tetere niyan o da

0: mẹ́ta ayò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ikọ̀ Falconet àwọn agbábọ́ọ̀lù ọtí ọjọ́ orí wọn ò ti ju 20 ọdún lọ ni wọ́n máa fi borí orílẹ̀-èdè England tí wọ́n ṣe fùrùdodo tí wọ́n lérí koko bí ìgbà tó yẹ pé àwọn lè dá wa mú àṣẹ ọlọ́run bẹ lẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà àná láyò kan o àná láyò méjì o ayò mẹ́ta ni àwọn agbábọ́ọ̀lù Moses Adaku tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Falconet ni wọ́n fi na orílẹ̀-èdè England up Nigeria Nigeria forever ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mi tí rẹ̀sí báyìí bá ń jáde wọ́n máa jẹ́ ìwúrí fún àwa olólùfẹ́ bọ́ọ̀lù gbígbá lórílẹ̀-èdè Nàìjíríà Super Falconet nǹkan Super Falcon àti Super Eagles tí wọ́n lè ṣe ǹjẹ́ jẹ́ pé Falconet wa wọ́n ṣe o bẹ́ẹ̀ ni o ẹwù tí ọkùnrin ò lè wọ̀ obìnrin wọ̀ ó tún agbada
1: jẹ́ ọjà máa pẹ́ bí ọkùnrin ti ṣubú yakata obìnrin ṣe lákàlákà níbi ilé òjò tí ń gbé ẹgbẹ́ rẹ̀ lọ akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè England lọ́hùn-ún ọmọ sọ̀rọ̀ ó ní ọmọ ṣe o àwọn ọmọ fojú ọ̀ndà rétí wọn pé wọn jẹ́ nǹkan kan àṣẹ ajẹ́ mẹ́wàá ó ní ní ìsìn ó ní bóun ló ṣe fẹ́ ṣe o láti kín pilot lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti jáde wípé awuyewuye àròyé ọ̀tẹ̀ up Nigeria Moses Adaku ó ní ẹ̀ tí ì rí nǹkan kan sẹ́rí kọ́tà fáìnà tá a borí láti lọ dojúkọ àwọn wo ni wọn dojúkọ gbogbo ẹ ni wọn taari sí yín o àníbi tí ọkùnrin ti ṣubú yakata ẹ jẹ́ kí n sọ fún ẹ má sọ mí di aláṣejù 2027 Africa Cup of Nations àwọn tó máa lọ dojúkọ Rachel ọmọ ti sọ̀rọ̀ oníṣẹ́ rí àwọn atamọ́tàṣe akọni bíi 24 ló ń ti tùjọ ṣùgbọ́n àwọn tẹ́ rò pé ìràwọ̀ kàǹkà wọn ò ní láǹfààní láti kópa victor osimhen kò mọ̀ ní láǹfààní láti kópa fún ìdí kan tàbí ìkejì bẹ́ẹ̀ bá gbàgbé ẹ jẹ́ kí n tètè wá mú wá sí ìrántí yín ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án tó kọjá lọ ó ní ìfarapa yẹn kò ní jẹ́ kó láǹfààní wilfred ndidi bẹ́ẹ̀ bá fojú sọ́nà wípé yóò láǹfààní àti kópa òrò ni pátápátá ni alex wobi òun náà ni ò ní láǹfààní láti kópa àwọn wo ni ó kópa ẹ mọ́ sọ mí di aláṣejù ẹ jẹ́ kí n ta rẹ̀ sí pilot àwọn tí ericel tó ti sọ wípé wọ́n tó dájà wọ́n tó gegele lórí gegele wọ́n ní ẹ̀rọ bá òun o torí àwọn tó ń ṣàjọ yìí akọni ni wọ́n.
0: lórí pápá bọ́ 92.9 ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé àjọ tó rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù gbígbá lórílẹ̀‐èdè nàìjíríà nàìjíríà football federation wọ́n máa ti kọ sára sí àwọn agbábọ́ọ̀lù obìnrin wa nínú ikọ̀ super falconet wípé ẹ ṣe bẹ́ẹ̀ lọmọbìnrin ṣe ìmúnú wa dùn ó tọ́jọ́ mẹ́ta kan tí inú àwọn agbábọ́ọ̀lù àti gbogbo àwọn olólùfẹ́ àtàwọn tó ń ṣe ìṣàkóso bọ́ọ̀lù gbígbá lórílẹ̀‐èdè nàìjíríà tí inú wọn di dubai kẹ́yìn àmọ́ lánàá ó dàbí idán ni ó dàbí kódà ọlọ́run yà wá lẹ́nu
1: ọyà
0: wá sì dùn ó jẹ́ olùfọ́ nfm ló ń kọ sára sí àwọn agbábọ́ọ̀lù super falconet pé ẹ kárí bẹ́ẹ̀ lọmọbìnrin ṣe.
1: ẹ ṣeun láì bẹ́ẹ̀ lọmọbìnrin ṣe ẹ jẹ́ kí n sọ pápápá ọ̀dọ̀ super falcon náà ni mo sì ràn kankan dìímọ́ o nítorí pé wọ́n ní ọmọ tó lọ sójú ogun ẹ tó dènà dèní tá a fi kẹ́rù o lè jagun jù ni lọ bí wọ́n ṣe pegede ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ọ̀rọ̀ ló ti wá nídìí rẹ o fifa under-20 women's world cup wọ́n ní àfojúti tó bá orílẹ̀-èdè England yóò bá àwọn tí a bá ta kàngbọ̀n níbi àṣekágbá.
0: lórí pápá bọ́ 92.9 a ní mò ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ kọ chelsea pé tọ́ta yín máa bá yín sẹ́
1: ó dẹ̀
0: ti bẹ̀rẹ̀ sí ní báyìí báyìí wọ́n nínú àwọn bàbá olówó ikọ̀ chelsea tí wọ́n ṣe àtìlẹyìn tó sì jẹ́ oníṣòwò ńlá ni tó wá láti orílẹ̀-èdè amẹ́ríkà todd boehly ó ti kọ̀ mí ṣe sílẹ̀ pé mi ò ṣàtìlẹyìn fún chelsea mọ́
1: kábíyèsí
0: gbogbo owó mi ní gbà ẹ ti jẹ gbèsè chelsea wàhálà wọn wá kó yín nàìjíríà wọn padà tà yín kọ̀ọ̀kan lọ sọ gẹ́mù ti bẹ̀rẹ̀ nu pápá jùlọ ní chelsea tẹ́fà tó wá jẹ́ bàdàn
1: lẹ́nu ẹ̀
0: gbogbo yín láta
1: lẹ́nu ẹ̀ akíìmù dada baálé oko kèlú gàdò ọmọ ìṣọ̀lá ẹ̀gbọ́n tó ń jáde lẹ́nu pilot ni ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ bí lè ń jóbó lè ń jà ẹni tí ó ẹdẹ bí pa kò ní ṣàìsọ ẹ jẹ́ kí n sọ fún sẹ́ẹ̀rì jẹjẹ́ mọ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ ó mọ̀ ṣe o frank lampard ògbóǹtarìgì léè tó ṣe pé awoniyi táwọn awoniyi ọ̀ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wọn ni ó mọ̀ sọ̀rọ̀ oni se ri oh ife se won se to fe waye lola awo yin o ni lafani lati kopa lati doju ko forex in bitan ti ra fun idi kan tabi ekeje
0: lori papa bon 92.9 eje kin je ke mo laaro tuni wi pe league agbajan orilede gesi bere lati orilede England league agbajan orilede Italy league agbajan orilede Spain lawon to ma tesi wa du lopin ose yi ni season tele ama mu wa se ti gbo yin wa pajulo awon iko to ma koju ara won gbogbo e la ma mu wa e wa gbo o ejo mo pe orilede England won ti kede awon agbabolu ti won ma soju won ninu idiye ta mo si the Nations League ti opolopo awon orilede England ti won se kini ti won gbere fun lati won gbaraji fun ni owo lowo bayi lara won ti agbabolu ti o ya awon eyan lenu pe Thomas Tuchel akon mo orilede England to pe ohun ni ko pa ma
1: o kari o ma dada hal it had haman soro won ni Boniface abi kile so Boniface awon ma se o egbe ajanje la janjuru egbe obo kina kisi awon wa o ko ya wo en ti o ma gba ballu fun siwaju lo nitori pe ati lo dafa ifa o mu super eagles won ni awon ti setan awon ti di eru lotun awon ti di eru losi awon ti nbo wa si ipinle Eko lati ma dabe bi elebele lati ma tabi elebele gbogbo en to ti foju anawo kudeti ibadan omi o gbe lo ni nitori akoni mo gba won ani se ri sa tuntun ta ba ta bere eni ti ora yo san
2: Alaafia wa se pataki o se koko to ba wa ri be ti eyin ti gbo nipa awon egbogi to njade lati ile ise Tinetayo Tribe Medical Nigeria Limited ti won se lele igbalode ti ajo Nafdac si fowo si okan lara egbogi be ni DNC capsule ti o kike re nka gele kari aye to n bani lowo ara to n ta ni bi eni fi omi atapara nkan ti o rin tabi gun je ka kiri ara paja paja to n lowo tabi lese bi ati eyin ba di wahala DNC capsule na won da ifunpa to ga pada tabi ka ya ma lu pepe ati airun fun dede o tun je ko ju mole kedere DNC capsule ni gbogbo te yan le lo ti o tun ro yin efe lomi o wa ni awon pharmacy ati chemist ladugo yin
3: ore ni won le kan ma le ka kiri ara bi kokoro tabi bi aran ara tun ma yin o leyin iwe igbe kan ara e ma nputa itayi ah nja fara le wo
4: ore mi baja baja nko iso ara fifa so o wa deze do nkuriri guta itayi
3: gogogogo ogun te yan le mo ko royin efe lomi bo se dara to DNC capsule yo mu okin de ba ara to ntani ara to yun ni isan ara to tere aji pepe arugo atakebe paja paja wa biga nkan to npin je tabi rin ka kiri ara yo kora oju amole kedere wa ro run fun ewe ati igbole wa ni won fi se DNC capsule jade ato nabda si fowo si ti yin se ti Tinetayo Tribe Medical Nigeria Limited lo se DNC capsule jade lati mu pharmacy to sumo yin e pe 081-033-69434 bi ayi pada ko ba si leyin ojo meji kan si dokita re o
5: igbogi mi ni mo fifth capsule ti mo se mu se eda mo se mu se bi ogungun ba nfan ni tadoro ni ibadi to nfa ni so ailerin daada tabi orikerike ara to nro ni mustard capsule na o wa ni awon pharmacy ati chemist ladugo yin
4: agbe o fun pa yajo are o lo abiru kiti eni gan eni ko wa nde oro mi ori ara re ni o mi ru
3: egbon ni enikan o se yin are ara lo nba yin ja e so bo se nse yin ka gbo
4: mi isora nfa mi so ori kerike ara n dun mi ibade to n igbarugbo je temi ilere ogbo na kan se keji ma
3: rare ara ni ogun teyan le lo ko royin efe lomi bo se dara to ni mustard capsule egbogi to kapa gbogbo ami ati apere te so niyan o elora mustard capsule ke ma ta kebe kebe pada ile ise Tinetayo Tribe Medical Nigeria Limited lo n se mustard capsule jade lati mu pharmacy to sumo yin e pe 081-033-69434 eyin olugbo mi egbogi gbera tun haba capsule to n je kara okunrin ko poke poke daadaa to n sa ole okunrin di alagbara koda awon iyawo ile won ma n ra fun oko won gbera tun haba capsule o wa kaakakiri awon pharmacy ati chemist ladugbo.

0: much more goodness, now in a new pack.
1: Ago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù, ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ ò tí ì parí, àmọ́ agbára rẹ ò gbé mọ́. Gbogbo ìṣẹ́jú ló ń wo ago, ó lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ. Bẹ́ẹ̀ni, bó ṣe máa ń rẹni lọ́sàn-án yẹn, gbogbo wa la mọ̀ nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ ò gbéṣẹ́ mọ́, tí ìwúrí ò sí mọ́, tá a jọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ. Àmọ́ nǹkan ẹyọ kan lè yí ohun gbogbo padà. Reactor Energy Drink. Nítorí tí agbára rẹ bá gbéra sókè, àfojúsùn rẹ a ṣe déédé. Reactor Energy Drink. Ìpàṣẹ rẹ a padà. Wà á parí iṣẹ́ lásìkò. Àwọn èròǹgbà rẹ a wá sí ìmúṣẹ. Wà á ṣiṣẹ́ rẹ lójú ọjọ́. Nítorí náà, tí ìkáàárẹ̀ ọ̀sán yẹn bá fẹ́ dá ọ dúró, lo ara rẹ sókè. Tí ìdíwọ̀n rẹ pẹ̀lú Reactor Energy Drink. Reactor Energy Drink. Tí ìdíwọ̀n rẹ.

nínú jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ dédé ṣùgbọ́n a lè fòpin sí ẹ jẹ́ ká so wọ́pọ̀ láti mú wàhálà epo nílẹ̀ wa tẹ bá ní ẹjọ́ tẹ fẹ́ fi sùn nípa ìfipábá ọmọdé lò yálà ọkùnrin tàbí obìnrin ẹ jọ pé nọ́mbà 08000333333 Lagos State Domestic and Sexual Violence Agency pẹ̀lú Ford Foundation ló mú ilé ìwà tó yín létí.

0: nti o ma dari wa ti o ma dari gbogbo aye ta ma re kokon nbe ta ma ri sori ada nbe ta ma pakesi ara wa ti o ni ja sise ti o ja ri bara wa ni bi to da laye ati nu sare adi banda alkihama olorun ni gbogbo awon to bo wa je ninu awon mumini yeti nu nal kitaba ti won ka alquran dada won ka won lo won tele wa qamu salata wa jundu mbe eran wakati marun wa won ki bemi olorun oba se pase torpe inna salata kanat ala almu'minina kitaba mawquta olorun ni inta fasiko si ni agboro ma ki nigba to wu wa olorun fasiko si won zuhuri asiko to ka ki enje banki lasiko re olorun oba n ba wi o fi asiko si iran asri gbogbo n to ba ki lasiko re olorun oba n ba wa wi bee ni salatu jumua ta wa yi na olorun fasiko si olorun gbogbo awa ta n ki daadaa lasiko to won olorun pa lase ta n ki wa anfaqu mimma razaqnahu sirran wa alaniya olorun leyina awanna ninu warisiki to won olorun jogun fun wa anna soju ona olorun oba ala anna sibi to won oba fe ninu ni to won oba fe ohun naa ni ka na sile olorun ohun naa ni ka na fáwọn aya wa ìyàwó tọ́lọ̀ fún wa òun ní káàná fáwọn ẹbí wa òun ní káàná fún àwọn ọ̀rẹ́ wa tọ́lọ̀ ń bá ṣe wá lẹ́nu tó tóbi jù wọ́n lọ gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ọlọ́run gbogbo ẹni tí ń bá na síbẹ̀ ọlọ́run ní irú àwọn bẹ́ẹ̀ wọ́n na sọ́rọ́ níkọ̀kọ̀ wàhálà níyàtà bẹ́ẹ̀ wọ́n na ìtàwọn èèyàn ti rí wọn yọrí jù náà ti yà bàtà la teburo olorun owo ni won se olorun owo na la teburo olorun wa ni padanu lori owo na bi e ba so wo laye bo ba wo olorun eh awon baba le yo ba won en to ma jo owo o lo mo jo ku e he le ko le nkan koko 5 million le ngba ti o ba pada ta olorun le so di ko pada ta bi 10 million jo be lo bo ba wo olorun èyí ló kó 20 million lé nǹkan tó yẹ kó nígbà tó bá fẹ́ tà tipátipá ni ó fi rí tàbí 15 million tí ó sọ ti di 5 million ọlọ́run ní òwò ìta ń sọ yìí ọlọ́run ti jẹ ọ̀rọ̀ 10 ọlọ́run ní òwò kan ní láńtẹ̀búrọ̀ ẹni tó bá ti ṣe kò ní pàdánù rẹ̀ kò ní pòfó lórí ẹ̀ kò ní kábàámà pé ìbámà kí n má ṣe owó táwọn yà yín èyí lè kábàámà pé ọlọ́run ò mọ̀ dúpẹ́ tí mo ṣe àbámà kan mi èyí sì lè kábàámà pé ọlọ́run ò tàbí wàá ní da owó tó ní kówó lórí bísíǹnẹ̀sì yìí ó lè rí bẹ́ẹ̀ olúwa dákun gbogbo owó tẹ́nì kọ̀ọ̀kan wọ́n bá ṣe ọlọ́run dákun pọ̀jà sọ́ọ̀tì owó àṣejèrè ní kọ́lọ́run ó ṣe ṣùgbọ́n èyí tó dájú jù nínú owó àṣejèrè olọ́run ọba ń pè wá sí olọ́run ọba fẹ́ ká ṣe yìí òun ni ọlọ́run ọba ló ń kọ́ wá sí ara rẹ̀ nínú òun òwò àṣejèrè yẹn òun náà wá ní ààyè bí tá a wà yìí ọmọ ọlọ́gẹ̀dẹ̀ community central mosque èyí tó ṣe yí pé àwọn bàbá wa nínú ìlú akórajọ gbogbo àwọn mọ́sálásí tá a ní ládùúgbò àwọn ẹrúsìn ọlọ́run àwọn ni wọ́n fi àwọn ààyè náà ta wá lọ́rẹ ibi ká máa lò ná bí nǹkan yọ bí èmi kákàrà yọ ibì kan nínú a plot àwọn bàbá wa bẹ̀rẹ̀ pẹ̀lú pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wípé ó yẹ kí gbo ìlú yìí ó tọ́ ó yẹ bẹ́ẹ̀ ká ní ilẹ̀ tí ó jẹ́ ilẹ̀ ogun gbogbo mùsùlùmí àgbáyé ti ṣe mosque kó mọ wá jẹ́ central fún gbogbo ìlú ọmọ ọlọ́gẹ̀dẹ̀ ọlọ́run dákun mọ́jọ́ ó bàjẹ́ fẹ́ nìkankan wa púrógámù náà ó bẹ̀rẹ̀ ní 11/12/2020 òun náà ni prógrámù náà bẹ̀rẹ̀ tí wọ́n ní ká ṣe bẹ́ẹ̀ láàrin bẹ́ẹ̀ ní gbogbo àwọn bàbá láti ra àwọn wáàdí ní wa àti gbogbo àwọn bàbá bàbá àwọn bàbá wa wọ́n wá gbé nítorí wọn bá fún wọn wọ́n ń gbé kalẹ̀ fa àfihàn full plot of land tára náà ibe na la tin kinu ni sugbon ta kale le bi ati baba kan la wa ka se ye pe ka ma ti o follow oba nbe ngba to lo so fa nabi wa muhammad ibe mo gbono ju samilesa ni pe gbogbo ile aye bi ti wa muhammad ba de bo se ni masala si fo baba ba wa ni ari ninu ayi ninu ninu olore gbogbo eyin eyin eyin alowo lodu to lo ba se laanu to lo ba ni ke je ko sepu Tẹ́ẹ̀fẹ́ bá wa kọ́ Central Mosque wa kó lè dùn wò, kó lè dùn rí, kó lè bá ti gbà mu. Wà láì, èrè ń jẹ́ nì, owó nì, oró nì, tó ṣe pé ẹni tó bá ṣe láǹtẹ̀búrọ̀. Nítorí ò ní pòfo, kò ní sòfò lórí ẹ, Aláwọ̀ Akbarù, ẹ wá bàbá wa, bàbá àdín ni Èkó, ẹ wo ohun tí wọ́n ṣe níbi Èkó sáà gbàgbé wọn dò ní. Ẹwà wọn tábà nábi wa Muhammad Lugba. Bàbá wa Fọláwíyọ́ ni mo mí ni Abdulwahab ṣé mo gbà á. Ìyàdá Fọláwíyọ́ ẹ̀wọ̀ tí wọ́n tún wò ní Lagos State. Ẹ̀wọ̀ kan àjẹgbàgbé wọn. Bẹ́ẹ̀ nílùú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gbogbo ohun tó bá bá ṣerú ti wà yìí náà. Ọlọ́run ò ní gbàgbé, èèyàn ò ní gbàgbé. Láti ẹgbẹ́ àwọn bàbá wa tá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ prógráàmù náà tó ti dáa bá dé yìí, Ọlọ́run ò ní gbàgbé, èèyàn ò ní gbàgbé. Ká tó wá rí ẹnìkan kó ní. Gbogbo ohun tí ó kọ́ mọ́sí ní à látòkété délẹ̀ òun gbé wà láìsàn bí láì inú owó dùn púpọ̀ ọlọ́run dákun mọ́sá gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa tó dúpẹ́ lọ́wọ́ ọba lópe ní èrè ń jẹ láǹtẹ̀búrà tá à ní pòfo lórí ẹ̀ òun lópe ní òwò tó ṣe pé à ní sọ́ọ̀tì lórí ẹ̀ ní ọ̀kan ànábì wa muhammad ọ̀kan náà wọ́n sọ́ọ́bà rẹ̀ ó wá gba ọ̀rọ̀ yìí wá orúkọ sọ́ọ́bà náà ni Habi Hurayra òun náà ni nickname ẹ̀ ó sọ báyìí pé òun mọ lẹ́nu ànábì wa muhammad tá ànábì sọ báyìí pé al-abd yaqulu al-abd ma lin wa ma li pé gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan náà ni máa ń sọ ní gbogbo ìgbà lásìkò pé a ní ma li owó mi ma li dúkìá mi gbogbo wa náà là á máa ń wà mọ́yà bẹ́ẹ̀ gbogbo wa la a máa ń wà báyà bẹ́ẹ̀ a sọ pé máàlì owó mi máàlì dúkìá mi máàlì owó mi máàlì dúkìá mi gbogbo wa la a máa ń sọ bẹ́ẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó wá sọ báyìí pé hinnama lahu min maalihi gbogbo ọlọ́run bá ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run kan fi wá ṣàkóso sílẹ̀ ni ṣùgbọ́n èwo ni tiwa ń bẹ̀ èyí tó jẹ́ tiwa ń bẹ̀ nínú gbogbo ọlọ́run fi wá ṣàkóso rẹ̀ ànábì ní nǹkan mẹ́ta péré náà ni tiwa ń bẹ̀ ǹnàmà aláhùn mi máàlìhì salam gbogbo bí èyàn sì kó ní tó ọlọ́run ní mẹ́ta náà ni ò ní padà lẹ́yìn ìtàn mẹ́ta náà láà ní bèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe jẹ́ mẹ́ta náà ní àwọn ọlọ́run ní lẹ́tọ̀ọ́ ò ní ṣèṣirò lórí ẹ̀ kí wà lọ́kọ̀ọ́kọ́ ànábì wa muhammad ní máa hákàlà fàábùnà èyí tá a jẹ oúnjẹ tá a jẹ sínú wa tá a gbádùn ẹ̀mí wa tá a jẹ tí èso oúnjẹ àrámù o tí èso oúnjẹ àrámù o bẹ́ẹ̀ mu tí ọlọ́run ó bí o bẹ́ẹ̀ mu ti ọlọ́run ṣe kí ni ya ọlọ́run ó bì í bẹ́ẹ̀ ṣe tọ́lọ́run ò fẹ́ ọlọ́run ó bí o oúnjẹ tá à ń sọ ni pé oúnjẹ kéèjẹ ń di ọ̀sán lóúnjẹ tó dá tó bá sìn mu tó bá alukurhani mu kéèjẹ ń di àárọ̀ oúnjẹ tó dá tó bẹ́ sìn mu tó bá alukurhani mu gbogbo tọ́lọ́run bá fẹ́ tí sara lóore àlébi ni gbogbo èyí kéèyàn bá jẹ nínú dúkìá ni kéèyàn jẹ àlébi ni àárín ṣèṣirò rẹ̀ àwàlà ni àǹfààní rẹ̀ ti wá ni kò sì ṣìṣirò lórí ẹ̀ kò sí báwí lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ànábì wa muhammad ó ní àòlábàṣà fàhábùlà tàbí kìí tààrà lásọ sọ́rùn tá a wá lò ó fá títí tọ́lọ́run ní nílò náà àlòógbó ọlọ́run ò ní bí wá pé báwo la ṣe ṣe ọlọ́run ò ní bí wá lórí ẹ̀ wípé wọ́n á ṣe ìṣirò pọ̀ ṣe lu aṣọ yìí gbó ọ̀hàn ọlọ́run ọba bù wa ó ń ṣe lórí ọ̀fẹ́ fún wa ipe nta ba je ko si bore lori e nta ba lo ni to ba sunnata nabi wa muhammadu so si na pa nbe olohun ni bi wa lori e ele keta aw a'ta fa atna tabi enu buki atolo won ba fu wa ya a'ta an suri fa won eniya a'ta akole olohun be a'ta alana awo yan to rana gege bi adugo ti wa yi omo lojede community eh olohun da ko mo sa duro ti wa olohun ko mo pada leyin wa olohun eni re lodo olohun la la ilaha illallah ibi ta wa yi awon kan ni jo se nbe tele olohun to wa jogun ofun awa jama muslimi olohun wa jogun ofun wa olohun wa ra lo in to le awon sa o na ni ile se alebi e ko ah ko la won se se olohun wa ni gbogbo awon baba wa to jesu munmu ri awon ni olohun o jo se se olohun si jo se se para tu wa ri eyan to tun wa kun sada baba se tabi ko je olohun gbe tan ah inu olohun o jo si ta nabi muhammad o si to bi pe anabi ninu pin wa laye o na ni e kan ta fun awon eyan sara ta se ni to pe si yonu olohun e wa won to ba nabi muhammad lo gba ewo ti won pare ti si lai lai ti won si ni pare olohun mo ja wa no pare lai lai o yan ba fe nu are mo olohun iru ise bayi ni yo ma je ti won yo si ma won yan lo anabi ni gbogbo n ta ba na soju ona olohun gbogbo n ta ba se si olohun gbogbo pa ko mo la sa se anabi ni awon olohun oba a san wa lesan re a san wa li eso daada lori e nti tori pe gbogbo nti olohun oba to fe lo lara wa o na ni ka ma lo saye ohun o ba se se ohun o ba se ranse ohun lowo ohun o ba se se ohun o ba se se esun olohun oba tori na anabi wa muhammad sallallahu alaihi wasallam oni wa ma si wa zalika gbogbo to ba ku leyin meteta yi leyin ka jeun eh lo nje to ba ala to be si mu to ba to je halali leyin ka won so to be si mu to je halali leyin ka jabu pelu olohun se fun wa ka jabu so mo na olohun ba tolo bi so wale so e to ba ku ta bi pamo fa huwa zaibun anabi ni to bi e pamo bo ba wo olohun o le se po wo na lo lu gbogbo asin wọn ọlọrun o le le pẹlú omi ni o jogun ẹ ṣé gbogbo ẹni tó fi nǹkan pamọ ni o padà bọ sọrọ ọmọ rẹ kése kése gbogbo ẹ àwọn oníjọ tí ìzámọ tẹnudọ adama nígbà tí ọmọ anabi adama ta bá kúrò láyé iṣẹ wa yóò dúró wọn ó tó sí fáìlì wa àtàwọn nǹkan ni ó wà tẹlé wa wọn ni tí ó tẹlé wa ahlin ahlin wa ó tẹlé wa déti sàárè wa bẹ́ẹ̀ náà ni dúkìá wa yóò tẹ̀lé wa dé ìsàárò wa ẹlẹ́kẹta amọ̀lùnà iṣẹ́ wa yóò tẹ̀lé wa méjì fàyẹ́jọ mẹ́rin méjì ó padà yóò wá sẹ́kọ̀ọ́ yọ̀ kan àwọn ẹbí ará ojúlùmọ̀ gbogbo àwọn tí wọ́n sì wá tí wọ́n fún wa láṣẹ fún ẹ̀ tí ń jẹ́ náà wọn ò nígbà kan sí wa papọ̀ mọ́ wọn ò padà sílé bẹ́ẹ̀ mọ́tò wa àbí ìkankan nínú nǹkan tá a ní àbí tí wọ́n wá fi ràn wá lọ́wọ́ lọ́bi tí wọ́n fẹ́ fi wá pamọ́ sí nínú ilẹ̀ kọ́lọ́mọ́jà ti kú báyìí wọ́n gbé padà ẹgbẹ́ bá ní òun ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ òun fẹ́ kán sí wọn pẹ̀lú odidi mọ́tò tó bá gbà mú ni mọ́tò tí wọ́n ṣe ń sì nì láàrin bíi 40 days ẹ lọ yẹ mọ́tò yẹn wò àtẹni tí wọ́n ṣe sínú mọ́tò àti mọ́tò kẹwo ohun tí ó ṣẹlẹ̀ sí so anabi wa muhammad sallallahu alaihi wasallam o ni ka mo na na pa islam esu to da gbo ni esu to mo ba fe ni gbo nto le fa na pa o fe okay o wa so fun fun la ilaha illallah e ki mo si la e we fun e to ju e fun ni be din e lo bo mo be olodum ma bi o se da sugbon gbo nto wa ko lo yan ni moto o da pada sile yo di ogun fun omo olodum ba fe yóò do ogun fún ọkọ bọlọ ń bá fẹ yóò do ogun fún ìyàwó bọlọ ń bá fẹ tó bá wọ ọlọrun bẹẹ torí pé ààrẹ ni tó ṣe pé ń jọ tí ó lọ àtòrò àtìyàwó Adoma, no one can joke. You know it? So come on, my family. Come on, my house, I'm here. Tell me, I'm doing well alongside me. So what was your idea now? Along my dress with me. If you don't know, boy, Dama, eh? I don't come up to the lawyer. When you say, Guinea, you miss our pada. Oh, man, he said, it, I say, I just said, be one. Along that, who must have any la bureda, eh? So say it, he said, it, I will, yes, eh? You tell you what, one was a real one. Bio Gigiwa, Sadoa, this ain't tell you what I would bear, this ain't what tell you what was a real one. Then, when he said, I hope all of us are going to say, be, but I pass the lie, come in, but I lay you know. Yo tell you what was a real one. Yo bad, you are doing on me. Can it come? Oh, I call the demon like for long. Every year I attack you on Jejo. Every year I attack you on Jejo. Every year I attack you. You don't know that team. Gbogbo eni to ba wa se ru sebe ni gbogbo awon baba te ti se mu lu yi ati e to ma lo pada ra wa lowo yo je gbogbo igba ta banki won ni o mo ni commission anabi wa muhammad o sebe iko watariku lidnasi e yi to ba se ku tolo o ni so a fi le pelu mi ni bi bo se so anabi wa ni sallallahu alaihi wasallam o ni sadaqatul jariya awa Sara, tio ni pada leyin wa so ba ba lo titi lae lae awon sara na ana bi ni sabo meje ni eh to se gbogbo gba ta ba nbe laye a o ma gba esan leri sara na ta ba sin be ma to ko si awaye ma ku ko si ani na to ju sawo bọmọ ba sa anu eyan to paru century kan to 100 years laye la 100 years ni toro ba fun lalafia to pe oni o ma ma die die nu tin lo laye bo ba se pe oni toro won ba to fe ba wi ni la 100 years ni elomi lati age of 60 la gba ti de mo ti mo yowo olorun salu kwa lafia ra fun wa eni ni won lo lati age of 60 70 ko to 200 nko o ti di nkan mi eh so and go go ask for pay to go for 100 years lawo century ka lo bata eh wo bata nabi muhammad ku eh anabi ku lati 1448 years to ti ku laye e wo bata ti ko masalasi madina e wo ata jo ko e wo mesembe be ni man lasi ko kan ke nbe laye Then we will go to jail, you know, nothing that you want to say, no, let's all my bar, you know, any bed. I know you are only a lot of conway. No, no, I want Sarah to your man say, Tio, need the war or the me. Lie, tell about them there. Long, tell about them. A lot of money, man, Allah, my ilma, and don't know about Nimima. Eh, Imana. Oh, I'm being away a lamp for me. Oh, go away, Boya Tony. Oh, go away, Boya will alone for money. Oh, go away, Boya still want me. I want some for me, Senna. I will young lay mana. I will young Joe, the city, your lava, mana. Looking back at the number, Belay, along with my son, lesson. So, but to sing the ma, as our ma ba. So, you go, Igida, no, look at it. E so daada si ni gida daada oso ngba to ti le koyan ta yen la koran ti sadu afo wo mo gbesan koran ti sadu afo wo mo gbesan ele keji nbe ona ni awajrun nahra en to gbe omi bi bo to gbe fa won eyan awon eyan wa san fa ni nbe won bu we won bu mu won fi nfo so ona ti sadu afo wo ma gba commission ori nbe won arati sadua fun ori o ma ba nbe tori pe ise to se kale ise ti oni ku ni tori pe mo mo ti won mu ni won mo so stem lati ma be tori pe lai si omi eda o le gbadun laye ohun wa gbe won mu won gbadun re won lo wo ku igba ti won ba tin je nfani e then you know what both my thing can I do as in a file in one day. And I tell that only
1: to let you buy a key. Àti bàbá ẹ̀ tó kù ní ọjọ́ iwájú kókó ta fẹ́ gbọ́ lọ́nà pé bàbá ti nọwọ́ rẹ sọ́lọ́hun ọlọ́hun náà kò ní kẹ́yìn sí wa ìmọ́mù wa fọ̀dá ti ṣe al-hajj muhammadu saliu mudassir al-adabiya tó ń jẹ́ sí ìmọ́mù ọmọlọ́gẹ̀rẹ̀ central mosque ní ògùn ló tó kù adúpẹ́ lọ́wọ́ fún ìtàn ṣe yìí àwa náà wá fẹ́ pè wọ́n fún wá sí tàbí nǹkan mi pàápàá mọ́ṣáṣí tán wí náà ẹ fi bá wọn dá sí torí èmi náà mo fọ iná mo dé mẹ́fọ ara mi fojú rí kódà ilé ara níbẹ̀ yẹn so ọkọ ikọ àti bàbá fi yín kíjúmọ bẹ yìí àwọn ẹdẹ ń gbìyànjú ẹyin náà fẹ dá sí ọlọrun lára wọn ẹ pè wọn 08028766928 nọmba tí ẹ pè ìmọ̀mù sí ìmọ̀mù wa ọmọlọ́gẹ̀rẹ̀ central mosque 08028766928 náà ni nọmba tẹ pẹ sọ àárín ti báyìí lọ jókòó tó di ọ̀sẹ̀ tó mọ̀ táàtò bá àwọn akẹgbẹ́ àpàdé lórí wá ìmọ̀lẹ́kọ̀ sí adúpẹ́ lọ́wọ́ ìyá wa alájà muinot alakeso pẹ́yìn àrùn ṣàdínà àti gàkúárà dín ní orílẹ̀-èdè nàìjíríà ìyàsúnà tẹ̀kọ́ lágbà ọlọ́run iná ò ní tọwọ́ yín olóòtú ẹ̀tọ́ mi alájà balikis ayípadà wà nílé agbára pẹ̀lú pẹ̀lú ajá khadija ẹ̀yin náà káwákàtí yín náà sílẹ̀ tàbí ẹfẹ́ wá life and direct ẹ̀pẹ̀ta lóye sórí 08133076852 lẹ́ẹ̀kan sí 08133076852 máa sálàm wà ilà lọ́kọ̀.
2: Ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Hajj kìí ṣe fún fàájì àbí afẹ́fẹ́ ayé bí kìí ṣe fún ìdáhùn sí òkú ẹ̀sìn Islam. Tá a bá fẹ́ wá rìnrìn àjò náà, ó dára tá a bá ilé iṣẹ́ tó mójútó rẹ̀ rìnrìn àjò ọ̀hún tí ò sì ní tako Kitabu wa Sunna. Ilé iṣẹ́ Al-Kubra International Services Limited ṣe ti Umura Ramadan ni àti gbogbo oṣù lóhun tó kù. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwọn. Àwọn àfáà tó mójútó ìrìn àjò Hajj àti Umura wọn ti wà ń kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kíka Al-Qur'ani, oúnjẹ ìgbàdégbà, ètò ìlera tó péye ilé ìtura tó súnmọ́ aráàmù ní mọ́kà àti mọ̀dínà ziara sí gbogbo àyàṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí ilé iṣẹ́ Al-Kubra International Services Limited ní nọmba B3 Amori Shopping Complex Ore Lope Bus Stop Ẹgbẹ́dà nípínlẹ̀ Èkó fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé Al-Kubra International Services Limited sórí 08035016171 tàbí 08179635353 Al-Kubra International Services Limited. I want that one.

0: fẹ́rẹ́gẹ́ lago mẹ́wàá lù ẹkú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dẹ́sẹ́ tí ìgbọ̀nyìn láti lẹ́sẹ̀ bọ́ndẹ́ fm92.9 kàti rédí nàìjíríà onígbòǹgbò ní ìpínlẹ̀ èkó láti ròyìn bí kìsà epo labrahim lórúkọ tèmi àjọ tó ń rí sí ìṣàkóso ètò ìlera nípínlẹ̀ èkó ti fi dá àwọn ilé ìwòsàn ìlera tó wà lábẹ́ ìṣàkóso wọn lójú pé àwọn yóò máa tẹ̀síwájú nínú àtìlẹ́yìn àwọn lójú náà àti pèsè àyíká tó jíire èyí tí yóò mú àgbéga bá ìjábọ̀ iṣẹ́ ìlera akọ̀wé àgbà fún àjọ náà dókítà olúfẹmi ọmọlólú sọ̀rọ̀ ìdánilójú yìí lásìkò tí wọ́n ṣàbẹ̀wò sí àwọn ilé ìwòsàn tó wà ní ìfàkọ̀ ìjayà àti orílẹ̀ agege dókítà ọmọlólú ẹni tó kọ̀wọ́rìn pẹ̀lú ọ̀gá àgbà lẹ́ka ìpèsè ètò ìlera nílé iṣẹ́ náà dókítà ọ̀làwálé adégbètẹ́ ṣàyẹ̀wò àwọn ẹ̀ka àti àwọn wọ́ọ̀dù pẹ̀lú àwọn ohun èlò ìlera tí wọ́n sì yanjú ìṣòro láwọn ibi tó ṣe kókó ogboríyìn fún àwọn alákòóso ilé ìwòsàn fún ìgbìyànjú àti àtìlẹ́yìn wọn fún lọ́gàlọ́gà lẹ́ka ètò ìlera yẹn dókítà taiwo olùyẹmí àti dókítà tèmítọpẹ bákàrè èyí tí wọn ni ó ṣokùnfà àkọsílẹ àgbéga tí àwọn ṣe láwọn ilé ìwòsàn ọhún dókítà ọmọlólú rọ ikọ̀ àwọn alákòóso ilé ìwòsàn láti fi ìfẹ́ àwọn aláìsàn sókun àyà wọn kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ kí wọ́n sì mú ojúṣe wọn lókùúkúdùn ó tún pè fún ìjẹ aṣáájú rere lọ́nà tí yóò mú ìgbélárugẹ bá iṣẹ́ ilé ìwòsàn tí yóò tún mú ìlọsíwájú bá ìjábọ̀ iṣẹ́ àwọn aláìsàn àwọn olùgbé ìlú onígbòǹgbò ní ìjọba ìdàgbàsókè onígbòǹgbò ti gbé oríyìn fún àwùṣẹ́ ti gbé onígbòǹgbò ọba ìlúwa ṣẹ́gun adéyẹmí àjàsá fún rírí dájú pé àlàáfíà àti ìṣọ̀kan jọba nílùú náà àwọn ará ìlú tí wọ́n sọ̀rọ̀ káàkiri agbègbè nílùú onígbòǹgbò di bí ohun gbogbo ṣe gún régé bí ìdodo ẹ̀fọn ní ìlú ọ̀hún mọ́ bí ọba onígbòǹgbò ṣe kó àkóyawọ́ nínú ìṣàkóso wọn àti ìṣòdodo nínú ìjẹ́ aṣáájú gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olóyè ṣe sọ aishiv ganiu sadiq ni kígorí àlééfà ọba adéyẹmí mú òpin bá ìdúkokò àìmọye ọdún oníṣáájú kí ọba adéyẹmí tó gorí àlééfà babalá wọn pé onírúurú ìṣòro làwọn ní pàtàkì jùlọ ìṣòro ilẹ̀ ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti gorí àlééfà wọ́n ti mú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ bá ìlú ọ̀hún wọ́n ń tẹ́tí sí gbogbo ènìyàn tí wọ́n sì rí dájú pé wọ́n ṣe ìdájọ́ òdodo lónìí onígbòǹgbò lálàáfíà bákan náà abilékọ fátímọ̀ bello tí òun jẹ́ ọlọ́jà nílùú onígbòǹgbò ní ìwà ṣíṣí ilẹ̀kùn sílẹ̀ ní gbogbo ìgbà tí ọba adéyẹmí ṣe ṣèrànlọ́wọ́ fún títètè yanjú aáwọ̀ kó tó di pé ọ̀rọ̀ náà bọ́ sórí àwọn olùgbé agbègbè náà ni kò sígbà tí wọn kò lè rí ọba adéyẹmí àjàsá wọn ní tí àwọn bá ní ìṣòro àwọn lè lọ sí ààfin rẹ̀ tí wọn yóò sì tẹ́tí sí wọn àwọn ọ̀dọ́ agbègbè ọ̀hún wọn kò ṣàláìsọ tiwọn wọn sọ pé àlàáfíà tó jọba nílùú onígbòǹgbò jẹ́ ẹ̀rí máa jẹ́mi nìṣó ọgbọ́n ìdánisẹ ọba àjàsá àwọn olùgbé agbègbè náà panupọ̀ sọ pé igba ọba olúwaṣẹ́gun adéyẹmí àjàsá kì í ṣe fún ìdáàbòbò ìtàn ìṣẹ̀dálẹ̀ àti àṣà onígbòǹgbò nìkan ṣùgbọ́n ó tún ṣe ìfilọ́lẹ̀ ìpínlẹ̀ ìdàgbàsókè látara àlàáfíà wọ́n ṣàdúrà pé kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọba òjòkó pẹ́ kí ọlọ́run ṣàlékún ọgbọ́n àti òye ọba adéyẹmí kí wọ́n lè máa tẹ̀síwájú nínú mímú onígbòǹgbò lọ sí ìpele ìṣọ̀kan àti ìlọsíwájú ìròyìn ẹlẹ́ta kò ní ju bẹ́ẹ̀ lọ tún pàdé àwọn ìkẹgbẹ́ alágo méjìlá fún ìròyìn àpapọ̀ ọpẹ́ lọ́wọ́ tọ́pẹ́ ajayi tó jẹ́ olóòtú ìròyìn bíkíza epola ibrahim ní orúkọ tèmi akọọlá jimmy ní ọpẹ́ láṣẹ lókè pẹ̀ẹ́ṣẹ́ bẹ́ṣẹ́ ń tẹ́tí sí wa níléeṣẹ́ bond fm 92.9.
1: Edumare lodi ri ewa fakuko o.
2: Edumare lodi ri ewa fakuko.
1: Oba oke lodi ri ewa fakuko o.
2: Edumare lodi ri ewa fakuko. Nibi kapede ati polowo o se royin.

0: sẹ́ni ọlọ́run bá pè ní ríṣẹ́ àjà tí ń ránṣẹ́.
1: ọlọ́run bá pè yàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ alfidas ad and umrah services limited nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó nínú ìrìn àjò ló ti gbogbooro pa.
0: kẹ́ ẹ má bàa kó oyin sí gbọ́ àtúù láti sọ pé alfidas ad and umrah services limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
1: àwọn tí wọ́n ti bá wọn ṣe àjà tí ń múra rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ alfidas lárọ̀ oúnjẹ ilẹ̀ wa tẹ́fi lọ tẹ́fi dé aṣọ arabi lọ́fẹ̀ẹ́ ilé ìgbélé tíbèdè aram ní maka àti madina bẹ́ẹ̀ ni wọn kò ní ṣe ṣìára dé gbogbo àwọn àyàmì tó ṣe pàtàkì.
0: àyẹ ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù ajá tí ó wá báyìí nílé iṣẹ́ alifidas ajá ní rasta fisi.
1: àwọn tí ó lọ sí umura ramadan
0: wọn mọ̀ gbéra ní february 25 wọ́n sì mọ̀ padà ní march 10 2027
1: àwọn alálàjọ mọ̀ gbéra ní may 12
0: wọ́n sì mọ̀ padà sórílẹ̀-èdè nàìjíríà ní may 22 2027 nílùú ìlọrin wọn wà ní dojúkọ kidis hospital ọlọ́sọ̀gbọ 08032479451 ẹ̀yin ti saki àti gbogbo òkògùn ẹ máa pè lẹ́yìn adéọ̀nà lápọ̀ sórí 08038307824 alifridas ajá múra services limited àwọn ni wọ́n ń kọ́ni lọ sí ajá tí ń múra pẹ̀lú rọrùn.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتوكي كابو سوري توني توا ألف ريداوس كتا أوا إيتي ليشة ألف ريداوس أجا أن أمرا سافيسيس ناشيوني بووري دي بي شيمي إمام ومتي توا نيا راد بوم سايفة بلومي عبد المومن ọlátúnjì gbádùn fm ní orúkọ tèmi ìmọ̀mù mi ẹ bá ń sálámà sí gbogbo ọmọ nàìjíríà.
3: assalamu alaykum wa rahmatulahi wa barakatu.
2: wa alaykum salaam wa rahmatulahi wa barakatu.
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adupe fun olohun
2: alhamdulillah
3: baba ti o sati e kan to ba di je igbenda ikiyama
2: allah
3: awon kan ma da sa yi pe dati ona dati ona laye ndi o se nto lohun fe ma pe ni o
2: allah
3: baba wa dati ona ka ma yi pe nto lohun fe wọ́n ẹ̀ ń jẹ́ tiwa ní tí ò fẹ́ àfikà jìnà sí adátiwa màláwò ni wọ́n náà ló sì lágbára látí ò fi ṣe ọ̀pọ̀lọpọ̀ jìnà láyé ọlọ́run náà fi lóye ṣe àṣemọ wa lórílẹ̀ ọ̀la àti tóbi ẹ̀ atọ́rọ àlékún ìkẹ́ àti èdè fún aṣáájú wa gbàrú wa wa níbi wa muhammad ìkẹ́ ọlọ́run wọlá ọlọ́run rẹ̀ jẹ́ ìjẹ́ táì kó máa bá aṣáájú ẹ̀dá níbi wa muhammad kó máa bá àwọn aráalé rẹ̀ kó máa bá àwọn sàhábà ẹ̀ kó máa bá gbogbo àwọn tó tẹ̀lé lànà wọn láti sin tí ó fi di ọjọ́ ògbóǹdà kíámà bákan náà kí gbogbo àwa tí a ń palẹ̀ mọ́ fún àràfá tí a dojúkọ yìí
2: bẹ́ẹ̀
3: ọlọ́run méje ó fò wá gbogbo tó ti dà níyà àtàwọn tó ti sanwó díẹ̀ díẹ̀ àtàwọn tó ti sanwó wọn tán iye tí a rò láburú ọlọ́run náà fi gbanta rò ní dáadáa jẹ́ ó dà àtàwọn tó ń palẹ̀ mọ́ fún wúrà náà ìwọ̀n december ní wúrà ramadan ní ọlọ́run àìsí pé tá a fi ṣe ọlọ́run ṣe àyọ̀ǹda ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa.
2: àmì
3: ìdá wa fẹ́ fi rán ara wa létí lónìí wọn náà ní tó ṣe kókó gẹ́gẹ́ bí mùsùlùmí òun ìwà ìjọmọlú àbí ìwà àti ìjọmọlú àbí tó ṣe kókó nínú islam gbogbo ẹnikẹ́ni tí máa ń jẹ́ mùsùlùmí kéèyàn bí bá fi máa ṣẹlẹ̀ yìí ní pé ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn dé lónìí pé àwọn yorùbá wa tún ṣe ayé náà ti dàrú
2: ní
3: tí ò yẹ ká bá lọ́wọ́ ní kéèyàn là ń bá lọ́wọ́ ní tí ò yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí là ń bá lọ́wọ́ wọn ó wá ń jẹ́ káwọn èèyàn máa wá táàgì tí ò dá sára islam a sì ti gbàgbé pé àwọn tí kì í ṣe mùsùlùmí yìí wọn ò ní wọn ò sì ní láǹfààní láti máa ka àdéhùn ànábì àmọ́ àwa mùsùlùmí ni wọ́n máa kà gẹ́gẹ́ bí tíra ìwà tán bá ń rí lọ́wọ́ wa ni wọ́n máa rò wípé bẹ́ẹ̀ ni islam ṣe rí eléyìí la fi fẹ́ gbára wa lẹ́kọ̀ọ́ nípa ohun tó yẹ ká lójú tó àtọ̀ fún pàrọ̀ kí wọn àwọn ọmọ fílà à ń ṣe wá sí à ń ṣe oríṣiríṣi kí ni ohun tó yẹ kó bá lọ́wọ́ mùsùlùmí islam kìí ṣe ìwà kìí ṣe nípa kẹ́kẹ́ kàmá kí ọ̀rọ̀ sọ ò kò dúró lórí ìbáda o islam parí sórí ìbáda o ètò ìgbésí ayé tí ó máa gáìdì wa tí ó dàbí manuali tí èèyàn máa bá nínú mọ́tò àbí manuali tí èèyàn máa bá tá a bá ra tẹlifíṣàn tí ó máa gáìdì bá a ṣe lò ó ohun islam rò complete way of life. Ita is a Kuruba. Kawashida.

àwọn ìkópa àti àwọn ọmọ wẹ́wẹ́ ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìkẹ́ni. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí ó ṣe Panda Paracetamol.

0: great cover with histamine, or blend of amino acids and multivitamins.
1: Èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
2: Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nu lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor á fàdùn ara máa ń dà sóúnjẹ. Mo ti gbà ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹ pọ́nu lá. Tasty Cubes Chicken Flavor. On fuwa lounje to gbadu. Tasty Cubes Chicken Flavor. On wala logon gram. On logon meri gram. At logon mefa gram. On tu wani ye fun.
3: Supreme Noodles.

0: still shape and that paracetamol.
1: Adupalado lanu ori eto gbangba dekun na lawo laro yi bi awon kan se nbimo lawon kan kile aye pe odigbo se Olorun Edmare ku ro gugu awon ebi ore ojulumo loju fun ti Mansuru Ajagbe akorin pataki akorin oba onifuji ni Mansuru Ajagbe to jade laye ki olu Olorun Edmare ku dele fe eyan re o iko epe ni a npe yo si pa eni to npe ni Ajagbe Mansuru odigbere o dana ko doju alafiri o de ba se rira tun jora eni joni eyan joyan lotuku baba wa gba kin e ku lede leyan eni to jade laye Kasim Ogundipe eku lede leyan ni re o Alhaji Fatai Bola eku lede leyan ni re to kile aye ko digbo se Mansuru Ajagbe to ba dorun ko gborun lowo omo ojo be la ma ki gbogbo ilu Ijegun lapapo bipe aku ara fera ko ti Alhaji Saliu Isiaka Ayinde Asote Maru Olowo Sule omo egun ajana omo ajagun ma fiti bon se ana ode yi ni baba jade laye o de gbere o dana ko dojo alafiri be ba dorun ke gborun lowo omo ojo gbogbo ebi ojulumo gbogbo ore eku ara ferako ko sani ti oni ku ko soko baba en ti oni digboro iku apeni a npe yo si pe ani to npe ni Alhaji Asote Maru o de gbere o dana ko dojo alafiri bayi ama dagbere feto awo ni dagbere faye ikun ni je ko pade okete o okete o si ni je ko pade kun lai lai ito ki tan ni di akere owo ni tan lowo wa lagbara lowo olorun o tun dojo mejo o barkis o ni shite eji to njurais o ni shite o toke ori won nombe oju ore ni baje lagbara lowo olorun gugun ta ba nfe pata ile mara ma fun le wa lowo awo ni shishi
2: here is good news for you from Toibib Investment Services Limited. Oh yes, a clearing and forwarding agency of no equal. Our services, cargo consolidation, import and export, door-to-door cargo service, clearing and forwarding, freighting, general cargo service, and general merchants. We get your goods and cargoes covered. So, are from UK, Ireland, USA, Canada, Germany, China, Dubai, and Turkey, and most especially UK and Ireland. Visit us at Suit DF1, Magnet Shopping Plaza, 525 Agege Motor Road, Laripo Bus Stop, beside Majok Filling Station, or call 0802-328-3366 or 0703-094-9745. Toibib Investment Services Limited. Your convenience and safety is our goal.
3: Ìdí ẹ̀ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tán bí sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó 2,200,000 to 2,300,000 ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
4: Bẹ́ẹ̀ ni owó àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wa lọ sí ilé ìwòsàn alábọ́dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
3: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: A lè tún fún àbúrò ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
3: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbòbò ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbòbò àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7 7 8 8. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
6: Ilé ìfowópamọ́ Touch Bank pẹ̀lú ìfowósọ́pọ̀ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè èyí ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027 yára má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ Allah ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kò rẹ mú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ Hajj Touch Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.touchbank.com tàbí kókò wa ní 070-08-25-22-65 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Touch Bank ìwọ nìkan làyè fẹ́ wa o.
7: Lọkùnrin lóbìnrin lọmọdé lágbàlá láìsí ẹlẹ́yàmẹ̀yà rárá ó ti yá o. Bí oṣù bàbà ṣe wọlé dé wẹ́rẹ́. Ìgbìyànjú òkùnkùn ní láti sọ oṣù bàbà lẹ́nu mọ́ wa lọ́wọ́. Ṣùgbọ́n nípa ẹsẹ̀ ìgbàgbọ́ àti àdúrà Ọlọ́run yóò gbé wa lékè ìgbìyànjú òkùnkùn. Àmì ni kọ́kọ́ o. Rárá ṣàṣà máa bọ̀ níbi ìpàdé àdúrà lọ́jọ́ mẹ́ta. Èyí tó máa ń wáyé nínú ìjọ Christ Apostolic Church. Ní gbogbo Wednesday kẹta lóṣooṣù. Àkòrí ìpàdé Operation CMS Change My Story O Lord. Yí ìtàn mi padà Olúwa. Ọ̀sẹ̀ yìí ló máa wáyé o. Lábẹ́ olùgbàlejò àgbà wòlíì àgbáyé ni Pastor Tayo Ayọ̀délé àti àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè tó máa darapọ̀ báwọn ṣiṣẹ́. Ẹ tún lè darapọ̀ mọ́ wọn lẹ́rẹ̀ ẹ̀rọ ayélujára Facebook at Ayọ̀délé Tayo lórí YouTube at CSC Zion Family fún àdúrà àti ìtọ́ni. Ẹgbẹ́ Pastor Tayo Ayọ̀délé sórí nọ́mbà wọ̀nyí 070-36-91-7505 tàbí 080-55-47-3420. Wá gbọ́ Ọlọ́run tí kì í yí padà ṣùgbọ́n tí ó yóò gbogbo padà pàdé Jésù ní Olúwa ẹgbàbẹ́.

Band FM.

بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق، والصلاة والسلام على رسول المرسل بالهدى ودين الحق نبينا محمد صلى الله عليه وسلم، وعلى آله وأصحابه وذريته والتابعين لهم بإحسان إلى يوم الدين. أدوبا فن الله وبا تون وجيشيري تيسي عن محمد صلى الله عليه وسلم تون قلو اسيودودو تيسي ورا قلو مانا نتوي كل جسبو مو جي بي ببا نبي الله وبا o si jẹ́ pé ìjíṣẹ́ rẹ̀ òun yóò pe gbogbo ìjíṣẹ́. Ìjíṣẹ́ náà yóò kó gbogbo tá ń wá láyé yóò kó sínú tí ò ní ìdí pé àtọ́n yóò àwọn kan lọ bìkan náà. Bẹ́ẹ̀ náà ló sì rí rí pé ó mo ṣe ó fi jẹ́ ó fi fara. Àná Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú risala rẹ̀ tí sí Al-Qur'an al-Karim gbogbo nǹkan tá ń wá láyé tá ń wá láyé kìyàmà ta fẹ́ fi gbádùn ta fẹ́ fọkànbalẹ̀ pátá gbogbo ẹ̀ ló wà ní Al-Qur'an. Ó sì wà nínú àwọn àdísì àná Muhammad sallallahu alayhi wa sallam kí ni náà tó fi kọ́ wa báwo láàyè sínú ìsàlàyé Al-Qur'an al-Karim. Mo kí Ọlọ́run àtọ̀rọ̀ Ọlọ́run ọba ọmọ ọba àná Muhammad náà. Lẹ́yìn eléyìí a máa tẹnu mọ́ tá a sì máa sọ tó sì jẹ́ sí pé ìyẹn ló ń jẹ́ ìtìráàfù bíríjẹ̀mìn ká mórí fúlórí. Ni àdúpẹ́ pé Ọlọ́run ọba ó ṣe wá níjọ àná Muhammad sallallahu alayhi wa sallam ìjọ tí ó ṣẹ̀ṣẹ̀ ní wà nǹkan ní ìkíná ẹ gbogbo tó bá nídìí ó ti kó sọ́dọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kò á jẹ́ kí a wà ní ohun tí ó jẹ́ nínú orí ànábì náà nítorí pé orí yìí pọ̀ púpọ̀ Ọlọ́run fi wá ní sínú ohun tí ó sóríire látara rẹ̀. Lẹ́yìn gbogbo yìí a tún ṣàdúrà fún àwọn tí Ọlọ́run ọba tó ṣe ní sábàbí tá a fi ń gbọ́n tá à ń gbọ́ yìí ẹni tó gbé owó kalẹ̀ tí ò bá ṣe owó tó gbé kalẹ̀ ní nǹkan míì ni wọ́n máa ṣe kìí ṣe táwa ṣe. Ọlọ́run ọba tí ń tẹ́ pẹ̀lú ẹ̀ látàná Ọlọ́run padà lẹ́yìn ọláṣẹ́ yídi lànà وعلى الشهود مولانا محمد صلى الله عليه وسلم gbogbo àwọn tí wọ́n sì lọ́wọ́ sí nǹkan yìí ọbẹ̀ lórí àwọn tá ń gbé jáde àtàwọn tí wọ́n gbé òun jáde Ọlọ́run mẹ́jẹ á sì ṣe o mẹ́jẹ á sì sọ mẹ́jẹ á sì rìn mẹ́jẹ á sì jẹ Ọlọ́run Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a tún fi àìsàn yìí béèrè lórí fún àwọn àfáà wa tó ti kọjá Bashir Adam àtàwọn tó rí wọn àwọn tí ń bẹ láyé pẹ̀lú iṣẹ́ àbíbàlá àtàwọn tó rí wọn Ọlọ́run ọba kọ́ bá yọ ọ́nù sí wọn àwọn tí ń bẹ láyé nínú wọn bá yọ sínú sí wọn tayé àwọn tí a ti kọjá sọ́dọ̀ Ọlọ́run ọba bá yọ ọ́nù sí wọn ní ìyọnu ti àlìkìyàmọ̀ amen. Láì ní fàrọ̀ bí tí à ń lọ lójìyàn bí tá a yà sí òun ni ó rí gẹ́gẹ́ ní níbi ànábì tá à ń ṣe lọ́wọ́ ó rí ọ̀pọ̀lára àná Muhammad púọ̀ sallallahu alayhi wa sallam. Àná Muhammad wa kọjú ẹni tá à ní máa ṣèrántí ẹ̀ bá a ṣèrán èyí tá à ń ṣe ní níbi yìí à ń ṣe hàn síta ni lójúmọ́ wákàtí wákàtí ìṣẹ́jú ìṣẹ́jú ni òmùmí ní gbọ́dọ̀ mọ rántí àná Muhammad nítorí bó ṣe tó àti ìtọ́lọ́run fi ṣe àti nǹkan tí tó ń bẹ lára ìrántí ẹ̀ tá a bá rántí ẹ̀ àkọ́kọ́ ìrántí ó pín sí ọ̀nà oríṣiríṣi ìrántí alákọ̀ọ́kọ́ ológajù òun ni ìrántí ká tẹ̀lé tí àná Muhammad mú wá ínkùntùntùhìgbónàláhà fàtẹ̀bì ẹ̀rù yóò ṣèbíbi kún lọ. Nǹkan méjì ló kó sínú àyà yìí tẹ́ pé ní ìtọ́lẹ̀ ẹni tẹ́lẹ̀ ọlọ́run náà ní kí ànábì ọ sọ kò sì gbọdọ̀ di ìtọ́lẹ̀ ọ bá sọ kò kò gbọdọ̀ fi ní kún bí ìwá sí bẹ́ẹ̀ àápẹ pípẹ́ sọ́dọ̀ ara ẹni ọlọ́run ní t
sọ

ممكن بقى نسأل الله بقى التنين يحبكم الله تبعتي وقت اللي يقوله السنة ايه أكوكو إنه أتشيني أكوكو إنه أنسي أفلع لن محمد مولد النبي صلى الله عليه وسلم أكوكو إنه توسي قا تلعن لن محمد صلى الله عليه وسلم وكوبا وكو وكوجوشتا وليه سنوني لأوسي ذكرياتي ري ذكرياتي أكوكو ينوكو تلين تموا أكوكو نموا يناتي تاوي يناتي أليه كيجي ولي كسي أسلاة فعلا محمد اللهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم إن الله يدعى على محمد صلى الله عليه وسلم ويسي أسلاة فعلا أسلاة اللهم اللهم العبد kosi salatu fa na muhammad o na to wa ni o ti si asalatu fu abe ibe ku to ko da toro ifiati je fa na muhammad lodo olon o wa ni o se fu itune abi tan lo wo be o ni be ni kankan awa la bi olon itune ni pe asalatu te ni si resort ye o te pari fa na muhammad sallallahu alaihi wasallam abajadi asalatu batabani sallallahu alayhi wa sallam olorun baba ki anabi ku si bawa ge ase olorun ti si ki o ti si je fun woni inna allaha wa malaikatahu yusalluna ala nabi asalatu tawo malaika woni ko mo dole won ba ko si keti ati je fa na muhammad asalatu wa ahimma tolo won ba to pala se pe ya ayu alladina amanu ẹni tí ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ sọ́ọ̀lù wà níhì wasallim tẹ̀sílìmà ẹmọ sí àsàlá ẹmọ tọrọ ọ̀kẹ́ fún kẹmọ tọrọ ọ̀jẹ́ fún ṣe é pé ọlọ́run pé àná muhammad púpọ̀ àsàlá tó kàn mí zikra ayé àti kàn mí ní ìtọ́gbọ̀n ọgbọ́dọ̀ dáko ẹ̀ kádákẹ́ a sì sàlá tó fún ní gẹ́rẹ́ ìtìbár táà ní ìyí sí ẹni tó sọ pé tẹ́bá tí a bá sọ̀rọ̀ lọ sàlá tó ọ̀rọ̀ kan ó ti tó ẹwà fẹsọ́nà lọ àlè ìwọ̀sánà ẹwà dákọ̀ẹ́ ẹfẹsọ́nà lọ àlè ìwọ̀sánà ṣó ní wọ́n láàrin ẹni tí ẹsẹ́ kò níla ẹjọ́ wà á sọ pé ká mọ́ sí púpọ̀ ṣó ní kí ká ẹsẹ́ kò níla ni gbogbo àwọn bá dákọ̀ẹ́ náà láàmà ṣẹ̀ṣẹ̀ láti fún sọ́nà lọ́hùn àlè ìwọ̀sánà gbogbo àwọn bá rán tiẹ̀ tí wọ́n sọ asalatu gbatana ni ti asalatu yi wa o ti pari esila ase ti wa ta nse yi afi balada ni afi ori tamba ti si fun ẹni ọlọrun to mu haji to n se yi o fi se ti abiya fun anna muhammad sallallahu alaihi wasallam to wa ri anna muhammad oju ori lori zelifa naa o ti sọ tààrí yóò ní pé àjẹ́ tààrí ó sì hajj fún mi ẹnà ò hajj lákàáyé alìkíyàmà ní sí lọ́yà fún ní ìjọ alìkíyàmà kì í ṣe ẹwọ àṣàyàjò tó ń ṣe fún ànábì náà nù nígbà pé ó sì hajj ó sì ní fẹ́ lára rẹ̀ mọ́ bá ànà muhammad sallallahu alaihi wasallam ṣe ànábì rẹ̀ ti hajj rẹ̀ ni tí ó fi kó ọrùn tiẹ̀ ó ń tẹ̀wé olóṣèlú fúnra ara rẹ̀ abẹni tó sọ wípé ní òun ni èpè mélòó ni kí n fún ọ nínú òun mi alẹ́bí ní ìtọ́ba wùwọ̀ òun fún ọ ní ìlàrin lórí ẹ alẹ́bí ní kẹrù wà ìzíta kánà kẹrán tí o ṣe dá ṣùgbọ́n tó bá tó yẹ kó lé kò bá tó dá o lọ dá mo fún ọ ní láìjì tí o ti háf kàkàrẹ́ lànà bí fún ẹ̀dà mo fún ọ ní ìlànẹ́ta ní ìlànẹ́rin kàkàrẹ́ lànà bí fún ọ fún gbogbo pátápátá ìtọ́ sọ fún tọ̀ ní àlọ́ sọ fún pé màá ṣe lọ́yà fún olóòjọ́ alìkíyàmà ṣé ìrìn rẹ̀ lànà bí retí ni níta lẹ́yìn sọ pé àyè síta bọ́ bá tún ṣe tọ́ba fún ìjùbẹ́ ẹ̀ lọ kò sí nǹkan kan
abi to ba je nkan ese ku ni be tori be awon nkan ta fe mo se nbe awon madahi awon ti awon ya na muhammad a mo ko ni won ti fi ya lebi a ni toko ti wa si sa lebi o leto eni leyin na e to mu wa alquran to mu wa ahadithu a lo bere si pare a se wa si a ni soro and the new talk one more video with his gym, not alone. To me, you as Allah and Lala Togani. It can let Muhammad Solomon Ali was Salam. Come up by Tari. This is why he, this is me, this is why he, this is Sayi, this is Dawa. And you who call. Let her be, I'm a Muhayatu Sahaba African, this is Ayah Sahabi. Ẹni tí ó mọ̀ bí ànẹ́bí sí wáyé kò bú sí wáyé kò mọ̀ bú sí sí dáwà láti bẹ̀rẹ̀ yóò sàfàní kán ní àdápààrọ̀ tí ó ń pamọ́ ànẹ́bí àbí kí ó ń fi ọ̀rọ̀ àìmọ̀ kan ní àwọn ọ̀rọ̀ ipa pa lásìkò tá a wà nílẹ̀ ẹ̀yìn báyìí tó pé etí ẹni ẹlú ní ọgbà nípa ànẹ́bí sọ́nà náà alẹ́ ìsìnà náà ni ó máa sọ ni ó máa sọ̀rọ̀ nígbà tí ń bá ẹni bí sọ̀rọ̀ yọmọ ọrọ tí omi sọsọ ní ibi yọmọ sọsọ alẹ muhammad sallallahu alaihi wasallam kiri yìí a tra láti gbádàmú pẹlú hujjaj pẹlú àwọn àjọrọ yìí sì pé pẹlú atifa karakọ kàmá gbóná kàmá wúwúkúwì asukun gbé ní ìtìfáàlù ní olùdí nàbí sallallahu alaihi wasallam náà ní wúwú nípa pé ìtẹlẹ ni wọn tí wọn sọ bùnùmùgálátọ tí wọn pé ìkòkòkò tí wọn pè ó nípa alẹ muhammad sallallahu alaihi wasallam adike fi àìmọka sọ àwọn ọrọ ẹni ọmọ wáyé jù nínú olùdí nàbí sallallahu alaihi wasallam àwọn náà fara mọ pé káka sẹrí lásán káàdé lásán káàdé ẹni tó wá mọ olùdí nàbí sallallahu alaihi wasallam tó wá síbi olùdí ànábì ọgbọrọ rí nǹkan lọ ni ọgbọdọ orí nǹkan tó ti gbọ tẹlẹ tẹlẹ tó nǹkan ti fẹ máa ṣe méjì ọgbọdọ orí tó tukìlì tó tù dálẹ nígbà tó bá gbọ́ ìtàn lẹ́bí tó lè gbọ́ ìdíwò làwọn nǹkan báyìí fi ṣẹlẹ̀ ìdíwò làwọn nǹkan báyìí fi ṣẹlẹ̀ kí ló ṣe àwọn mahasinu rẹ̀ àwọn dáadáa rẹ̀ wọn ò dákọ̀ ẹ̀ àwọn ibi tí òye wọn ni wọn lọ pẹ̀lú àìmọ̀ká ọmọ sọ́mu ní ìfìrí sòwò bá ju aláìmọ̀ká ó sòwò bá ju fi quran jiyàn torí quran bí wọn máa sọ ìtumọ̀ tí wọn máa tú bí ó ṣe yí mọ́nu àti kìdí tí ìmọ̀ta àfi tún kùránì pọ̀ gbogbo eléyìí kò sí lọ́dọ̀ wọn ọlọ́ka ídírísì ọkà yorùbá wọn bá bẹ̀rẹ̀ sí ní òṣòro díìmù wọn mọ̀ pé òṣòro díìmù òṣòro ìfikì kò sí ìjọ mọ̀ nípa rẹ̀ wọ́n wá sọ kùránì di ìwé ìtàn káàkà máa sọ pé ṣe báyìí gbé àwọn ẹlòmí rárá tọ́ bá gbọ́ kùránì yìí àwọn ọ̀rọ̀ ajọ́ wọn ní onílàáká ìní kùránì ń bá sọ̀rọ̀ nínú kùránì bá sọ̀rọ̀ kó tó rí pé kí ó yọ ọ́ọ̀lọ́ ti di gbogbo àwọn ìmọ̀ tó yí ipò àìmọ̀ iléeṣẹ́ aláàbọ̀ hìrì kì í ṣe pé wọ́n kà gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe àlú aláàzíkì ní kọ́ńtọ́n látà àlámùn ọlọ́run bá ní ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ alukùránì dáadáa tí ò bá yí ẹ̀rọ béèrè wọn kíkẹ́ àbí ẹni tó ń bẹ rárá kùránì ọkọjá abẹ ìmọ̀tí ń bẹ ní kùránì tó bá sí pé fi dáadáa àwọn alágbára tí wọn gbọ́ lágbára dáadáa ó ṣàlẹ́jì wọn tí ò sí ìkàkà ló ń bẹ àwọn tó jẹ ògbólógbòǹgbò nínú lárúbáwá tó ṣàlẹ́jì wọn tí ò sì sí nǹkan kan tí wọn rí sí ń bẹ wọn padà gbà pé léyìí kọjá ọrọ èèyàn lásán ọrọ ọba tó yà dáyé lẹ́yìn ṣé àwọn ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ kan ń gbọ́ ń kọ́ lágbọ́ òun ọ̀gbọ́n lágbọ́ àwọn ògbọ́n kankan láwọn àwọn àwòrán wọn irú ni ilé níbi nísìn á kìgbìn níjànú àníbìbù àníṣìn kankan ọ̀rọ̀ tí ò yé wọn làá sọ fún wọn inú àǹfààní tí wọn máa gbé inú ilé níbi nàbí sallallahu alaihi wasallam ṣé ẹ̀mọ́ wípé kò sí ẹlẹ́ tẹ́lẹ́ ó sì wà ọ̀rọ̀ ibi tó wà jìnà ni ó sì dé kí ni a fẹ́ fi ẹjú ẹ kò níjà ní o kò ní ogun ní o ẹ rí ibi ẹni tó bá fẹ́ sọ kí o sì sọ yìí tó ìfẹ́ sí kò ní gbé ẹ kò sì ní sí nǹkan eléyìí ó jẹ́ nǹkan pàtàkì tí ìtìfáàlì
بمولد النبي كاسيا يا نبي محمد صلى الله عليه وسلم في جي حلالي بين يا صلاة تاتو سيفون ايه وعوا سبي كودا انا يندانا ينجو ستا يجو بابا وانا نيلي ساني تانا فون ساني جي سيو نجي ولودوا يوكو يباتو جاسبي كان سارا حلالي تيو سيبولو جو خاربي ومورو كو جاباي كات كاكو علي جولونا حلالي ايو انتي على بي إبراهيم عليه الصلاة والسلام ni to fi wa mutamajis to fi biya da yari ni ko ama balijo ni si toju won awa eni to eni ti o be to da moni dile ni balijo ko fi ko ta balijo si ayeye annabi muhammad sallallahu alaihi wasallam ju o ju bi annabi muhammad sallallahu alaihi wasallam ali awa ali to gba yi o la ta fera annabi to en ti o fera annabi ni laye Emolidi nabi enjo fera nabi ko ni so da leju enjo fera nabi ko ni fi osare ko pa wo ni siji aja fera nabi ka wa da na ko jeun ta seto bi o ibe o se do se bo wa ke ni ha ki na ara mu to an be ta ba ti mu ti a mu gbo a je harawa a je lede ya bo ma ti je pe to ni ka gba leju ase alejo alebi lagba sallallahu alaihi wasallam yo fa pe kan a na wu si ko kan mo si ni ani en do fe si bo o fe se paro mo fe si si ida ko ani ya wa pe mo fe ni n ba se lagba ara ta ba ru ni be a le wu ta le de a ti mo de ko se do ba si to e ru e se olorun ba ka bi ka mo gbe ejo e gbo ayeye to ba ye pe ka se ko bi na ni Islam fe be se Islam iko ni kaloni se ko ni ado ni daraya asiko si a ba mo mu awon apejuwa ala ni bi se je yi lo nisi ni mu awon idaraya ti wa silaya na Muhammad sallallahu alaihi wasallam be abi yauni be ajo odun ni gbo ba ba lo wa la ko ni tara daraya pe an de ni pe an de ni ala Muhammad ta lo ye ka de ni ti julo Yeah, yeah. I mean, it's okay. We can really do it. Really do it. We can do it. Are you see, baby? We saw you. We saw you. Dana, you see, baby, saw. We saw Dana. You know, total of your passage. Last day, I mean, I mean, ara ko go ni ejo ni ara ti won si je ni ata si a le ni kan ti o gba la nbe ti o ti ni ta ba si bi ti e ka si o mo leyin ko si hadith to so pe o ma si ni ni di ni to ni amale ti o gba je ta wi ni ni ngun ka ka ogun na ka ta wi ni de si ka si wa le olorun wa te si ni bi hablillahi jamia wala ta farraku e di ni ko olorun o ba gbogbo eyin musulmi e ma fara yin ya yana yala e yin fara yin ya yana yala ni se e wa wo tin se le ni se sa se se wa pura wa jo wa wa pa do kan ta ni se ni o tin se se ta islam o da won ni gba ipo e yi ta o ta islam ni se o gan o gan lo da yo pa bidia re yo pa se are yo gba kini ah eh ni to face islam o mo mo awon ni bi ta ya pa si This is Islam you face face. At your water soul or not face face you wanna. As you wa to repe Ankin is a bidia bidia bidia ki. Awa kwe du kifiri. You should never say bidia. To, along with Baloni Gajwe, and a bono with the him. Power to be our farama kifiri. You are power down, you are a power down, you are a power down, you are a power down, you are a power down, you are a kasi toro ba na muhammad ti to sallallahu alaihi wasallam ona oba ko pento en ti o ba si ni jona

olùdarí gbogbogbò fún àjọ tó mójútó ọ̀rọ̀ eré ìdárayá ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Lékan Fátódù ti gbóríyìn fún àwọn ikọ̀ eléré ìdárayá tó ń ṣojú ìpínlẹ̀ Èkó níbi ìdíje láti mọ ẹni tí yóò lọ ṣojú apá gúúsù ìwọ̀ oòrùn nínú ìdíje National Sports Festival ẹlẹ́ẹ̀kẹtàlélógún rẹ̀ tí yóò wáyé nípínlẹ̀ Enugu lọ́dún tá a wà yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni Fátódù ní iṣẹ́ takuntakun àti àṣeyọrí àwọn olùdíje ọ̀hún rí bẹ̀ látàrí ìdàgbàsókè àti iṣẹ́ ribiribi aláìlóǹkà tí ìjọba ìpínlẹ̀ Èkó ń ṣe lẹ́ka eré ìdárayá àti ìdàgbàsókè rẹ̀ ó ní ìpínlẹ̀ Èkó ń ló lékè tábìlì téńté nínú àwọn ìpínlẹ̀ gbogbo lápá gúúsù ìwọ̀ oòrùn nínú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí òfurufú volleyball bákan náà ni bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ basketball bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football tó fi mọ́ beach volleyball àti bọ́ọ̀lù aláfigigbá lórí iyanrìn iyùn cricket ní gbogbo agbọn àwọn ọkùnrin àti obìnrin láàrin àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ ogun ìpínlẹ̀ ọ̀yọ́ ondo ọ̀sun àti èkìtì tí wọ́n ń kópa ìpínlẹ̀ èkó jáwé olúborí nínú ìdíje volleyball lágbọn tọkùnrin tóbìnrin bákan náà ni wọ́n gbo ewúro sí ikọ̀ ti ìpínlẹ̀ ondo lójú pẹ̀lú àmì ayò 25-18, 25-24, 25-20 àti ní ìpele ti àwọn obìnrin bákan náà pẹ̀lú bí àwọn náà ṣe kojú ìpínlẹ̀ ọ̀yọ́ lójú tí wọ́n sì láǹfààní láti jáwé olúborí pẹ̀lú àmì ayò 25-24, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25, 25-25,
ikọ Eko won kun oju osun to si tun fi han wipe ijọba ipinle Eko na nsa gbogbo o nse gbogbo n to ye lati mu idagbasoke ere idaraya ni ko tun le tun bo sumo waju si ni ipinle Eko ile ise eso alaabo abo ara eni laabo ilu lorilede Nigeria inu civil defense ti bere ise iwadi to lorin lori ku awon afurasi awakusa lona itokan eleyi ti owoba lasiko ti awon

iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni láàbò ìlú lórílẹ̀-èdè Nàìjíríà Iyun Civil Defence ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lóòrìn lórí ikú àwọn afurasí awakùsà lọ́nà ìtọ́kàn eléyìí tí ọwọ́ bà lásìkò tí àwọn

iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni láàbò ìlú lórílẹ̀-èdè Nàìjíríà Iyun Civil Defence ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lóòrìn lórí ikú àwọn afurasí awakùsà lọ́nà ìtọ́kàn eléyìí tí ọwọ́ bà lásìkò tí àwọn Arch Commission of Nigeria NACON ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta pé òun ti fi ẹ̀bẹ̀ náà ránṣẹ́ sí àjọ tó mójútó ọ̀rọ̀ Hajj lórílẹ̀-èdè Saudi Arabia ṣùgbọ́n tó kọ̀ láti buwọ́lú nínú ọ̀rọ̀ rẹ̀ alága àjọ NACON Ambassador Ismail Yusuf ó ní àgbékalẹ̀ àti àlàyé orílẹ̀-èdè Saudi Arabia ó ní àgbékalẹ̀ ọ̀hún ó jẹ́ èyí tó jẹ́ wípé ó gbomi tútù sáwọn lọ́kàn ṣùgbọ́n tí ó yẹ láti tẹ̀lé alága àjọ NACON ó ti wá rọ gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà pàápàá jùlọ àwọn ilé-iṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ń ṣe ètò Hajj gbogbo láti ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ tuntun yìí láti orílẹ̀-èdè Saudi Arabia. Nílẹ̀ òkèrè òjò alágbára kan tó ṣe lulẹ̀ lápá kan ní olú-ìlú orílẹ̀-èdè Tunisia ó ti mú kí ohun gbogbo pakasọ ní tìbútòrò ìlú náà àwọn olùgbé ìlú ọ̀hún tí iye wọn ò dín ní mílíọ̀nù mẹ́ta ó ní ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ń fojú winá ìṣòro omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún látara òjò alágbára kan tó ṣe lulẹ̀ láti bí ọdún díẹ̀ sẹ́yìn òun náà sì ni wọ́n ti ń fojú winá ẹ̀ ṣáájú ni ìkìlọ̀ ti jáde fún àwọn tó ń gbé lágbègbè tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ eléyìí tó mú kí àwọn òbí mọ sáré dìgbàdìgbà lọ mú àwọn ọmọ wọn ní ilé ẹ̀kọ́ ní látara bí omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù bó ṣe lọ ní rẹ̀rẹ̀rẹ̀ àkàìmọye ilé àwọn ilé-iṣẹ́ àti àwọn agbègbè lóríṣiríṣi ó ní ìkún omi omíyalé ṣe ọṣẹ́ fún tó sì tún ṣe àkóbá tí ò kéré fún ẹ̀ka iná ọba wọn lápá abẹ́ ká tó lọ ìròyìn àpapọ̀ náà lẹ́láǹfààní láti mọ jẹ̀gbádùn ẹ̀ ṣùgbọ́n kí a tó láǹfààní láti mọ tàta pínsẹ̀ ẹ jẹ́ ká mú àwọn kókó eléyìí tó jẹyọ níbẹ̀ lẹ́ẹ̀kan sí àjọ tó mójútó ọ̀rọ̀ ètò ìlera ní ìpínlẹ̀ èkó ó ti fi dá àwọn ilé ìwòsàn nípínlẹ̀ ọ̀hún lójú pé òun yóò máa gbárùkù tì wọ́n fún ìpèsè ètò ìlera tó péye fún àwọn aráàlú orílẹ̀-èdè saudi arabia ti kọ ìbéèrè orílẹ̀-èdè nàìjíríà fún àfikún iye àwọn tí yóò ṣe Hajj lọ́dún tó ń bọ̀ amúwá fún yín wípé àjọ ẹ̀ṣọ́ aláàbò civil defence ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ikú àwọn afurasí awakùsà eléyìí tó wọ́n kú iyùn sí àkàtà wọn nílẹ̀ òkèrè ẹgbọ́ wípé òjò alágbára kan tó ṣe lulẹ̀ ó ṣe àkóbá fún orílẹ̀-èdè tunisia eléyìí tó jẹ́ wípé ó fa ìkún omi omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù ní tìbútòrò ìlú náà ká tó lọ bákan náà àlàáfíà ṣe pàtàkì nítorí ìdí èyí ẹ jẹ́ ká fi ààyè gbà á torí nípasẹ̀ rẹ̀ ní ìdàgbàsókè àti ìlọsíwájú yóò fi dé bá àwùjọ ìlú àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ àwọn olóòtú ìròyìn ni tèmítọ́pẹ́ àjàyí àti chidinma ọ̀para àdúrà mọ́mi balógun lórúkọ mi ẹ mọ̀ ìyá ṣe o ẹ ṣe.

أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن

0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302 0302

0: wọlé o kíbi tẹ bá ti ń gbọ́ mi ní Nàìjíríà nílùú Nàìjíríà táwọn dẹ̀ orúkọ mi ni Dr. Nicholas láti ilé iṣẹ́ Health Code International.
1: Orúkọ náà lẹ ti gbọ́ yẹn Dr. Nicholas láti ilé iṣẹ́ Health Code International. Ẹ máa ní pé Health Code International mọ̀ pé iléèwé díẹ̀ tí mo lọ health ní ṣe pẹ̀lú ìlera ẹ bá wa sọ fún wa Health Code International kí ló ń tẹ ẹ gbé dání kí ni iléeṣẹ́ yín ṣe.
0: Ok ilé iṣẹ́ wa we are into total fitness and wellness. Nǹkan tí mo ń try láti sọ ni pé ètò ìlera pípé òun ni ilé iṣẹ́ Health Code International wà fún. Then ní Health Code International kò sí irú àìsàn náà tó jẹ́ pé ó ń bá àgọ́ ara wa fà á tó jẹ́ pé lágbára ọlọ́run a ní ẹ̀rọ ìgbàlódé àti àwọn oògùn lóríṣiríṣi tó jẹ́ pé a máa ń lò láti fi wo oríṣiríṣi àìsàn. Irú ẹ̀rọ ìgbàlódé wa for example eléyìí ohun tẹ̀ ń ṣe pé ó dìgbà téèyàn bá ń lo oògùn àwọn tó bá ti lògùn lògùn lògùn tó jẹ́ pé wọ́n ti lò ó wá dàbẹ̀ ni pé bóyá lifetime management ni ẹ̀rọ ìgbàlódé wa yìí ó máa kò ní kun ara wa o but ta bá ti point ẹ̀ síbi tó jẹ́ pé èèyàn yẹn ti níṣòro bí irú àwọn ìṣòro wo ni nínú ara irú blood pressure ìfúnpá gíga
1: bẹ́ẹ̀
0: tó bá ga blood pressure cases irú diabetes irú stroke irú ìtọ̀ ṣúgà irú stroke
1: àwọn
0: ìrọ̀párọsẹ̀ irú àwọn bíi tó bá ní cancer àwọn cancer cases any cancer in any part breast cancer or leukemia or any cancer cases irú àwọn yẹn then romanticism arthritis bone
1: aromoleegun orunkun nkan wa balagba
0: bẹẹni atọmọdé náà kò sí because ṣẹmọ these days oríṣiríṣi atọmọdé àtàgbà kò sẹni tí àìsàn kò lè bá fa so now ṣerúrú àwọn àìsàn yìí especially tó bá tẹ̀ wá tó jẹ́ pains bí a ní shoulder ní waist ẹ̀yìn àwọn many pains everywhere ẹ̀rọ ìgbàlódé wa tó bá ti débẹ̀ báyìí tàbá ti lè point ẹ̀ sí báyìí àwọn ọ̀fà bá fi ṣe therapy kíákíákíá ló máa yọ gbogbo àwọn pains yẹn kúrò ńbẹ then ní kó tó mọ́ wá ń ṣe fún àwọn tó bá ní ìtọ̀ ṣúgà for example ṣe mọ̀ pé ìtọ̀ ṣúgà ó ní láti ṣe pé tí pancreas wọn tó bá produce insulin dáadáa so kò wá á wá jẹ́ kí ìtọ̀ ṣúgà kó máa lọ sókè so irú ìyẹn báyìí ẹ̀rọ ìgbàlódé wa yìí ó máa regulate a treat a repair pancreas yẹn ṣóyẹ yín the hormone accurate so a wá jẹ́ kí a wá regulate sugar máa normalize so kò ní máa lọ sókè sókè sókè débi pé àwọn èèyàn a tún máa kóògùn jẹ mọ́ then arú àwọn blood pressure cases ṣe pé ṣe mọ àwọn arteries àwọn gbogbo ibi tó bá ti
1: jẹ́
0: ọba gbà tó yìí tó yẹ kó wọlé kò wọlé tó yẹ kó jáde tó tó àwọn tó bá ti dí àwọn blood vessels wa ṣe mọ ọ̀rá inú oríṣiríṣi àwọn ọ̀rá kan wà tó yẹ kó máa dì sínú veins ìmí ìwà tó yẹ kó rí àwọn organs yẹn lọ máa wà so irú àwọn ọ̀rá yẹn cholesterol and all that irú ẹ̀rọ ìgbàlódé wa ó máa lọ máa free gbogbo àwọn clotted blood cholesterol gbogbo àwọn
1: tó bá dì ó máa yọ
0: sínú gbogbo
1: àwọn rẹ
0: bẹ́ẹ̀ ni a wọlé a jáde iṣẹ́ rẹ wa gbogbo àwọn ibẹ̀ yẹn wa free so in fact blood sugar well, sorry blood pressure gbogbo àwọn a máa bẹ̀rẹ̀ sí normalize èrè pé tó bá ti wà lórí blood pressure treatment gradually kò tẹ̀ wá ní oògùn mọ́ rárá nítorí pé ẹ̀rọ ìgbàlódé wa ó ti ṣe bẹ́ẹ̀ fún many many many àti fi treat many cases so now irú ẹni tó bá ní stroke ṣe mọ̀ gbogbo àwọn ibi tí ẹ̀jẹ̀ ò dé tí blockages gbogbo ẹ̀ wà tí a bá ti point ta bá ti fi ẹ̀rọ ìgbàlódé wa ṣe therapy fáwọn èèyàn iye nìyẹn máa fẹ́ lè dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ara àwọn tó máa ń dìde lẹ́sẹ̀kẹsẹ̀ tó yẹ pé tí ẹ̀jẹ̀ bá ti tú sí ibi tí ẹ̀jẹ̀ ò dé ṣe mọ ibi tí ẹ̀jẹ̀ ò bá dé nígbà tó yẹ kó débẹ̀ bẹ́ẹ̀ ni ibẹ̀ yẹn á dẹ̀ máa kú díẹ̀díẹ̀ á máa kú díẹ̀díẹ̀ ni.
1: Mi kò wá fẹ́ béèrè kí ni ìyàtọ̀ therapy tẹ́yìn ṣe pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé pẹ̀lú àwọn oògùn tó ń lò tẹ́lẹ̀ oògùn náà má oògùn tá à ń lò
0: ṣe jẹ́ kó fi jẹ́ kó yàtọ̀ sí àwọn èèyàn. Ẹ ṣe mọ̀ pé ní this recent world century ta wà yìí technologies advancing.

0: Zanun. Mo wa iṣọ pẹlu Ọlọrun ba Subhanahu wa Taala kuro ni odo Shetan enu ko enu igbe mo bere pẹlu oruko Ọlọrun ba Oba ajo ki aye Oba asa ki orun mo ki eyin olugbo mi pẹlu gbolohun assalamu alaikum wa rahmatullahi wa barakatuh akole ti a ma fi bara wa soro ni ojo ti ni oni ibasepo re ipa ati ala ti oni alafia ni itesiwaju oro yi a so a wo alaye ke wa fun oro meteta yi ni ibasepo re ipa ati ala ti oni alafia ibasepo re oun na ni ibasepo timo timo ti ko ni ije nipa ninu laarin eyan meji abi ju be lo ti awa ma ti a ma gbe lori ife si ara won igbekele si ara won ibo ibowo fun ara eni itoju ara eni ati ikunlowo si ara eni ore dada bore oluoto si ara won won ma duro ti ara won nigba ti nkan ba dire ati nigba ti isoro ba wa won wa ma fi ara won ni okun bale leni pe ko ma japu mono ninu ore Olorun leni to ma se ara won ni suru to ma kira won ni ipunlowo lati wa asumo pelu Olorun ba Subhanahu wa Taala won ti wa ma fe alafia ati irorun fun ara won ibasepo re ni Islam o koja ibasepo ifara eni se won na ni ibasepo kan to se pe a ma fi wo re ni lowo lati fi ni asumo pelu Olorun ba lati fi ni idagbasoke ninu igbagbo wa ti Olorun ba Subhanahu wa Taala awon ma ranra wa lowo lati ina pera wa si dada lati bi ma se gbiyanju lati ma sise iwe ati lati ma fun ara wa ni amoran amoran le to se pe amoran dada amoran looto ti awa ma se kin a ma pera wa lo si bi dada a ma ko ibaje fun ara wa iru ibasepo bayi a ma gbe lori igbagbo si Olorun ba ati isoto pelu Olorun ba ina inu ara eni ati ina polokun pe ojo kan wa to se pe ojo isiro ti a ma se isiro gbogbo awon ise wa Olorun ba Subhanahu wa Taala o so ninu Quran 43:67 pipe ore meji teje alasumo ara won to ba di ojo yamo ni ki amo wa di ota ara won ayafi o ore to se pe agbe lori ima se daada anabi sallallahu alaihi wasallam o so ninu igbawa Abu Dawud pe ore kan a ma se esin ore latara idi eyi awon sansan wa kilo fun wa pe latara idi eyi eso ore ti efe ni ore to se pe ariko lati aya alquran ni ati ora na sansan pe ile to daju ninu ore nini ninu ni pe ore o ti o ma npe eyan lo si bi ise re tori pe ore nini o ma nfa pe keyan ni dagbasoke emi pelu Olorun ba o de ma nfa iparun eniyan gbogbo ore ti eyan ba ni to se pe awa do nse aburu abi iroyin iroyin ile aye oun lakolokun iru ore beyin o ma nse ore to se pe o ma nfa okunfa aburu abamo ni ojo nge ide gbogbo re to ba se pe a wa gbe lori igbagbo ninu Olorun ma se dada a wa ma pe wa si akesi lati le ma tele ase Olorun ba a ma jo ni dagbasoke eni a jo ma wuware nile to se n pe ni ojo yamo le ki amo a fi jo se okunfa dada fun ara wa ipa je agbara eyan abi egbe abi awujo lati le yi pada awon eroja abi ewo irunga bi ise abi igbagbo elomi ipa ti a n soro yi nkan to je pe ma n sele die die ni latara boya amoran ti ore kan ba n fun keji abi ni ati ara igboya abi latara ohun kankan ta sakiesi abi iriri ti eyan kan ni to wa n so fun ore ewari ni ibasepo re nkan ta mo si ipa yi nkan kan to se pe o se koko ni oun ni ana sansan fi gba wa ni iyanju pe ka mo iru ore ta fe ni tori ipa ore kan o ma n wa lori ore keji latara pe ohun ni a ma n lo asiko wa pelu a wa ma yi awon ise wa awon eroja wa mi a ma yi pada o le ba mu pelu ti ore wa nigba mi ipa tawon so yi o pin si ona meji niyan ni ipa dada ati ipa buru ṣugbọn eyi ti awa ma fi so julọ ni biba niyan ni ipa dada mo tọrẹ kan ma ni si ọrẹ keji ni ranpe a fe wo awọn anfani to wa ni ipa dada lori ọrẹ alakọkọ nbe niyan ni pe o ma nje ki eyan ni ilosiwaju o ma nje ki eyan le ṣe ẹsin naa dada ilosiwaju ni esin o ma nje ki eyan le ma ni awọn ipinnu ọlọgbọn o ma nje ki eyan le ma ni ojusun eyan ki eyan dun eyan o de ma nje ki eyan ki igbagbọ eyan ko duro igbagbọ eyan ni ọlọrun ko duro ore awọn ipa buru ninu ọrẹ ninu oun naa ni pe nigba mi o ma nje ki eyan ma di ẹni to ma wa buruku igba mi o ma n jẹ ki eyan di ẹni to ma n fi ojuse silẹ latara asiko ifiraare o de ma tun wa n jẹ ki eyan wa di ẹni to se pe a wa ma se alayanuso olofofo onigbogbo yi soyi o de ma n jẹ ko jẹ pe ọwọ iwa daada teyan ba ni lọwọ nigba mi keyan ma gbeju silẹ abi keyan wa ma jẹ pe ipinnu eyan abi ọwọ afojusun eyan eyan a ma fi rare Ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú súrátì tọ́ba aya 119 ó gbà wá níyànjú pé ká máa wà pẹ̀lú òun lódò. Bákan náà Alábì Sàǹsán ó ní àfiwé ipa ọ̀rẹ́ dáadáa lórí ọ̀rẹ́ á dàbí ìgbà tí a bá ń gbọ́ lọ́fíńdà tí òun ẹ̀ da. Àti ń pé ipa burú lórí ọ̀rẹ́ á máa dàbí òórùn tó máa jáde níbi tí ọ̀wọ́n tó bá ń jóore ọ̀wọ́n òórùn burúkú tó máa ń jáde bẹ̀ ó ní bẹ́ẹ̀ gangan ló ṣeré tó túmọ̀ sí pé tí aláṣùmọ̀ èèyàn bá jẹ́yàn dáadáa èèyàn náà máa wà dáadáa tó bá dẹ̀ yẹ pé ìdàkejì ni ọ̀wọ́n wà burú ni èèyàn máa wò. Àlà dáadáa ó jẹ́ àlà tó ṣe wípé a máa ń fi sáàrin ìbáṣepọ̀ láti lè dáàbòbò ìbáṣepọ̀ yẹn àti ọ̀wọ́n iyì wa láti lè dáàbòbò àpọ́nlé wa àsìkò wa àṣírí wa àti ọ̀wọ́n ìmọ̀ inú wa láti emotions wa pé ara àwọn nǹkan tí a máa fi ń gbé àlà kalẹ̀ nìyẹn. Àlà nínú ìbáṣepọ̀ a máa wáyé nígbà tá a bá ti ń rí pé bóyá ìbáṣepọ̀ yẹn ó ti fẹ́ máa mú nǹkan tí ò ní àlàáfíà lọ́wọ́ àbí ó ti fẹ́ máa mú ìnira lọ́wọ́ ìyẹn ni ọ̀wọ́n ìgbà tó ṣe wípé a mọ̀ pé ó ti tó kí a gbé àlà kalẹ̀. Àlà yìí náà òun náà ni nǹkan tó ṣe pé a máa ń gbé kalẹ̀ láti lè jẹ́ kí ìbáṣepọ̀ kó ní àlàáfíà kó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pé a lè bára wa ṣe fún ìgbà pípẹ́ látara pé àlà yẹn á kọ́ di wa ọ̀wọ́n nǹkan wo la lè ṣe sí ara wa ọ̀wọ́n nǹkan wo tó lè mú àlàáfíà wa síbẹ̀ tó jẹ́ pé ó lè mú nǹkan tí ò ṣe àlàáfíà wa. Àwọn fẹ́ẹ̀wo ọmọ ìgbàwó gan ló wá jẹ́ dandan fún wa láti gbé àlà kalẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀rù náà nígbà tí ọ̀rẹ́ bá ti wá di pé òun ló wá fẹ́ jẹ́ bí aláṣẹ wa. Òun ló fẹ́ sọ nǹkan tí a fẹ́ sọ, òun ló gbọ́dọ̀ sọ nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣe. Òun ló gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ẹni tá a gbọ́dọ̀ bá lò tó bá ti di pé ọ̀rẹ́ tí ń di aláṣẹ èèyàn tó ṣe pé kò fẹ́ jẹ́ kí èèyàn yí ọ̀rọ̀ òun àbí àmọ̀ràn òun padà. Nǹkan tó ń bá fẹ́ kí èèyàn sọ èèyàn gbọ́dọ̀ sọ. Irú ọ̀rẹ́ báyìí ó ti ní ìdí kí á mú àlà ká mú wáyé. Àbí nígbà tí ìbáṣepọ̀ bá ti wá ń di pé gbogbo nǹkan nípa ẹ ni mo gbọ́dọ̀ mọ̀, o gbọ́dọ̀ fi nǹkankan, o gbọ́dọ̀ fi pamọ́ fún mi, gbogbo àwọn nǹkan báyìí ó ti ń fa pé àlà gbọ́dọ̀ wáyé. Àbí nígbà tí ọ̀rẹ́ bá ti wá ń di pé àyọnusọ tí ń wà nbẹ, wọn ti wá ń sọ̀rọ̀ wọn àyọnusọ fún mi, àbí pé gbàgbé pé kò wá fẹ́ẹ̀ sí ìbọ̀wọ̀ fún ara ẹni mọ́ nínú ọ̀rọ̀ ìbálò wa, ó ti wá ń ṣe dandan fún wa láti mú àlà wáyé. Wọ́n fẹ́ wo àwọn ọ̀nà wo ni àlà alálàáfíà tó fi jẹ́ nǹkan pàtàkì sínú ọ̀rẹ́ ní ìwúrò ni pé á jẹ́ kéèyàn lè dáàbòbò àpọ́nlé àti ọ̀wọ́ èèyàn, á jẹ́ kéèyàn lè sọ pé mi ì ṣe fún àwọn nǹkan tí kò wùyàn, á dẹ̀ jẹ́ kí èèyàn lè sọ pé eléyìí mo fẹ́ ṣe. Bákan náà ni a múyàn bọ̀rí lórí pé ìdúró náà ni àbí ìpàṣẹ fẹ́ ni ìmọ̀nà fẹ́ jẹ́ kó jẹ́ pé èèyàn náà máa lè wò pé nínú ìwòrí tèmi náà o kéèyàn lè lò lórí ẹ̀ láti ṣe àbí kéèyàn gan lè mọ̀ pé nǹkan báyìí orí báyìí ni mo fẹ́ dúró lé lórí láláì ṣe pé èèyàn wọn máa pàṣẹ fún un. A lè jẹ́ kí èèyàn náà kó lè dúró ní dúró pé eléyìí tí mo ṣe yo látinú ẹ̀mí mi èmi ni mo ṣe. Àlà ní àdẹ̀tú lè jẹ́ kéèyàn lè dáàbòbò béèyàn ṣe ń lo àsìkò ẹ̀ látara pé nígbà tálà bá ti wà ńbẹ̀ á dínkù máa lo àsìkò ní ọ̀nà tí kò tọ̀ àbí máa fi ṣe àwọn nǹkan ẹ̀ṣẹ̀. Á dẹ̀ lè jẹ́ kéèyàn lè rí ọ̀run ojúṣe a jẹ́ kí èèyàn lè ojúṣe. Bákan náà ni pé a tún lè jẹ́ kí àwọn àfojúsùn kéèyàn lè ríṣe látara pé téèyàn bá gbé àlàkalẹ̀ láàrin ìbáṣepọ̀. A wá máa jẹ́ kí irú ìbáṣepọ̀ yẹn kó jẹ́ ìbáṣepọ̀ tó jẹ́ pé ó máa múná dóko, tó máa dúró re, tó máa ní àlàáfíà. Sádẹ̀ lè ṣe ìṣẹ̀lú ire fún ìgbà tó pẹ́ látara pé ọ̀rẹ́ kan sí kejì á mọ̀ pé ẹni re la gbọ́dọ̀ jẹ́, nǹkan re la gbọ́dọ̀ máa fi kọ́ra wa, ká máa fi nípa re lórí ara wa. Àti pé a tún wá mọ̀ pé ẹnu àlá ni ọ̀rọ̀ ṣe wa lélẹ̀, ọ̀rọ̀ má ṣe wa lélẹ̀, láti lè fún ọ̀rẹ́ yẹn ní ìbáṣepọ̀ yẹn ní àlàáfíà. Abiona Ọba, gbogbo ilé ìtàsọ̀ ọ̀rọ̀ ń gbà ní ìjọsìn ní ọwọ́ wa. Wàkúlì Kọ́lé Aza, Wáṣẹ̀ Kúrọ̀lá, Aláìn Wàlà Kọ̀ Ṣùgbọ́nùkà Láhùnmá Bẹ̀háńdẹ́kì, wọn ìṣẹ̀dọ̀ aláì lọ́há ìlàńtà, wọn ìṣẹ̀fẹ́ká, wọn ìtúbìrì. Ṣùgbọ́n ọ̀rọ̀ bíkà, Rọ́bìnà Ẹ̀ríza ti Amaya Sifọ́n, Asàlámù Alàmì Ìṣẹ̀lú, Alhàndùlùláhì, Rọ́bìnà Àdàmì, Asàlámù Àlẹ́kùn Wàràhàmùtùláhì, Àbárakàtù.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ lè pe àmìlá sórí 08037118099 tàbí Communication Officer 08089485533. Ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú. Bank Providence Bank, Account Name Aluminant Radio Fund, Account Number 96281150000. Alhamdulillah Rabbil Alamin. A dúpẹ́ lọ́wọ́ olùdánilẹ́kọ̀ọ́ wa Tòní, a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa. Ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí wa. A lérò pé ẹ rí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ Tòní. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run Ọba. Kí Ọlọ́run Ọba kí ó máa kọ àtúnrí wa. Àmì. Títí di ìgbà náà, èmi ni ọmọ ìyá yín Sanihat Usman Ayadeyemo, tí mo kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

assalamu alaikum gbogbo muslimin lakunrin ati lobirin e ba gba igbe to pataki baye to le muslim die muslimi ti ma gori afefe nle se bond fm 92.9 ni gbogbo ojo friday ojo jima la go marun ro le se ago marun abo ibi ta awon afa won ti wa ni kale doni ko ojo kan pe lati leyin masalasi mba bond fm central mosque yeni keja gre ni biba e la be chief imam wa alhaji hasan adele babalede 08038048010 gbogbo mumini muminas ẹ ma jẹ agbagbe àmọ táṣe tá fi wa àlìjá náà lórí tẹtọ náà lè máa tẹsíwájú pẹlú ìrànlọwọ owó látọdọ yín sílé ìfowópamọ mọsálásí wa stanbic 0501297911 pẹtù ní muslim ìdílé mùsùlùmí pẹlú àtìlẹyìn olóòtú ọrùn dín adédèjì.

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akira wa ka bo sori to betul muslim ni kan ni bond fm 92.9 radio to je wi pe o ma nfun wa loye ogbon imo lati le je ki a ma ri se ni aye wa lo pelu irorun papa julo to betul muslim agbe kale awon national broadcast academy ati bond fm 92.9 muslim community central mosque fun ilan loye ipeni si akesi ni inu ile awa muslimi lokunrin lubirin inshallah leni awo ni lanfani ati mu khutba wa ama awo yan na won ba nkan ti awon imam wa mo ti nlawo yodo ku so ba so ni mashallah leni o na ni tawhid yani pe iduro sisi sinu esin islam won pin si boya bi ona bi meta won so nipa bi awon si ma nso pe ko si oba miran aya fi olohun won ni bo ti le je pe loluru aye ati ni oniruru ijo ati ran oloko ijo kan nkan awon eyan ni won yan laaye ti won pe gege bi olohun won ni sugbon ko si en to josin fun to yato si olohun oba oba aso oba to da ile aye oba to je pe gbogbo akoso aye owo e na ni o wa o na lo ni agbara pe gbogbo to mi ati on ti o mi won ni ile ti mo ma so ri lori gangan o je koko oro ni khutba o na ni oruko olohun ninu ara so wa pe awuruko kan je pe adu la kan so pe ya tori pe ni olohun oba ni bi asobo bi roshi won wa ni to ba daruko awon olohun oba ni to ba n pe olohun to ba fi n be olohun agbolo ma farabale gege bi eni ti o ni un gba lowo olohun oba lati kika se pe eyan to kan pe olohun ni pe apo idabo lasan ti o ni ituma nigba ti o ba fe se ya rahman boya ogorun kan ni se boya iseju meta bi e ko fi se wa fe se laarin 30 seconds laarin 30 seconds ye ya rahman ye olupada so ra ko sonu kan se yama on eleyi igba ti iyan kan se exercise asan ni ka pe olohun ni oruko ti je ki o le ba se awon ti a fe fun wa lokokan ejeji ki olohun ba ala mo sara se ju ami owa ko je ki a ba iyan ni opade ka so re lai ati ojo igbede aliki awon yere inshallah ustaz o tun la ile ton wa nbi pelu wa lati ma dawon se awon ibeere ti a ba pe wole ti a ba be oruko sister Favia salako sori olowo boti mi sister Khadija ori to ke obiru adireje mo ro ye a ni gbagbe sister Balkisa Ipola Ibrahim a ni gbagbe ajimoru Fadeji obiege inshallah Abdul Wasim Salahuddin na ni oruko ti olohun bi and the stars atola
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kama by Puloko Kai Gigi 0706316 1916 0706316 1916 0706316 1916 ajia fauzia ibi opo mo le khairi kudu ko ati wa ati tan bayi inshallah 070 assalamu alaikum
2: wa ala samkalai
0: uruko ibi uru yari tin ko wa
2: o ba ni ki tan sai to lai mo la ka gigi
0: ka filat
2: lai mo la la ka gigi
0: naam kini biri yin ya wa bẹ́ẹ̀ni ma.
2: Bọ́sẹ̀ wáyé fún agbẹ́yẹ́ náà fún àyẹ̀wò ìdàgbọ̀.
0: ṣe ìbéèrè ọkàn náà ni.
3: Wọ́n gbé
0: kíni?
3: Ẹ má àìdá rúkọ yẹn lórí afẹ́fẹ́.
0: Ẹ kàn sọ kan tẹ fẹ́ sọ. Sọ àwọn náà nílẹ̀ wájú chọ́ọ̀chì yẹn ni. Nínú àti dárúkọ yẹn náà wọ́n gẹ́gẹ́ bí CDA chairman wọ́n ní tó dùn àwọn ní pé gẹ́gẹ́ bí mùsùlùmí wá fún èèyàn ní kọ̀ǹtínà níwájú chọ́ọ̀chì àwọn.
3: Yorùbá máa ń sọ pé agbẹjọ́ ẹnìkan dá àgbọ̀ òṣìkà ni wọ́n pàápàá jùlọ ń gbọ̀n tí nípa àwọn òkè ṣe mùsùlùmí ló jẹ́ ká fún wọn ní ọ́díẹ̀nsì yẹn tó báyìí ìgbà tó ti ń dárúkọ èèyàn against broadcast ethics yẹn wá sórí afẹ́fẹ́ kó máa dárúkọ èèyàn. So in to ba jẹmọ awọn to ba yẹ kan fọrọ yẹn lọ ni wọn fi lọ ni adugbo papa julọ pẹlu concept program ta n ṣe lọ buy to muslim iru to mu wa iko jọ mọ concept program ta n ṣe lọwọ so boya awọn program mi to n ri si awọn to jẹ mọ a n yanju ede ayede to n ṣẹlẹ to jọ mọ to n sọ yi so wọn le pe sori iru program bẹ lati jẹ pe kan ba wọn ṣatunṣe so
0: ọlọrun a ṣe rọbọra ṣẹgun pe alẹyin eto a le sọ bóyá lórí lágbègbè alọjọ sunday a le discuss about pẹlú àdéhùn wípé ẹ fún wa ní nọmba cda chairman yẹn náà ni a le gbọ the both side bó ba ṣe rí lórí ètò lágbègbè alọjọ sunday 11:30 to 12 sọ bóyá ṣẹgun lẹyìn ètò àsọrọ 07063161916.
3: ẹ le fi nọmba yín lẹ fún wọn kan le pe lẹyìn ètò
0: ok 0030428183 lẹ́yìn ètò ni o 0030428183 Hello. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Amin.

0: bábi púpọ̀ mùsùlùmí òdodo léèrè pé kí ló túmọ̀ láti pe ara ẹni ní mùsùlùmí òdodo kí ni ọ̀pọ̀ márùn-ún ṣe lámúdúró lé lórí ó ṣeéṣe kó jẹ́ pé èsì sí púpọ̀ máa fún mi ní ṣèbí ká ti gbé ní àlàáfíà ni ká sì tún tẹ́lẹ̀ àwọn ọ̀pọ̀ márùn-ún ẹ̀sìn ìsìláàmù tó sọ pé kẹ́lí mo ti ṣáadásúlá ilá ilọ́lá ká máa kírun wákàtí márùn-ún wà déédéé ká máa yan zaka ká gbàwẹ̀ ramadan ká sì tún rìnrìn àjò lọ sílẹ̀ mímọ̀ yẹn hajj ṣùgbọ́n ṣe rí àlàáfíà yẹn gan ọ̀pọ̀ márùn-ún ti ẹ̀ dárúkọ yẹn gan ló ṣokùnfà ìdí tí imam travels and tours ṣe sonígbọ̀wọ̀ ètò kan tí a pè ní gbadé àràfá lórí bond 92.9 FM ní gbogbo ọjọ́ ẹtì tí í ṣe friday ni ìsùn náà yóò máa wáyé bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ níbi tí dr adétòkùn abdulsalam yóò ti máa là wá lọ́yẹ̀ lórí bí islam ṣe jẹ́ ẹ̀sìn àlàáfíà àti ohun tí ọ̀pọ̀ márùn-ún ẹ̀sìn islam dúró lé lórí láti dá sí ètò lásìkò sí ètò bá ń lọ lọ́wọ́ ẹ pẹ̀ sórí 0706-316-1916 gbadé àràfá lórí
1: Assalamu alaikum. Wọ́n ní borí bá ti dá gbogbo ara ní sùn láti wá ṣe hajj ìfọ̀kànbalẹ̀. Imam Travels and Tours Limited ní kẹ́ ẹ bá rìnrìn àjò. Pàápàá jùlọ bá ṣe múra sílẹ̀ fún hajj tí ń bọ̀ lọ́nà yìí. Tó fi mọ́ múra àti gbàdégbà tó gbogbo ti bẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń kóni ṣe hajj. Ọ̀pọ̀ àwọn alálàájì tó ti bá wọn lọ ló lè ròyìn. Ṣé tó ń jẹ Nàìjíríà lẹ́ẹ̀mejì tó dọ́sọ̀ lójúmọ́? Tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ pẹ̀lú ilé tí ò jìnà sí Haram ní Makkah àti Madina. Ọ̀fẹ́ lẹ gba Zamzam water. Tó fi mọ́ aṣọ Ram ọ̀fẹ́ wá sí àti gbàdégbà àti ètò ìlera ọ̀fẹ́. Ẹ kàn sí wa lónìí lọ́fíìsì wa tó wà Lábújá ní suite A50 H&A Plaza Olúṣẹ́gun Ọbásanjọ́ Way near Exclusive Serene Hotel Nuhu District Abuja. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-778-6486. Ọ́fíìsì wa ní ìpínlẹ̀ Èkó wà ní shop A107 First Floor Ọgbà Multipurpose Complex Ọgbà Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́ 0708-778-6486. Ìbàdàn àwà ní Nọmba 144 Temidire Bus Stop Bẹ̀rẹ̀ Òde Road Ìbàdàn 0816736-3270. Ẹ̀lì bá wa dọ́rẹ̀ pọ̀ lórí Facebook, TikTok àti Instagram pẹ̀lú Imam Travels and Tours Nigeria Limited. Hajj ti ń bọ̀ yìí àlọ́re àbọ̀ayọ̀ ni The Evening Light.
2: Tony Rojim, Bismillah ar-Rahman ar-Rahim, wa salatu wa salam ala ashraf al-Mursalin, Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí wa káàbọ̀ sórí ètò wa gbadé àràfá, eléyìí tí ilé iṣẹ́ Imams Travels and Tours tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ẹ̀ tí ó máa ń wáyé ní àkókò yìí ní gbogbo ọjọ́ Jímọ̀. Abẹ Ọlọ́run ba Azza wa Jalla kó má ṣàì wá fi adé àràfá ta gbogbo wa lọ́rẹ. Gẹ́gẹ́ bí a ṣe máa ń bá wa sọ, tí a máa ń gbà wá ní ìmọ̀ràn bákan náà, tí a tún máa ń tọ́ wa sọ́nà lórí pé báwo ni a ṣe fẹ́ ṣe hajj tó máa jẹ́ ìtẹ́wọ́gbà. Pẹ̀lú ògo Ọlọ́run ba léni, a máa sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi ẹ̀kọ́ tí ìmáa lọ sí Muzdalifa, eléyìí tí ó fẹ́ kọ́ wa. Torí pé tí wọ́n bá ń sọ wípé hajj jẹ́ lẹ́fúlà, tó bá ní àràfá ó jẹ́ lẹ́fúlà, wípé kò ní sólówó, kò ní sí mẹ̀kúnù, kò ní sí tálákà, ànímọ̀ bá ànímọ̀ ìjòyè oníkálukú wa, wọ́n ní sáwà sáwà. Ṣùgbọ́n eléyìí tó tún wá lágbára jù náà ni ọ̀rọ̀ Muzdalifa, níbi tí Ọlọ́run ba Azza wa Jalla tó ti ń bá wa sọ̀rọ̀ pé faiza qadaytum manazikakum fadhkuru llaha kadhikrikum aba'akum aw ashadda dhikra. Wọ́n ní nígbà tí a bá ti ṣiṣẹ́ hajj wa, tí a bẹ̀rẹ̀ láti mùná, tí a lọ sí àràfá, tí a bá lọ sí àràfá kò sí ìkọ́bí ìtafẹ́ lọ sí bí kò ń ṣe pé kí a máa rántí Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀, àti pé tí a bá wà ní àràfá a máa pa ìrun zuri àti asiri wa, a máa pa papọ̀, a máa kí ní kọ́sírì, eléyìí tó jẹ́ pé a máa dín mẹ́rin mẹ́rin, a máa dín kù sí méjì méjì. Bákan náà jámù àkókò kan náà ni a máa kí, tó bá ti di àkókò zur a mú zur àti asri wa, eléyìí tí a ń ṣe ní kọ́sùrù, eléyìí tí a ń gé sí méjì méjì. Bákan náà láti bí báyìí, tó bá ti wá di pé òòrùn bá ti wọ̀ báyìí, kò sí bí méjì tí a lọ bí kò ń ṣe pé a máa mórí lé Muzdalifa. Ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú, a fẹ́ fi àsìkò yìí kí àwọn oníbàárà wa, àwọn tí ó jẹ́ pé wọ́n ń bá wa lọ sí hajj, a fi àkókò yìí sọ fún wa pé lọ́wọ́lọ́wọ́ yìí o, slot eléyìí tí a ní fún hajj ó ti pé, kò sáàyè mọ́ láti sanwó fún hajj. ṣùgbọ́n lè tí à ń polówó fún wa lọ́wọ́lọ́ tí a fẹ́ kí a múra jù náà ni pé umura october umura december àti umura ramadan 2027 àwọn eléyìí náà ni ó wà nílẹ̀ fẹ́nikẹ́ni tí ó bá fẹ́ bá wa lọ àbí ọlọ́run bá kí ó ṣe eléyìí náà fún wa bákan náà àwọn tí ó jẹ́ representative sí wa àwọn tí ó jẹ́ àwọn tó jẹ́ pé tí a bá fẹ́ bá wa lọ sí hajj ní òkè òkun tí a lè pè àwọn nọ́mbà tí a máa pè sí àwọn ti nàìjíríà alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé 08032301304 08032384296 àti 08033465015 ní pẹ̀lú ọlọ́mbà tí a bá fẹ́ bá wa lọ tí wọ́n á jẹ́ pé láti united states of america ní usa ẹ lè pè sí orí nọ́mbà yìí +972917202019 alájà oyinade ọ̀ṣun wọn a máa gbé ìpè wa bákan náà ní canada ẹ lè pè sórí nọ́mbà yìí +70977100816 alájà afsat ṣeko ni wọn a gbé ìpè wa tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ connect wa lè tí wọ́n máa ń pè ní connecting visa tó yẹ pé ẹ̀ẹ́kùn bí a kò máa pàdé yín ní saudi kò bá jẹ́ ní mecca àbí ní medina ni àwọn tó jẹ́ elétò wa a máa wà lẹ́nu tó jẹ́ pé wọ́n ń dúró dè yín tí ẹ bá ti ń bọ́lẹ̀ nínú ọkọ̀ tó jẹ́ pé àwọn náà máa tọ́ yín sọ́nà báwo ni ẹ ṣe fẹ́ ṣe àwọn ìrìn àjò yìí bí a ṣe sọ fún yín pé ètò hajj máa sanwó fún hajj lọ́wọ́lọ́wọ́ báyìí fún hajj 2027 ó ti dópin torí pé àwọn slot tí a ní ó ti wà fully occupied ṣùgbọ́n ètò umura october ọdún yìí àti december 2026 yìí bákan náà umura ramadan 2027 àwọn eléyìí ni ó wà nílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín pé muzdalifa náà ni a fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ kí ni experience tí a fẹ́ níbẹ̀ nínú nǹkan tí wọ́n tí a kọ sílẹ̀ a ní pé the rich also cry ìtumọ̀ náà ni pé àwọn tí ọlọ́ba tí ó ń yọ̀ǹdọ́wọ́ fún táwọn náà ní tó ní fọ̀n tó lè kọ́nà àti àwọn náà máa ń fìlì nǹkan tí àwọn tí wọn ò ní máa ń fìl kí ló máa ń fìlì náà ni pé ní muzdalifa tí a bá ti kúrò ní àràfà wọn ní amórílé muzdalifa kò sí nǹkan méjì tí a fẹ́ ṣe ní muzdalifa pé a fẹ́ lọ sùn kí a fẹ̀gbẹ́ lélẹ̀ orún yẹn kò sí ni èèyàn fẹ́ o èèyàn ò fẹ́ tíyàn bá wà nínú ilé àbí nílùú ẹ̀ gan ó ṣeé ṣe kó jẹ́ pé kórun yẹn máa kùyàn torí tíyàn bá débi tíyàn fẹ́ sùn yẹn tó máa ní pé ọmọ ọ̀tá ó sun abẹ́ bridge ṣùgbọ́n onílé ọlọ́nà gan á sun abẹ́ bridge ẹ máa gbúro mọ́tò lókè bridge kò wá ṣe pé bí abẹ́ bridge lásán tó bá ní pé èèyàn fẹ́ sùn lẹ́lẹ̀ kò wá ń ṣe ilẹ̀ lẹ́lẹ̀ lásán because ní ààyè yẹn bó ti jẹ́ pé ibẹ̀ yẹn gan ná ní ká ti ṣe òkúta ṣùgbọ́n bí orí òkúta lẹ máa sùn orí gráfù orí granite kò dẹ̀ sí ni gbẹ́yìn tó ti ń ṣe wàhálà láti on the eight láti ọjọ́ láti bí àná àbí ìjẹta tó ti ń ṣe wàhálà tó ti rẹ̀ tó rẹ̀ débẹ̀ wọ́n ti bá ti débẹ̀ kò sí nǹkan tó bá ti ní pé kí a ṣe àlùwàlà kí a kí mọ́gìrìbù àti ìṣá ìwà a kí mọ́gìrìbù wa ní mẹ́ta tó yẹ kí a kí ṣùgbọ́n ìṣá ìwà ó ti di méjì wọ́n ní àlékélé ní àkókò mọ́gìrìbù a lè kí mọ́gìrìbù àti ìṣá àbí àsìkò tí ìṣá ìbá wọlé a kí mọ́gìrìbù àti ìṣá papọ̀ ní àsìkò yìí tí a bá ti ń ṣe eléyìí tán wọ́n ní kò sáyé ẹjọ́ ọlọ́run bá sọ nínú àlùkùránì pé wàhálà rọ̀fásà wàhálà fòsókọ̀ wàhálà jìdálà fìlà hajj wọ́tazà wádùú fàyínà káyọ̀ zádì tákùwà tí a bá kò sí àyè ìrégbè àyè ìwàkiwà àyè kamajiyan wọn ní kò sílẹ̀ lára àwọn nǹkan tó máa ń bá hajj jẹ́ léyìí àǹtẹ̀ bá ti dé hajj bí ẹ ti dé saudi báyìí àwọn gbogbo àwọn nǹkan tíyàn ò lè gbà tẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ máa gbà torí pé tíyàn bá lóun fẹ́ kọ̀wọ̀ sí tíyàn bá ní pé tàmí dànù lẹ́mí èmi ò nígbà ọlọ́run má jẹ́ kí iṣẹ́ yẹn bàjẹ́ torí gbogbo nǹkan tó máa pinyin lẹ́mìí wọ́n ní tó bá ní pé ò fẹ́ wàhálà àbí pé onísùúrù máa bẹ lóun kọ́ ló má jẹ́ kó rí atọ́ni ní sùúrù èèyàn gbọ́dọ̀ sùúrù yẹn wá tún wá lékún because ibi tẹ́ máa sùn ilẹ̀lẹ̀lẹ̀ sùn lórí òkúta bóyá ẹ tẹ̀ wá ráyè wá pálí àbẹ́kọ̀ wá bí lẹ́lọ̀kan ẹ tẹ́ sílẹ̀ sùn àwọn kan máa da yín kọjá lórí an so ile so that ka ma prepare mind was got up that ti aba mo opolopo awon ko ti an so fun wa ni ori eto gbadde arafa yi o se se ko je ajiji lara wa ati pe eko aj ko nse igba ti yan ba nlo ajile yo ma peko aju awon yoruba won ni ko nse ojo ta ba nlo sode la ma re ikona la won to ma nsoro won ni ko nse oju ogun ko lati ma nwa oru ka luwo la won to ma tori gbogbo kini agboro ti mo tele agboro ko ti ma du lori wa ko ka ti mo daada ko to di pe asiko yen ma to ko ta siko yen ba to awon loyibo npe kini kan ni anxiety ah an lo haji an lo saudi ko ni je te ba nka gan ko ni wori mo tori eniyan ti ka eyan ti gbo wa si emi ti o ba gbo ki yan ti ka ti yan ba dohun le yan ma re eleyi ti won pe ni practical abi olorun ma ko ba ti wa se ade arafa ko ba se wa se ni rorun fun enikan ko wa pelu ogun olorun ba ni eni a tun ka sare ron wa leti awon nkan ti a ti ko wa awon topics ti a ti ko wa ati soro nipa telebia kini an pe telebia ati salaye le fu wa bakan na a soro nipa safa ati morwa ose to koja a soro nipa mokomo ibrahim bawo ni o se ba wa mu ati bebe lo pelu ogun olorun ba ele ti a so fo na ni pe awon experiences da ma ni ni Muzdalifa Olorun ba ku ma se wa je ki o rorun fu wa lati ma mu awon ile na lo.
1: Assalamu alaikum. Wani bori ba ti da gbogbo ara ni sun. Lati wa se haji ifokanbalẹ. Imam Travel Centers Limited. Ni ke ba ni olajo. Papa ju mo ba se mura sile fun haji ti bo lo yi. Ke ti lo mura ti ba gbogba. Ti gbogbo ti bo lo ni wo tin ko ni se haji. Ipo wa la haji ti ba won lo. Ni mi ro yi. Se ti je Nigeria le mo ji tun do so loju lo. Ti fo si ara ofe. Ni ye ti ji mo se ara mi Mecca ti Madina. Ofe le gba Zamzam water. Ti mo se ara mo fe. Wo se ti ba gbogba. Ati ti ni ofe e ko fun ami mi ni office wa to alabuja ni suite A50 HIA plaza ni se bo ba sojo we ni exclusive sale hotel ni district abuja e ba ni soro 0708 778 6486 office wa ni pile ko wa ni shop A107 first floor of the multipurpose complex of balagos e ba ni soro loko 0708 778 6486 ibadan alani number 144 ibadan bus stop near road ibadan 081 6736 3270 and Ibarra Bepo during Facebook, TikTok, and Instagram. Hello, Imam Travis and Trust Nigeria Limited. How did you buy me? And Moro Abayoni. The evening live.
2: Gbadde Arafa, eleti Imam Travis and Trust. Ti won se onigbowo. Leto man waye ni ojo jimo, ojo Friday. Ni ago mefa, si ago mefa bo. Tebi a tin so fun wa nipa oro Muzdalifa bi awon experiences ti a ma ri ari pe won fe ki a lo sun ni aye yi ni o sese awon ti a ri tele ka popo agbe won won ni wala rofafa wala fusuko wala jidala fil aj ko saye iregbe because awon ejo ko ma mu nkan to ye ki o kiyan so apara jade won ni isokuso to ba ti poju enu lo oro koro lo ma mu jade Olorun to pe wa laro fasa e ma so ko so e ma wiwi kuwi enikan bu mi enikan wo mi loju enikan temi mole ti ba ti re lomi a ko pe auzu billahi mino shaitani rajim I to daju ti won le se niyan because eni ti o le soro ti o to soro si aburo eyan keta ba aburo eyan kerin a soro si yan ya o gba se iwo ni shaitani ro wa auzu billahi mino shaitani rajim ni ba se mi je gbogbo nkan to le ba seyan je eyan a gbianju lati sa fun ke ba so fun ni aye yi amura eleyi to je pe ise to dabi pe orun fe leju una ni mi ma so oko ni ojo odun ni eleyi to npe ni yomun na ojo ti a ma pero yen ojo odun gogon o da pe o fe dabi pe ise to leju ni e because ai moyi opolopo wakati la ma firin lati jamura a le gba lati jamura yen ki a gba ka bemuna bi a tori eru gboro poju tori ko saye pe te ba tin lo sibuna lati hotel lati Mecca e ti reduce eru je pe bi a backpack la ma gbe dani so that o ma rorun fun wa lati move then ibi ta lo ti o si le ti o si wardrobe ti o si bed ti o si cabinet afa ku eru si a gbodo mura bi pe won ni where you travel light iyun ni deru pupo sara iyun a ma je pe eru yan wa ni won ba so that a le rorun fun yo lati move to ba fe lati Muzdalifa ali asha oko ile ti a ma so ṣugbọn bo te je pe bia on ta ba ti nlo ta ba ti demuna la ma sele opolopo awon eyan to ba ti de jabra because oko po nbe e ma ri repete bi omo mo e ma ri opolopo okuta e ma sha ile ite be se na ni pe oti ojo odun yen jamratul aqaba ni ko la ma so on ta ba de tin so ile yi a ba se bismillah allahu akbar a ba ma ju o na ni se ta pe o je ti ojo odun yen to fi lagbara ni pe ai opolo distance ta ma rin abi ona ti a ma rin ka to de jamura lojo yen o gin go o je pe won ni ko si nkan ta fe lo se ni muzdalifa pe ki a lo sun ki a ma rojo ka le ni agbara lati le se ise ti a fe se ni ojo keji bi a de so fun pe I so fun pe irun amakirun raka me maghrib raka meta amaki sai wa ni raka meji le tun je pe kosun pelu azan ile ti a mo si ki a perun leyoko awa se komo meji bakon na lati aye yi lo lo je pe so pe kini la lo e ka ma de leil mole tori pe o se se ki a pada bere ninu awon ibere ti a ma bere fun lo wa leni ni o ma yo ninu awon ibere ti o je pe a ma bere lo wa leni abi o le ma je ni abi ko je pe ose to bo abi gba mi ta ba ma bere lo wa je ki a ma de le guys so fun pe ati se bi topics meta mary nisin ati se telbia ati safa ati morwa ati se mokomo ibrahim ele ti an tun wan gbeyewo le ni na ni pe experience wa ni muzdalifa to je pe agbodo re ra wa a ma ri awon onile olona to ma gbe bag won ko se to ma bayan gbe ko si personal assistance ko si pa ko si ssa onikaluku na lo ma gbe eru ti e ko so lowo ko si talika ko si omo odo because omo odo go ti re so awa gungun agbodo mura to je pe awa fura wa ti mo ise ti a fe se ke ka tun ra le ti pe umura october umura december umura ramadan 2027 ele ni o wa nle bi so won pe umura ti ajodun yi ajodun to nbo o ti pe o ti kun faiza kodo e tu mona zika kun fast rula ka zikirukum aba akum au ashadda zikro فمن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تباتي باري شي وا تباتي ان ريدي لاتي ماراند اون شي وا اوب اون اولون ني بي كي ارون تي اولون با ني اوبولوبو
1: Assalamu alaikum. Wani bori ba ti da gbogbo ara ni sun wa. Lati wa se haji ifokanbalẹ. Imam Travels and Tours Limited. Ni ke ba ni irinajo. Papa ju lo ba se mura sile fun haji ti nbo lona yi. Ke fi lo mura ti gbadegba. Ke gbogbo ti bori Olorun ni won fi pe ni se haji. Opo awon alalaji to ti ba won lo. Ninu iroyin. Se to je Nigeria lẹmeji to dẹsẹ lojulo. To fi lo si ara ofe. Ohun ile ti ijina si haram ni Mecca ati Madina. Ofe le gba Zamzam water. To fi ma se ram ofe. Bẹ́ẹ̀ si ati gbadegba. Atete ilera ofe. E kan si wa lulu. Ofisi wa ti wa Labuja ni suite A50 H&A Plaza Olusegun Obasanjo Way near exclusive Stay Hotel Rio District Abuja ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-778-6486 ọ́fíìsì wa nípínlẹ̀ Èkó wà ní shop A107 first floor ọgbà multipurpose complex ọgbà Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ 0708-778-6486 Ìbàdàn àwà ní Pẹ̀lú 144 Omidire Bus Stop Yọrọ Ìjọ Road Ìbàdàn 0816736-3270 and Ìbára Bẹ́ẹ̀pọ̀ lórí Facebook, TikTok àti Instagram pẹ̀lú Imam Travels and Tours Nigeria Limited. Hajj ti ń bọ̀ yìí, àlọ́rọ̀ àbáyọ̀ ni The Evening Live.
2: Yà ẹ kábọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí ètò wa gbadé àràfà eléyìí tí Imam Travels and Tours tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. A ní ní orí ìlà àwọn màmá wa Ìyábọ̀ Sálámì láti Ìbàfọ̀. Ìbéèrè tí a fẹ́ bèèrè lọ́wọ́ eléyìí ni pé ẹ dárúkọ mẹ́ta nínú àwọn ètò tí a ti ṣe eléyìí tí a mọ̀ sí topics mẹ́ta nínú àwọn eléyìí tí a ti bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ nípa lórí ọ̀rọ̀ lórí ètò gbadé àràfà bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn. Ok, ẹ bá wa pé dáadáa. Ọ̀ya ẹ tún pè mí, ẹ pè mí. Mẹ́ta la béèrè. Okay, I took pay me.
3: Ajayira.
2: Uh-huh. Eyo kono ni. Ben, ben. Makama Ibrahim. Eshu. Ah, by call going to the back of our consing, hello, Golom. Hello, I'm going. Walk pain, be a big pain, bomb, my consing, like by law, my fling, hello, Golom. Hello, I'm going. Lay it to Lenny on my consing, hello, Golom. Well, look at the Etty Jebu Lenny, no. I'm a consing. Benny. Ami so talo wa lori la wa alaikum salam wa rahmatullahi wa barakatuh uruko yin ati bi je tin pe Fatima Zakaria ebawa okay ebawa ka suratu masad se gbo mi dara Alhamdulillah surah Allah al-azim eshun akosin e ma ba ba eto akosin pelu Ọlọrun ba wa alaikum salam wa rahmatullahi wa barakatuh naam won e ma akosin pelu Ọlọrun ba e pe wa leyin eto pelu Ọlọrun ba

0: 92.9 ifesuwapo kari aye.
1: Bẹ́ẹ̀ni ilé iṣẹ́ Bond FM 92.9 ìfẹ́sowọ́pọ̀ kárí ayé. A ní ká tún máa mú sí etí ìgbọ́ yín kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ lọ kọ́lẹ̀ kẹ́ ẹ lọ fi sọ́kàn yín bí pé lọ́jọ́ Sunday ọjọ́ Àìkú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí lágbára Ọlọ́run a máa gba àlejò bàbá wa KSA ní ìpalẹ̀mọ́ pọ̀pọ̀ ṣinṣin ayẹyẹ ọjọ́ òbí wọn náà ni. Wá nǹkan fìdí lọ́jọ́ náà lọ́jọ́ Sunday bá wọn pàlé lórí ìkànnì Bond FM 92.9 e ma gbagbe e ko si calendar yin lataro bayi e sha ma tetile ko mi fe let the cat out of the bag ni ebo mu so mi fe ka sare mo ni mo ko mo pe e sha ma tetile ko e mo igba yin ta ma gun wa fun afani ati igbaladun eyin ara ilu na ni ni popo sisin isami ayeye ojo bi won o na la fi ma gba won lalejo ni le se Bond FM 92.9 lọjọ Sunday ni o ojo Aiku ojo isimi lagbara Olorun e wa ko fi le ke 30 leko
2: FM 92.9
3: Band FM

0: Baba, ẹ̀yin náà ti sọ pa nù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Baba àgbà tẹ́ níbẹ̀ gi lójú ṣe o. Mo lo egbògi baba àgbàdúrà mi gbà. Mo sọ pa nù.
2: Tó jẹ́ pọ́lọ̀ ló yọ mí, lọ́wọ́ ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jága ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wọ̀ mí lè mọ̀. Ìyẹn ti dàfì sẹ́yìn. Ewo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín. Ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò.
3: Ajẹ́gun wà lọ́dọ̀ baba àgbà.
2: Baba àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarojẹ Road, Ikọtun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ baba àgbà kó náà lè sọ̀pánù.
4: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
5: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Maka oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò sọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
6: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
5: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwòká àbí aromọlẹ́gun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí bá lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dógún ò ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti ń rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apariro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́. Tó bá ti ráwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa jáni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìtàì ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti ráwọn nǹkan báyìí.
6: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ikọtun roundabout. Ẹ̀wọ̀ Marwa tó ń lọ sí Abarajẹ Road tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajẹ Road ní kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop apá ọ̀tún yẹn lẹ́yà sí. Number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road ní Ikọtun, Lẹ́kọ̀ọ́.
7: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú ní kẹ́ ẹ máa sọ pé Ikọtun jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé Ikọtun yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road nílùú Ikọtun. Ẹ bá ti dé Ikọtun.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
1: 08068216859.
5: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn òta fojúbà. Àwọn mi ò tiẹ̀ láwọn ò fẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìjágu ara rẹ̀ ǹjọ́ tọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé mà ní nàláìnà. Má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló tó bá ti dé nígbà kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara. Mo lóògùn kò sí òsín bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
6: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859.
5: 08068216859. Ìwọ́n láti rí dogun fún bóyá ọ̀rìn ìwọ̀n kú ọ̀rìn ọ̀rìn tẹ̀ kòlùbà. Ẹlòmí etí ẹ̀ máa pariwo ni. Ẹlòmí ibi ṣẹ́rìn ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di o nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ́tọ́wọ́ ẹ̀ ń kú abẹ́gbẹ́ kara ń kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
6: Ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun.
5: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ́ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà. Ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rán àpẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
6: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní number 20 Amoka Street, Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
3: Ero Ibani Surawa is 08068216859. 08068216859.
5: Gbogbo adugbo to ba tin gbo wa bayi dete ma bo lodo baba agba lori ati ni dogun ni ati segbanse doran ni telomi ti ba po lohun saanu wa to ba gbo wan gbo ka to se igbanse ni be se ngbo mi ba bele mechanic ni elomi e ni le ba soro nitori pe elomi o le nawo sagbo are afi ori ko si tani ko ra fun nawo ti o ni se e ma fira yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo le ko si se e ma so be gbogbo ala logun ko te ti o logun sugbon olohun oba fe nikan si je nikan lo bo lohun se ma ko se ti ma n bo sodo wa olohun ti n gbadura a ti mo pe adura ti gba ko to gbera le ni to ba ti ra pere gbogbo yo nrin bata n bo lese re e a ski de tun tin to banu to le je pe ofa o le je talafefe afefe buku ni feluwa
6: a wa ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de Ikotun roundabout e wo marwa to nlo si Abara Jerol tabi te ba n gboko bo Abara Jerol ni ke bere e bo le ni Daily Arab Bus Stop apo to yen le yasi number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol ni Ikotun Eko
5: ibe baba gba wa ero bani soro te le fi pe mi
3: 08068216859 08068216859
7: en de ba so pe ko tunji me ko tunji na awon do wa laja awon do wa ka ki do wa nje bu re tan gbera tan yoju si ikoton idi na la fi so fun pe e mo je ka fi akoko yin da ola e dide nle bayi e ma bo ni lu ko tun bi ti baba gba te do si nbe number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol ni lu ko tun ikoton jina o
8: Ha, ragbero wa wara ile.
9: I'm a born a profession.
8: O da, se won lo ri ko se rin ni. O ri ton te koloba. O tun rin won ku won ku.
9: Ijo lu wa da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
10: Ma je ki ofojo pipe tabi awon isan to le fa ki ati gbagba gbese odi ni rada owo le. Ori kerike ara nro ni. Abo nwu ara tita, ara njani je. Kori o ma gbaye, o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe kara re nkuta ita latoke dele. Ke yan ma rin ko dabi pe nkan ra lese. Bata ti bo lese elomi, ko ni mo. Elomi a ma rin, a ma ta gege bi ke mario aloda isan ti gbon ni lowo ti dani wole ti finish esin baba gba te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 baka do foju nu wo ka si fi ti ta wo
1: baba gba te ni begi loju se o mo lo gbogi baba gba du ami gba
11: KSA at 80, Prince Sunny Ade PSA 1 at the King's Music Entertainment pelu ajosepo Platinum Lounge and Apartment tepepe ayeye ojo ibi ogori odu King Sunny Ade King Sunny Ade at 80 ni Sunday 20th of September 2026 ni Platinum Lounge Social Club Abuja Iban Lagos 5 p.m. till dawn the legendary chief commander Ebenezer Obe at General Colin Tayinla ni father of the day awon olorin olokan ojoko ni o wa nibe ni ojo na bi are Shinu Akoni Alaji Ajani Omobolaji Isika Baka Abbas Akode Obesere Alaji Alabi Pasuma Fatola King Wale Thompson pelu Mega 99 baba jo be wona gbe yo be ni papa Jasco ati MC Creekin no yo wa nibe fila ati pass ni a ma fi wole fola ilekunre epe da kings sori awon ere ba ni soro yi 08168687756 08133404450 tabi 09078497436 pelu maximum security guarantee happy birthday KSA organizer da king aka Mr. Shalaye chief host prince Sunny Ade PSA 1

ọ̀sẹ̀ láàrin Chelsea the Blues ó sì wà ní ọ̀mi odò láàrin ìṣẹ́jú mẹ́fà tí wọ́n ṣe bẹ̀rẹ̀ báyìí àwọn àti ikọ̀ Brentford náà ni wọ́n ń wá kò tí bá ní kí n sọ fún yín bí wọ́n ṣe tu gangan sórí pápá bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù náà ní ẹ̀ní ó kọjá sísọ ẹ wá wo àwọn agbábọ́ọ̀lù lọ́kọ̀ọ̀kan ìjèjì tí wọ́n ń dá gọjọ gọjọ ikọ̀ Brentford bó ṣe tò nílé yòó 4-2-3-1 náà ni formation tóun ló ń bẹ̀ yẹn tí Chelsea ń kọ́ wọ́n ló 3 gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ defender mẹ́ta lọ́wọ́ ìgbìmọ̀ fún ikọ̀ Chelsea láàrin gbùngbùn kọ́ ó káwọn mẹ́rin síbẹ̀ méjì níwájú ẹyọ kan tí ń tari bọ́ọ̀lù síwájú náà náà tá a mọ̀ sí Danny Webber fún ikọ̀ Chelsea the Blues ló strike fún wọn lẹ́nìí Morgan Rios pẹ̀lú Cole Palmer ó wà láàrin gbùngbùn láti máa gègé ara tari bọ́ọ̀lù síwájú bákan náà lọ́wọ́ àárín ẹlẹ́gẹ̀ẹ́ ara tó ń dìbẹ̀ mú Pedro Neto bákan náà Henderson fúngbà àkọ́kọ́ ó bẹ̀rẹ̀ bọ́ọ̀lù lẹ́nìí nígbàgbé Boca ẹ ti mọ́mọ́ yẹn ẹ mọ́ bẹ̀rẹ̀ báko tó ń gbàbọ̀ láàrin fún ikọ̀ Chelsea bákan náà lọ́wọ́ àárín ẹ̀ náà Chavez Chavera náà wà níbẹ̀ o lọ́wọ́ ẹgbẹ́ lọ́wọ́ àlàáfíà lẹ́yìn gbùngbùn lórí kọ́wì wà níbẹ̀ Lacrosse wà níbẹ̀ àti Wesley Fona gòlì ọlọ́wọ́ ẹ̀mú wọn náà ni Martinez. Mo ti kọ Brentford wọ́n ṣètò gangan lélẹ̀ ìgòlì ọlọ́wọ́ ẹ̀mú wọn kẹ́lá ní lọ́wọ́ ẹ̀yìn gbùngbùn wọ́n kọ́ àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ síbẹ̀ Lewis Potter Hedger Shakrata àti Kayode lọ́wọ́ ẹ̀yìn gbùngbùn yẹn lọ́wọ́ àárín àwọn tá a mọ̀ sí standing four tó ló ń bẹ̀ Yakromke àti Janet lọ́wọ́ iwájú lọ́hùn tó ń tari bọ́ọ̀sì níbẹ̀ náà ni Patrick Shaley McDrogan Otto Anthony bákan náà Igor Thiago ní number 9 wọn tó wà níbẹ̀ lọ́wọ́ iwájú.

ń fojú Chelsea rí láwọ́ báyìí, ó máa kọjá sí sọ. Kódà wọ́n ti ní ball on target, táwọn mọ̀ sí shot on target fún ikọ̀ Brentford. Ṣùgbọ́n Chelsea ń kọ́ pẹ̀lú àwọn tó kó síbẹ̀ yìí, ó kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ti throw-in tí ó ti pọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Brentford ti jù sọ́dọ̀ Chelsea. Ẹ̀ẹ̀kan àwọn dápadà tí wọ́n kọ́nà kéèké ńkọ́ kò tí ì wáyé o torí pé ìfẹsọ̀sẹ̀ náà kọjá bẹ́ẹ̀. Lẹ́yìn possession bó ṣe ń gbà lọ yìí, ikọ̀ Brentford ó ń wọnú Chelsea, bẹ́ẹ̀ ló ń jáde lọ́kọ̀ọ̀kan ìjì lóòótọ́. Ìbẹ̀rẹ̀ ṣe lélẹ̀ ṣùgbọ́n àmọ́ tó lè padà ṣẹlẹ̀ láàrin 90 minutes torí pé ọ̀rọ̀ bọ́ọ̀lù ó kọjá àfẹnusọ. Olùfẹ́ Chelsea, kílẹ̀ lóògùn máa ṣẹlẹ̀ lálẹ́ tòní. Torí Brentford yìí tẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́ sí lùlé ní àmì ti ń dínkù nìyẹn. Kí ló sì máa ṣẹlẹ̀ lórí àkàsọ̀ wọ́n tún ti ń wálẹ̀ pọ̀lẹ́ díẹ̀ nìyẹn. Lóòótọ́ ọ̀rọ̀ yé bọ́ọ̀lù kọjá bẹ́ẹ̀ o, ṣùgbọ́n ikọ̀ Bayern Munich ṣàǹsọ̀ lọ́wọ́ yìí, ó ti di méjì nínú àwọn láàrin ìṣẹ́jú mélòó 41 minutes 2-0 lọ́fin lu ikọ̀ Union Berlin láìsí àní-àní ń bẹ́ẹ̀.

0: dábọ̀ padà sórí ètò sport paparazzi asùpẹ́ náà tó wáyé láti mú ìbéèrè lẹ̀ fún gbogbo ẹni bá wà níbí láti máa fọkàn bá lọ 080-2629-8190 náà ní ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tí a lè pè sí ìrọ̀lẹ́ yìí ká máa dáhùn yín ní kọ̀ọ̀kan ìjejì ta ló wà mbẹ́ o ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà o
1: ẹ̀ka lẹ́kọ̀ọ́
0: ètò ọlọ́run ń tu bá mi.
1: Papa Legit.
0: Ẹ̀rọ sọ ẹ̀ka lẹ́sà.
1: SOJ látàbò.
0: Mr. SOJ wo gbọ́ mi lálẹ́ yìí ni.
1: Mi
0: ló dé dẹ́ wo ọkùnrin ẹ ti ọkùnrin ti balẹ̀ fún máa lù yín. Ẹ ṣe ẹkú fẹ́ bá mi ẹ ṣe gidi kan ó yẹ ní pápápá. Ẹja bọ́sẹ̀ nu bísíǹsì kò sáyè mọ́. Ọ̀dà òun lè léyìí o ikọ̀ Chelsea the Blues ọdún òní wọ́n dá lẹ̀.
1: 1906.
0: Ẹ ṣúọ̀. 1909. Ẹ láǹfààní kan lẹ́ẹ̀kan sí 1906 lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan sí 1909. Ẹ ṣúọ̀. Ẹ máa wà confuse o. Club yín gangan ni tó mi ṣe gbàbẹ̀ wọlé fún yín. Oya. 1906 lẹ́mú. Oya lẹ́yìn yẹn o ikọ̀ Chelsea the Blues tàbá ní káwo ọdún mélòó ló dì báyìí tí wọ́n ti gba Champions League gbẹ̀yìn. Tó ti gba gbẹ̀yìn. Tó ti gba akọ tó ti gba gbẹ̀yìn tó ti gba ife ẹ̀yẹn gbẹ̀yìn.
1: Ó ti wọ 5 years
0: SOJ látàbùrú. Ok. Ṣé wọ́n pé ọ̀sẹ̀ tó kọjá ẹlẹ́bùn lé àríwá ẹ̀kọ́ ni? Ní báyìí kò sí wàhálà kò sáǹfààní láti wọn láti fàágùn ẹ ti ń jẹ ẹ̀bùn míì láti ilé iṣẹ́ tó ṣe nígbà ètò BS Media Broadcast láti wá gba ẹ̀bùn yín ní àtijọ́ Saturday àbí Monday lọ aago mẹ́wàá sí aago mẹ́rin ìrọ̀lẹ́ náà ní láǹfààní àti wá pẹ̀lú àṣẹ ọlọ́run àmì àláwọ̀ rabi. Bẹ́ẹ̀ni dáti mo sọ fún yín pé láti jẹ láǹfààní àti wá gba ẹ̀bùn yín yanturu ni wọ́n lè wálẹ̀ méjì. Ó dà káfẹ́ lómi láǹfààní ẹ ṣeun gidi gan 080-2629-8190 náà ni nọ́mbà tí wọ́n fi pè wọlé. Hello sir, hello màtá ló wà ń bẹ́ o.
1: Láti
0: Redeem Camp bàbá àgbàlagbà Ọlátúndé Jimoh láti Redeem Camp. Ní báyìí ikọ̀ àwọn obìnrin tó ṣàgbà bọ́ọ̀lù tán ní WAFCON kí ni àbájáde ìfẹsọ̀nsẹ̀ bá mi.
1: Ikọ̀ àwọn obìnrin.
0: Bẹ́ẹ̀ ni WAFCON wàfù bí.
1: Wọ́n lọ Nàìjíríà.
0: Ní mélòó.
1: Wọ́n lọ wọn ní
0: 3-0 ni wọ́n lu ma Nàìjíríà ṣé mọ̀ kọ́ tó lù wá yẹn ṣá. Ṣé lè rántí. Kò sínú bẹ̀rẹ̀ yín o mo kàn fẹ́ fi kún ni o. Ẹ má jẹ́ ká fagun tó àwọn èèyàn pọ̀ lórí ayẹyẹ. Nàìjíríà ló lu England ní 3-0 ẹ ti gbé fún ọba mi. 3-0 la lu ikọ̀ England Nàìjíríà ló lù wọ́n lálùbá mi. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá. 080-2629-8190 080-2629-8190 ká tó lọ́pọ̀ ìpolówó ọjà. Hello sir, hello màtá ló wà ń bẹ́ o.
1: Hello.
0: Ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀ka lẹ́sà o.
1: Lamidi Ramon láti Sango.
0: Mr. Lamidi Ramon láti Sango báwo ni Sango lè ní. Báwo ni Sango lè ní. Kí ló ń ṣẹlẹ̀.
1: Sango dà
0: o. Olúwa ṣeun. Ikọ̀ wo lè tẹ̀lé náà.
1: Atla.
0: Oh, all gunners.
1: For life.
0: Oh my God. First match, Arsenal. Kilo yori si. First match, Arsenal. I should embed lo elomi ni. Muti emi gani gba mungba mi ko embed embed lo elomi. First match, Arsenal. Arsenal ni. Iya sa ida ga kulo jale shato shini gba wey to jari. Oya si go ti osi. Mungba rabo ema yuko mbe o. Bono fe mna suot na ina la shiwa.

ti ṣe fọ àwọn ìkókó àtàwọn ọmọ wẹwẹ bọ ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé Nafdac fún ìdẹ̀rù Afravite jẹ́ ọjà Afravchem Limited tí wọ́n ṣe panda paracetamol.

0: Destiny, a blend of amino acids and multivitamins.
1: Àwọn èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
2: Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nú lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor á fún àdùn ara máa ń dà sóúnjẹ. Mo ti gba ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹ pọ́nú lá. Tasty Cube Chicken Flavor. On fun wa lounje to gbadun. Tasty Cube Chicken Flavor. O wa lọlọgọrun gramu. Ọlọgọrun mẹrin gramu. Ati ọlọgọrun mẹfa gramu. O tun wa ni efun.
3: Gbọ́ padà soreto láti iléeṣẹ́ Bond FM Natural Time. Sport paparazzi ṣe ń tẹ̀síwájú. Àsìkò tí ó sì mọ́, ta bá lè gba ìpẹ́ ọkàn àbí méjì. Ka ma fi ṣeyẹ ṣe lọ lọ́ọ̀kan báyìí torí pé kò sí àǹfààní mọ́ láti gba ìpè mọ́ ọ̀chì mọ́lá yàrá ẹ̀ẹ̀kan gbà sí kò sí wàhálà ó yà ó 08026298190 ẹ lóòótọ́ ló wà bẹ́ẹ̀ o ẹ̀ka alẹ́ sáré galẹ́ mọ́ màmá nìyẹn láti ìkòròdú yẹn kúrú kan nílẹ̀ o ọmọlọlá láti ìkòròdú ikd àmì báàmì bẹ́ẹ̀ tẹ́sí méjì wáyé kí n fún yìí bẹ́ẹ̀ tí ò ní ṣe díẹ̀ ní ẹ dárúkọ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ chelsea tí ẹ pé defender ni tí ò sí ń bẹ̀ mọ́ báyìí tó ti gbábọ̀ sẹ́yìn tẹ́ fún chelsea ó wá jẹ́ defender lọ́wọ́ ẹ̀yìn gbùn tó jẹ́ defender fún ikọ̀ chelsea defender lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ chelsea. Chelsea ẹni like chelsea ni mọ Chelsea la nso bia bi apere John Terry
4: okay, John Terry
3: bi apere niyan ehn
4: awon ruko e ma haya le yin
3: awo eh ife te ni si won lo ma fi je kele aye se bada pelu won o ye yin ehn bayen ni tani ma bodo Chelsea nsin se mo e mo bodo Chelsea kankan te mo ri bodo Chelsea wo le mo
4: ma bodo Chelsea
3: eh iko yin na ni oh, oda e ma ori ah si ko yo si mo ko ya lanfani lati so pe a ma faagun tori ojo na ti ku wini wini eyin te ba da ko lataro e seun gidi gan e seun ile ise BS media amo lori bakan na awon ti won ko ebunle lopo yan turu e lo ta lo be ka lesa e ka le ma e ka lesa oruko yin sa pa pa SK abigile pe lati le láti orílẹ̀ ifọ̀ ṣé bẹ́ẹ̀ ni bàmí ẹ sọ̀rọ̀ àsìkò lọ
4: bẹ́ẹ̀ni
3: ẹ bá mi dárúkọ defender tó wà nínú ikọ̀ arsenal kẹsì dárúkọ goliath lọ́wọ́ ẹ̀ mú wọn arsenal defender méjì nínú ikọ̀ arsenal báyìí báyìí goliath lọ́wọ́ ẹ̀ mú wọn david raya ni ti chelsea lẹ mọ̀ ó dá kò sáǹfààní àti ìyẹn ti lọ nìyẹn lórí àsìkò a máa fi lè ṣe lọ ká máa dá gbé lọ bá lọ́wọ́ iléeṣẹ́ BS media àti iléeṣẹ́ tó ṣe ń gbọ́ ìtò ìbákan náà àwọn tó kẹ́gùn ilẹ̀ lọ́pọ̀ yanturu Tasty Cube adúpẹ́ àmọ́ lóore o àwọn tó bá ti gbẹ̀bùn ẹnìkan wá jẹ Tasty Cube ohun àgbọ́bẹ̀ níyì ìbákan náà yóò bí tas bóbò ọṣẹ ẹ̀fọyín ọṣẹ ẹ̀fọnú ó wà ń bẹ̀ lọ́pọ̀ yanturu ẹgbẹ̀rún méjì fún owó mọ́tò fún ẹni bá ti jẹ̀bùn bó ṣe wà nìyẹn iléeṣẹ́ BS media ẹ ṣeun gidi gan ọlọ́run bọ́tì ni mi blessing àlùkò ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà àmì chelsea sì wà ní 0-0 tẹ̀bá gbàgbé o wọ́n sì wà ní 30 minutes báyìí báyìí ká pàdé ńjọ mẹ́jọ pẹ̀lú àṣà náà mi àláwùrà bí bye for now.
5: APC Progress o tun ti ya o asiko ma ti to lati se ojuse wa gege bi omo orilede Nigeria rere lasiko eto idibo gbogbogbo todun 2027 to nbo lona yi fun itesiwaju awon ise dagbasoke lolokan ojokan jake jato egun mere orilede Nigeria edibo fun are Bola Tinubu fun itesiwaju eto igbagbara wode to laami laka are Bola Tinubu ni ke edibo fun itesiwaju oro aje to jere edibo fun Bola Tinubu gbogbo alamose ribiribi ti are Bola Tinubu se orilede Nigeria ni sa akoko to ntan lo ye to ba wa jebe e ma je ka so bo wa Sanwo, Edibo, fún Ààrẹ Bola Tinubu, àti igbákejì wọn, Kashimu Shettima, Edibo, fún Dr. Kadri Obafemi Hamsat, gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó, àti igbákejì wọn, ọmọọba Bẹ̀rẹ̀ Damilọ́lá Sọnáyọ James, Edibo fẹ́gbẹ́ òṣèlú APC, Edibo fún ìtẹ̀síwájú, APC Progress, olùkéde, Honorable Joseph Peter Kumayo, alága ìjọba agbègbè ìdàgbàsókè, Ọlọ́runda LCDA.

kúrò lẹ o e ka lẹ ṣalafi alawa ṣe dada dawa laba yin ile nko omo nko oko nko aya nko anirogun gbona lagbara olohun elidumare won o ni fi wa tele oko lo sile a o ni gbe eyin odi kabama aburu a o ni rin gberegbere ka si dide agbako ase yeti alaka nsepo ounu laba won se a o keru keru lo si ilu abinibi enikokan wa seku e liri ni enile to wa sore di erin lakatabu nita seku e liri ni enile to wa sore di erin lakatabu nita awa wo ni eku e liri awa ti lu won ojere won ebi won ojere won so wa ra won erin lakatabu nita yen awon yen lo je wipe gbogbo eniyan nilu ti won gbe na ni won ma wo pe baba riri baba ke baba alaye na ni leyi e koda iru won wa to ma tele elomi lo ilu ti e won na ra eyan wa so fun pe koda transformer lu yin o o ma dabi eni pe o mu na lo igba ni a bere tan awon baba baba won won di tele won ku lu ni ke o ti e dupe won di tele won ku lu mero mero awon se pe ngba ma le awon ku lu won le won pa ni so pe olorun ti e ni pe ke mi baba baba ti e o seku abe mi ti yin seku ope nla lo ye ko je awon ti an ti le pa tiran tiran ti a ku ti won olorirun ti won tun niran mo nko awon won tun deyin odi won tun je eyan won pa baba won sorun won pa awon mo ti an fi le saye opa to wa ni kiti e mo ri be ope na lo ye ko ma da anu olorun ni keda o goke ko ri gun keda o nawo ko wo ri to keda o fe se ko gba sise wala owo olorun be ni e ma ro wi pe boya ogbon idanu re kan eni tolorun ba saanu aya le won le ma baru won ai wa ba ohun gbianju ki won na ko gbianju o ti dokunrin ni ye o ti dokunrin ni ye o to wa ku fun na ni ko wa lo ma dupe ona gba dupe ni pe ko ba ti wa ri je mo fa won ara le yin je je won ma je nibe won a ma wo pe a won ni bi won se si na nje jamu ajo un ajamu ajo un jamu ma la iru gbona ki won ko ma fi won gbo pe ni waju eledumare ira fin kira wa kaabo sori to pokora star fun tale tete ni loruko awon eniyan tolohun ni je o baje fun nigba kankan awon ti ti won o ni fe ta debi ti o ta rarara awon eyan to je pe won o ni ti na kan tan ti won fi ma ri kan lagbara olohun eledumare àwọn tó yẹ pé bí wọ́n nígbà dúkìá ọlọ́run níjó parẹ́ lójú wọn bí wọ́n lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún dúkìá kò ní parẹ́ lẹ́yìn wọn ọmọ tí wọ́n bí kò ní kù ìyàwó wọn létí kékeré ṣopó àwọn náà fúnra wọn wọn ò ní dẹni àgbégbè ẹ̀mí wọn gùn wọn lògbà pẹ́ wọn bá wọn lògbà wọn ò ní lo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní wáyé asán bàbá wa alhaj kọ̀mọ́rò dìbò bátúndé yáyá bánusọ ti ìlú sọmọ national chairman Samara Descendant Union Liluku lẹ́yìn odi all over the world the CEO Banus of Ventures lágbára náà àgbákò ò ní kàyìn ẹlẹ́ ìdìgbàdìgbà mọ́jọ owó ọjà kò ní jẹ́ tí gbogbo ọ̀nà tọ́lọ́n gbà bò yín láṣìírí ọlọ́run ní fi mọ wọn kò ní fọ ọ̀tá kò ní fi mọbẹ ẹbí wọn dẹ̀ mọbẹ wọn ò ní rí nǹkan kan gbé ṣe ń bẹ àti wípé bọ́nà kan bá ti ń là ni mi ò tó máa là sí bọ́nà kan bá ti ń là èmi ò tún máa là máa ti ń wò pé ó dàbí bíi pákó ní tí ń rówó ọlọ́run tó mọ́ náà rin wá máa ti ń wò pé ó dàbí pákó àti rin ọlọ́run tó gbé ti

láti fi tó gbogbo ènìyàn létí pé à ń wá ọmọbìnrin kan Abiba Adedeji ọmọ ọdún mẹ́tàlá tó ń gbé pẹ̀lú arábìnrin aláṣẹ Mary ní number 1 Prince Kola Olawale Street NNPC Lafẹ̀nwá Ìtìlé Àwórí Ọ̀tà Ogun State. Ó ti ń gbé pẹ̀lú arábìnrin aláṣẹ láti ọjọ́ 18 oṣù keje ọdún 2026 ṣùgbọ́n ó kúrò nílé látàrí aáwọ̀ kékeré kan. Gbogbo ìgbìyànjú ni wọ́n sì ti gbà láti wá ọmọdé náà rí ṣùgbọ́n ó já sí pàbó. Kódà wọn ti fi tó iléeṣẹ́ agbófinró létí ní ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2026. Ẹnikẹ́ni tó bá wá bá wa rí Abiba Adedeji ó lè sọ Yorùbá dáadáa. Ó dúdú láwọ̀ ọmọ ọdún mẹ́tàlá ni. Ẹ máa pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08090633022 tàbí 08033932853. Ọmọ wa ò ní sọnù.

0: lára àwọn ògo Kwara náà leléyìí Alhaji Kọ́lìntì Àyìnlá Kébí ń Kwara ọmọ ìlọta náà ni bàbá wọ́n dẹ̀ gbé orúkọ yẹn wọ́n gbé lárugẹ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ìbòlẹ̀ fẹ́ sọ tẹ́lẹ̀ fún bàbá bẹ́ẹ̀ wá jẹ́ pé Lovers náà ní America ni o United Kingdom ni o Germany ni àtàwọn olúbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni o ìgbà tá a lọ sí America àwọn kan bínú a tún wá lọ sí America àwọn kan ń kígbe kí la ti máa ṣe sáyẹn lọrùn ẹ ṣàlàyé fún wa àájì kọ́lọ́ tún wọ́n jẹ́ kẹ́mi bàbá ogun lágbára ọlọ́run elédùnmarè àǹkí alájú wàásù alábí pàṣùmá african pdd ìrìnlọ́mọ làgàtà gsm nautica alájú ó tiẹ̀ gbé bàbá king sunny ade lárugẹ lọ́jọ́ sunday kọ́ nìyẹn alájú wàásù alábí pàṣùmá kò sí táwọn àgbàlagbà tẹ́ẹ̀ ní bá bàbá ń bẹ̀ very humble alájú wàásù alábí pàṣùmá mi yóò gùn ọdún tí ń bọ̀ láti 60 bàbá 0706316 0706316 1916 náà ni ojú òpó yẹn níta bá débẹ̀ ọ náà ni ọ̀kín biscuit tá à ń gbúrò pé yóò padà láìpẹ́ kọ́lọ̀ ń jó rí bẹ́ẹ̀ tó bá débẹ̀ saka fita náà kọ́lọ̀ kó ra àwọn tí a ní lọ́wọ́ ẹ̀lọ́ o ẹ̀ka lórí orúkọ ibi tí a ti ń pè wá láti bẹ̀ sọ́wọ́ Kwara nìyí ni ibo ni lorin
1: akọjọ mo bere la pa mo na ni
0: oluwa seun oluwa ko se ko gbo ni bi o tan si that's good awon mo minis mo ma so tan ipebu la awon ilorin la won awon ti o ma so tan isaliku awon anu awon mo wa hello 0706316 1916 tale nte fe lu logo enu inu àwọn ọmọ ìlú yìí tí wọ́n ṣe dáadáa ẹni ìyẹn ni ẹ̀yẹ ni wá mo jẹ́rìí yín bàbá dáadáa ẹ̀sùn lérí bàbá ní samara nìyẹn ẹ bá ń kí eléjù ọ̀fẹ́jù land ọba matthew ìdòwú ajíboyè ọkọ̀ olórí adéyẹmí ajíboyè
1: bẹẹni
0: ẹ ṣe ẹsẹ gẹfẹntsọ tọba tọlẹ bá ń kí wọn o
1: ẹ bá kí ẹsẹ gẹfẹntsọ àbúrò mi náà
0: ó yá talẹfẹ kan sára sí.
1: mo kí bàbá wa kan tó ti sa láìsí ọlọ́run kó bá forí jìn.
0: àmì
1: alhaji asul aziz yakubu aziz erad àwọn àgbà journalist ni.
0: bẹẹni kò sọrọ ń bẹ
1: nígbà yìí ẹ
0: bẹẹni
1: tó o ní editor ní nàìjíríà
0: bẹẹni.
1: O ni general manager Erad
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: àmì
0: sinara mọ́nà ẹ̀kúrọ̀ ọlọ́hàdọ̀ ọlọ́wọ́ sọ́wọ́n lábẹ́ yẹ́rì wọ́n lábẹ́ yẹ́rì wọ́n ẹ̀kúrọ̀ ọ̀fọ́
1: ọ̀dọ̀. Wọ́n kí àwọn bàbá wa já ìgbàdé náà láti fi ilẹ̀ ta sọ bóra. Bẹ́ẹ̀ ni àwọn sáńtì ògo Kwara ga nìyẹn.
0: Ẹ ṣeun.
1: Mo dẹ̀ kí bàbá wa láti rájì owó ni kókó tó náà ti fi lẹ̀ sáfẹ́.
0: Bàbá mi náà nìyẹn.
1: Bàbá àti gbogbo ọjà fẹ́fẹ́.
0: Àmì o.
1: Àmì ìkọ̀ ní sàn láti ń bẹ láyé mi bàbá ogun.
0: Àmì o.
1: Gbogbo ọ̀yà.
0: Àmì o.
1: Àti gbogbo wa náà
0: lápapọ̀. Àmì o. Àmì o. Mọ̀kánà àlìyà. Wọ́tá ìlàbílà ìlàlìyà. Àmì. Ẹ ṣeun. 0706316 1916 0706316 1916 ọmọ Kwara tata ẹni yẹn ni ẹ̀ẹ́lẹ́gbẹ̀ ẹ̀kúlé wọlé o ayẹyẹ oyọ mẹgbẹ̀ ẹ̀kúlé wọlé o ojúlé ni kẹ gba o hello ẹni yẹn ni ẹ̀yẹ ni wá àwa nìyẹn orúkọ ẹ̀mọlẹ́ tí ń pè wá alàgbà náà fi ẹ̀rọ sáà kìláàtì kẹjà tálẹ́fẹ́ kan sára sí. Bàbá dada. Àmì o. Àwọn èèyàn rántí àwọn olóògbé lé ní tá à ń sọ nìyẹn. Olórin kọ́. Àwọn èèyàn nìyẹn. Àmì. Àmì o. Ìlàbílà ìlàlí ìlàzí. Ẹ ṣe o. Hello. Ọmọ Kwara tata. Ẹ sọ pé ẹ níyì. Bàbá o. Ẹ ká lẹ́sà. e ka ri esun le kilo le to be e ma ja mo pa so la wo la go mo na mo na na ile na na mo le e ba nke awon ke ya po highlight club e se gan o ya ta le fe kasara si daddy mi ta le fe kasara si loke ya po okay. I don't know. 0706316 omo kwara tata oruko ibo le tin pe mi omo foko ya ta le fe kasara si ni foko inu awon ti an gbe ni laruge alaji ajolowo
1: alaji bayo ajolowo ti da da ko to
0: ku okay
1: aleni be ya alaji ba ko ti da da ko to ku
0: awon to nbe nko e fe gbo ja ibade o da bless aluku baba mu ja ibade bo o si wala hello 0706316 1916 0706316 1916 eyin ta fe gbeyin wole e ma gbeyin wole e duro si owo waju e ja jo wole lati obo kwara tata solo re kwa de file de le ni eni ye ni eye ni wa oruko bi tin pe wa okay e gbo won ni personal advice yen mu ya na wa kila oruko yin alagbo wasiu lati ketu airport ni kwara egbeji la wa ni airport awon ilu mi na wa nbe ilu wo okay ami ta le fe kasara sinu awon ti won gbe agbegbe yin laruge e sho hello ta lo soro eni ye ni eye ni wa ta lo soro to o mo ti ku e ti pe mo ko ka dogbon si tele ni but ko ti e da be e ja ko pasuma ide ka bi da to mi

العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله ذي الشان عظيم السلطان شديد البرهان قوي الأركان ما شاء الله كان أعوذ بالله من كل شيطان إنس وجان إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه أما بعد إخوة الإيمان والإسلام السلام عليكم ورحمة الله تعالى وبركاته adupe fun olorun oba oba gugu gba oba to je pe on lo ni ana to ti lo to ti pe ati to sumo wa yi on lo ni oni tan lo lowo lowo yi olaye to sumo atola lai lai olorun ba nlo si kini on lo ni gugu re awon eda kawo kan lo asiko bi asawon baba wa ni won ni sala ni ene ko ni gugu gba ile aye tan olorun ba ile wa ni gugu gba patapata olorun adupe fun o ama alafia wa tan lo kiri ama lore ama oga ore to tun asi oni kiyan jele sin islam ama lore eto tun a je salati nu esa oni kiyan tun a je muslimi to n search fun lati mo okodoro oro nipa esin e ki awon yomo ba si kini won ba fi bread ko ni omi obe olohun ama esa to sawayi adupe re olohun dakun ba ope wa o ba eyin wa o leyin na si ki atola fa nabi wa muhammad sallallahu alaihi wasallam eyin to lohun ti si ki atola fun latodo ara re olohun wa ni ki awa na ki atun se fun to pa wa lati pe ya ayyuhal ladina amanu sallu alaihi wa sallimu wa taslima allahumma salli ala muhammadin wa ala ali muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد لين يقاتي في سيا صلاة فنبوة محمد صلى الله عليه وسلم أكي وانا يقي لا في الله وباتي كيري أتي يريجي أن جتنا لتان في نيبوكم في سيا البركة kuma bayi ni kokan wa assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh akiwa kwa bosi agbo eko nipa oro anabi wa muhammad sallallahu alaihi wasallam e to je pe ani agbenle lodo olohun oba lati ori aha anabi wa muhammad sallallahu alaihi wasallam pe awon ajo albarika ta le fojuri ninu awon eda malaika to lohun ba dara tinu imale won ti wa pelu wa ni ijoko yiye ore ti eyan ma nri pelu ki awon malaika wa pelu eyan oni kike mu yan daru daru oni ki faya bale wa ninu igbesi aye eyan baba n bari e to wa ni pe kini o ko lohun ko fi eyan sinu awon ajo to lohun bo ma ran ti lodo re pe nda ko mo sa sori fun wa o olaanu olohun oba ni tesiwaju eko wa ti oni yo ma da lori oro kan ti o je ibere lati nu eko ijejo nigba ti won ka ibere ati dahun lori pe al hadithu dha'if oni aselema bawo la sele dictate ye ti a fi sora fun awa so ipi ka ma dan re ni refe kafe kan fi se kini o kafe kan fi se odidi lecture gan tori pe o to lecture meni meji meta merin ju be lo ti en ba fe soro nipa al hadithu dha'if gbogbo awon bi to ya si awon nkan ti awon afa ti an lo mo ba si damo kini dajo e ta ba damo tan kini dajo gbigba wa re lilo re kini won so npa re
yi ni je ki a fi leyin se edan leko ti oni gangan awon afaisin ridwanullahi ta'ala alaihim wa rahimahumullahu jami'an kolon ba ni yenu si won ko si ba wa ni ke won awon ni won ti si damu le fun gbogbo nkan ti awa ba ti afa ile so boya obe ti wa ni ko gbona ko tutu to ti se kini o to ti se je awa kan te bati ta si se kini o ta si nje onje lo awon ni won ti se wahala le ni afoju wi na ni asiko to je pe kini o lasiko to je pe ki won to le ri adi ife eyo kanko ki won to le ri gba awon ma travel nta le so pe ka gbere lati bi iwo e to kere ju ni ka ma lo si bi kini o ka ma bo si bi eko yi gbere ko won wa di ife eyo kan fe lo confirm e pe so fe se mule lati ora nabi muhammad sallallahu alaihi wasallam gbogbo le ina nko o nje ri gbe oro olorun to so pe kini o inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun anise awala so alquran kale ti se ranti awala sin kiesi ara kiesi alquran na ona lo tara kaka debi pe kini o debi kiesi sunna na debo bi ti olorun kiesi de yi nigba ti olorun ti takafala to ti garanti fun ara re ni pe quran ohun lo nso kale ohun lo won ma kiesi hadith na nko olorun wa yan awon e to lore junu awon eda ti se awon sahaba leyin anabi muhammad sallam o tun wa yan ti anabi muhammad sallam ti won ba se kini o ti won kiesi ije elege awon ofin esin e to lohun ba fi anabi muhammad sallam ti o fi ni bo so wa awon amunisiri ti won so di wede wede o se kini o lo fi je pe awon afesin ni awon oro ti won so nipa n ta n pe ni hadith ya nabi wa muhammad sallam o je pe papa julo ninu tolorun fi da aleuma nabi wa muhammad sallam to fi da salesa o ni pe kini o ninu gbogbo awon nabi to ti saaju ko si ninu won en ta le trace bi pe anfulan annuha alayhi salatu wa salam ko si anfulan an ibrahim alayhi salatu wa salam ko si awon nabi saaju Olorun o se isnadu. Ituma isnadu pe kini o chains of narration. Mo gbo lenu lagbaja, Olorun gbo lenu lagbaja, Olorun gbo lenu lagbaja, Olorun gbo lenu o se Olorun. Alemu o se Olorun nikan kini o, oni kini o lo ni khasiya yen, esa yen. Aluma nabi wa Muhammad sallallahu alaihi wasallam o nikan lo ni. O la le so pe lamarin lo ngbo lenu lamarin. O na so pe ngbo lenu lamarin. Olorun gbo lenu abu rera. Abu Hurairah so pe anabi so bayi sallallahu alaihi wasallam ni awon afesin so pe al isnadu min ad din en ta npe ni isnad ka ko ti en ta gboro lenu re ko nu ko ti pun gbo lenu ni bayi ko na ko ti pun gbo lenu ko fi dodo anabi muhammad sallam min ad din ara esin ni walaula al isnad ti e ba si isnadu ta so yi na ti o ba si ni la qala man sha'a ma sha'a anybody ni o ba kan ma fe ni so nti kini o n to ba wu ba o ti ma pe to n ba ti so nkan kan a bi re pe bo lo ti gbo yo je ko so enu re ni kini o yo je ko so enu e ni dede sibi ti o fi ni ti so ko so bi pe hadith anabi wa muhammad sallallahu alaihi wasallam e ba si fara ni ojo ijejo ta salaye bi pe sunna anabi wa muhammad agbodo si kini o agbodo agboro gbamu ka si fi erigite nta ba ri pe kini o agbo bi pe ofese mole dodo anabi wa muhammad sallallahu alaihi wasallam lata ba e belo e to ba fese mole yi o nla gbodo lo e ti o ba fese mole ta n pe ni daif tabi e to tu je pe o ti bo so wa awon elero ti hadisi awon engineer hadisi je pe kini o eyo ku mo pe engineer e ri pe nta le se pe kini o nto da ni won ta so pe engineer hadith ni ko da yen le je doctor no hadith gbon ko je engineer won bu ni yen wo yin to yi tuwa ni pe kini o on se agbele ro na ti ni o ti ni agbede titi se kini o titi so pe agbede titi n ro kini o titi n ro hadith to ba ti debe yen eleyin ti e buru jayin ju kini o buru jayin ju ki nkan o je do yin fu gan lo ni je jina la ma menu ba al hadith inda al mutaqaddimun
lọ́dọ̀ àwọn ẹni ìsáájú tí wọ́n ń pè ní hadith látòrí ayé àwọn sahaba at-tabi'un àti àwọn tí wọ́n tó tẹ̀lé wọn kó tó ka àwọn mutakhirun wọ́n pín hadith sí méjì péré al-hadithu sahih wa al-hadithu ad-da'if eléyìí ni ìpín àwọn ẹni ìsáájú nínú àwọn salafu sọ́ọ̀lẹ̀ méjì péré náà ni al-hadithu imma an yakuna sahihan aw an yakuna da'ifan méjì yẹn náà ni ṣùgbọ́n nígbà tí ó di owó taqsimu al-mutakhirin nípa pé nípa pé ní hadithu sahih wọ́n ó di fáyìn rẹ̀ wípé huwa ma rawahu al-udulu ad-dabituna am mithlihim ila muntahahu min ghayri shududin wala illa hadith da'if hadith sahih qulni ka to je pe awon al-udul dabitun al-udul awon ti je oni dede adil yi o je sifa kan iroyin kan ni ti won ma fi nroyin rowi labala ko go dede ninu esin ti won wa pe adoptu adoptu nti e o relate mo ki rowi o je en ti kini o to je en to je alagbari to pe iroyin mejeji yi to ba ti pe si rowi lara to ba gba hadith wa ti o nka won po ti won tun gba latodo awon nka to po na be yen ila muntahaw ti ti de pari sanadu yen a ri pe en to gba latodo la marin se ko ni dobitu ni en to tun gba latodo re na bo na si ri ni yen gigi memory re se kini o o hai daada o gbe won so ti o de pari ti an fi de odo sabi to next si anabi bo ti e pa won sabi nti won won ti je ka mo fo ogun won patapata al udul ad-dabitun gbogbo won patapata udul ni won ninu a category awon tin be yan sabi lati ma se sai pe ile ido ye fun ni ile ife ko ni sugbon ni category awon sabi gbogbo won patapata lai gbodo ye ni kankan le kulluhum udulun wa dabitun ni ti en ba gba wa agbawole ni láyé ní máa yiri rẹ̀ wò pé ẹ̀yìn sí sàbí eléyìí ni ara kò sí nínú gbogbo àwọn sàbí dárájà tí ń bẹ lẹ́yìn àwọn sàbí yẹn òun la ti lè máa yiri wò wípé tí eléyìí ṣe orí rẹ̀ pé dáadáa bí ṣé ní àǹkan rẹ̀ dínkù àbí ò dínkù ní kàtígórì tí ń bẹ lẹ́yìn àwọn sàbí láti lè máa ṣe àtúwò eléyẹn. Hadith sahih tá à ń sọ lọ wọ́n máa ń rọwọ́ ọdọ́lù àgbọ̀bìtún àwọn tó kún wọ́n jẹ́ onídéédé lábalẹ̀ ẹ̀sìn wọn abdobitun ni wọn tún pé amethlehem lọdọọrù wọn èèyàn bínú wọn náà nẹsìkínú ní àti gbà wá ìlàmù ntàhárù débi tí sanadu yẹ parí sí mẹǹgẹrẹ ṣòdòdín wàlà ìlà àṣòdòdín ní tí wọn ń pè bẹẹ lọdọ àwọn àfò ní mustara al-hadith ó ní pé kíni o kí ẹni tó jẹ síkọ ẹni tí ó jẹ pé onídédé lòun náà orí ẹ pé ṣùgbọn ó wá gba àdìsí kan wá àdìsí yẹn ó wá yà gáńtà ó yàtọ̀ sí nǹkan tí àwọn tí wọ́n jẹ́ síkọ̀ jùlọ torí wọ́n pé ju tiẹ̀ lọ tàbí ní òǹkà bí kẹ́nìkan jẹ́ síkọ̀ ní ìsìn yẹn nìkan péré ó wá gba àgbàwá àdìsí kan nígbà wá wo àdìsí yẹn ó wá jẹ́ pé n tó gbà wá yẹn ó yàtọ̀ sí nǹkan tí àwọn márùn-ún rẹ̀ gbà wá sẹ́yìnfà àmárùn tó rí tiẹ̀ náà pé kí wọ́n gba nǹkan wá n táwọn gbà wá yẹn ó ṣe é rí láyè lórí ju tí ònìkan sí kí ni o tó dágbà wá lọ wọ́n máa pe khabaru ti ẹnìkan yẹn ní ṣáàvù wọ́n máa pe tàwọn márùn-ún tiẹ̀ pọ̀ ló ń kà jùlọ yẹn nígbà tó pápúrú tiẹ̀ náà pé wọ́n máa pe ní kí ni o wọ́n máa pe ní al-ma'ruf tó ti o ṣáàvù máa rọwá o àfikọ́ mọ̀kálífà ní máa rọwá o àwùsàkú mẹ́nu àwù ẹni àtàrò àdàdà mi wáhìd so ẹni tí ó pọ̀ jùlọ tàbí tó yẹ kó wọn jọ sí déédé ní nǹkan kan náà ṣùgbọ́n orí tiẹ̀ pé ju kí ni o tiẹ̀ lọ tó bá ti yapa sí i àyẹ pé tiẹ̀ ni wọ́n mọ̀ pé ní ṣáà pé kọ̀ọ̀kọ́ mà èyí tó kọ́ mà ní èyí tí ẹni tó rí ẹ̀ pé ju tiẹ̀ lọ gbà wáyé ìhùn la fẹ́ lò so wàlá ìlà tí ó sì sí àrùn kankan tí wọ́n dìtẹ́tì lára àdéfì yẹn ìyẹn là ń pè ní àlàhàdéfò àṣọ̀hẹ́ẹ̀ ìdákẹ́jì rẹ̀ wá ní àlàhàdéfò dọ̀ọ̀f o ní tó ṣe àfẹ́kù ìkánú àwọn mẹ́jẹ̀mú ta kàálẹ̀ yìí ẹni tó gbà wáyé ṣe adlu lápẹẹrẹ kì í ṣe ń tí a fọkàn tán lábalẹ̀ ẹ̀sìn ẹ̀ kì í tó ṣe dọ́bìtù lọ́dọ̀ ẹni tó ti gbà wá náà tó rẹ̀ ẹni tó ń kun àwọn náà
titi be lo iru ile yen to ba ti ta ba ti sapeku majemu kanu awon majemu ti akosara aditu sahihu yi oni oje kade ti yen ma zikini ko ma je al hadithu adhaif subhan allah taqsimu awon mutaakhirun na awon ulama al hadith inu peta ma pin hadith si won ni meta ni won ni alawo ko oni hadithu sahih eleki jini al hadithu al hasan won fi hasan bo arin won ka kuku ni al hadith al hasan oni afunu foji lalafu so yin wa tikini o ati da'if awon to ri pe nto je ka won si be ni pe ori a ma pe jura won lo awon to ri won pe yen yen je first class ni ori pe yen pelu majemu yoku ta so yen hadith ti won ma je kini o ko ma je so he awon khafifu dabt awon to pe gigi memory won o si kini o ko gbo won to nkan ere sugbon ta je pe ran nko oni deri la won na kiti won ma do ni kini o ko ma do lalafo so yi wa ti do if dem je kini o ti won ma je hasan awon ti won wa si kini o ti won o ni nkan kan nun ta so yen ni kini o won ma je ala hadithu adhaif sugbon se hadithu adhaif len gba tara ti ri tan pe o wa adhaif se yanjabiru aw la yanjabir ituma nta so yen ni pe kini o say hadithu da'if say o le ri awon nkan ti o gbe nigbo to je pe bi o ba ti eje so hin o yo tira ka de bi ka pe ni kini o ka pe ni hasan eleye oro awon afa o pe ka ni ori re bi o pe se le wa mo njaber iyen lo afa ki won pe awon iti ma fa ki hadithu o je da'if won pe awon iroyin yen won pe si ona mewa iti ma faka dade si para padisi ye oda hadithu da'if ni awon iroyin mewa kan la nbe lara rawi tabari ninu re lara rawi won gba pe hadithu re wo da'if awon iroyin mewa wa ri o wa pin sona meta o nbe nu awon iroyin mewa yi ye to je pe atanu fi bete rawi ni ka kono si ije olori pipe rawi hadith ka kono si ije olori pipe rawi hadith ayin da mo nda ti opolo re nge ni sin to pe abala beyen ni ikanu elekeji abala ipe ki a kono si adala to rawi ije oni dede en to gba hadith wa ije oni dede eni to gba hadith wa rawil hadith tabi ka kono si abala ije olopolo re eleketa oni ka kono si mimma ne parowi gangan mimma ne pare aljahalatu bi rawi a mahalu re a ma condition re toba tola pe la lafo ikanu meteta yi ni ton gba pe e to ba je pe an kono si rawi hadith en to gba hadith wa labala ipe gigi re gigi memory o si kini o ko to iru eleye o se se ta bala won mi ti gigi memory won gbo won ju ti e lo ti an ton gba ru hadith yen wa a support a fi support e a so pe kini o hadal hadithu hasanu irtaqa min daryati ad-da'if ila daryati al-hasan o gbo pe li die nigba ta ri mi ta le fi se kini o ale fi support ye o gbo pe ni ku ni bi ko wa do'in a je pe n ta to fi ri elomi to tun gba wa yen bo n ba ti eje n ti oriire o pe daada eni to gba wa yin a je pe o n jeri si pe iru hadith be yen ko o ni lahu asasu min asiha o n fe ni pe kini o n suna sahihu lo ba ti e le gbe si kini o a le gbe sipo sahihu tan o fi a je pe awon asbabu tani fi rawi awon ti ma sokunfa ki a ma kono si rawi iroyin yen o je mewa iroyin yen o je mewa alakoko ni awon apere imewa yen o pin si marun tabi awon di pataki mewa ti ma fa ki a kun enu si rawi pe ke se en ta re gbade ise e mewa ni marun nbe tarjiu ila adalati rawi marun nbe kini o le asepo mo adalatu rawi ki rawi o je oni dede labale esin e marun yen ni al kadib eni to ba joku ro ni esin ki so n dede labale esin
a le gbadi ise e wole en ti ma nparo papa julo ta ba so pe al kadibu to ti ba ti e ti ro re ti gba okun de bi pe o nparo mo kini o o nse olorun oba o ni shop bi ti tin ro awon kini o ti tin ro awon adisi o ni shop e lo to te pe kini o e n to lati wa pe iru e to n fe ro re omo n ti oro fun a si n ba bele kun rere elekeji atuhmatu bil kadib kama furaro sinya atuhmatu bil kadib eni ta n furaro si awon afu oni adisi won si tarifu ti won define re fa pe eni ta n pe ni mutahamu bil kadib owo ti ibaro ti e ko ti igbokun debi pe ko ma paro ma na bi pana bi so nkan ti o si so sugbon yo je rabu alil kadibu bi hadisi ma nas atin karo mo lowo ni bi ibadiba n ba won eyan egbe re soro I ma paro idan en to je pe oun na si be yen a le faya bale si pe ko le paro mo anabi tori die die ni igi mo ile de fi ma si kini o ni fi ma wonu ogba so eleke mejeji ti mo da ko yen ninu marun o relate ma adala to rowe ije oni dede rowe adisi ninu kini o ninu esin re ninu alamo re esin re eleketa alfesku ki rowe adisi je po ki n je pe gbogbo awon nkan iwa ti o da patapata boya tesin si alowo re boya n si ni gbangba ni o boya si n ondogbon si n koko ni o asari pe kini o fisku n be pelu e bi ko ma yo oti mu ko ma ko n fi n kagbo ni tabi pe emoye se emoye soti aro ope lati ri olorun si ni laro ope amohun to wulo n be o ti gbagbe olorun so olorun to fi n to wulo si be so pe kini iyaye ti n be nbe ti ma n si kini o ti ma payan yi o ti de iwo gbogbo ẹtọ́ ipò ilé yẹn ọ̀n bẹ lọ́wọ́ rẹ̀ abalẹ̀ ẹ̀sìn rẹ̀ kò sí kíni tàbí ẹni tí ó máa fẹ́ẹ̀kì àwọn èèyàn bí ó gba gí àlùwàlà nígbà tó ń gbò tí mọ̀ pé ẹni lè máa fọjú sílẹ̀ lòun àgí àlùwàlà ni ó gbé ọtí ní sí ń bẹ́ nù rẹ̀ bí ọ̀rọ̀ máa yọ ọmọ irúfẹ́ ilé yẹn fẹ́ẹ́skù nìyẹn wàl fẹ́ẹ́skù kòrójú àǹtọ́ àti là ó ní kíyàn jáde kúrò nù kíni o kíyàn jáde kúrò nù àṣẹ ọlọ́run ọba àṣẹ ọlọ́run sí kíyàn má sí àṣẹ ọlọ́run má sí pẹ́ẹ́pẹ́ lèèyàn yàn láyò tí ń ṣe ọlọ́run ní tílíkà hudud allah tọ́lá pé ọlọ́run pé tílíkà hudud allah nínú quran tó sọ pé tílíkà hudud allah tó pé lábala ntọ́jọ́ ọ̀ràn èèyàn ká sí ló ti sọ bẹ́ẹ̀ tàbí ntọ́jẹ́ hàláàlì tó yẹ ká sí ntọ́jọ́ sọ ni pé fàlá tàtàdúhà ẹ má kọjá rẹ o ẹ má kọjá kíni o adu bandit ti mo là lẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe sí náà ni mo ti sọ òun o bánàbí mi ṣe ṣàlàyé fún yín náà ni kíni o ní ẹ ṣe sí mọ́ o tọ́ba wá jẹ́ pé ọlọ́run sọ pé tílíkà hudud allah ọ̀pọ̀ nù kuranu tọ́lá wa ni wàlá takọ̀rọ̀ búhá ẹlẹ́wọ̀n tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀nìyàtù ni ó jẹ́ haramu ni ó jẹ́ eléyìí ni àlàmí o ẹ má ṣe tiẹ̀ sí ẹ má tiẹ̀ ní ààrẹ ni ẹ má sùn mọ́ ni ẹ bá lọ́wọ́ ohun tí ó sọ ni pé kí ni o haramu ni gbọ́dọ̀ jẹ́ níta gbọ́dọ̀ sí látàkọ̀rọ̀ bú zina ẹ wò sẹ́ ẹ má sùn mọ́ pẹ́ẹ̀pẹ́ òun náà ni ṣùgbọ́n wáyé pé n tó yẹ ká sí ni ẹ ṣe ṣùgbọ́n tó mọ̀ kọjá àlá mo sì kí ni o báyọ̀ bí ṣàlàyé rẹ̀ fún yín ẹlẹ́kẹta àbẹ ẹlẹ́kẹrin nínú àwọn ìròyìn márùn-ún yìí tẹ́ pé nínú àwọn àsìbágbò tánì fi rọ̀wì n tá a máa rí lára rọ̀wì hadithi táyì fi fẹ́ gba hadithi rẹ̀ láfi dàdí ìṣẹ̀lú láyà ó ní alìjàhálà kí a sì kí ni o ká sá ìmọ̀ kánpa rẹ̀ yálà á pé ó jẹ̀yàn gidi ni o á pè kí n sí yàn gidi ni o àti ẹ̀mọ́ ojú yẹn sì kí ni o strange àmọ́ntàlì tó ń pa rẹ̀ jàhálà náà wà lára tí wọ́n fi máa ṣe rọ́dù hadith ẹlẹ́kẹ̀ẹ́rùn-ún òun náà ni àlìbídàá amárààrùn yìí òun ló ń relé tì máa bala ẹ̀sìn lọ́dọ̀ ẹni tí ó gbàdé tì wá fún wa àlìbídàá gbogbo àná láti mọ̀ níta pé ní bídàá òun náà ni àlìhìdáàfòfè dínní mímọ lẹ́sàfẹ̀lì kìtàbí wọ́lá fi sọ̀hẹ́ sunna ti rasúlì rasúlàm òun náà ni kí èèyàn mú nǹkan kan wá nínú ẹ̀sìn kọ́ jẹ́ pé nǹkan yẹn kò sí lára n tí ọlọ́run ọba ànábì ọba àlékiọlá tọ́sọ̀ kalẹ̀ fánàbí wa muhammad àlérínú tí ọlọ́run ọba wàláàfin sọ̀hìn sunna ti rasúlì rasúlàm a sì lérí inú ètò lálàáfíà nù kí ni o nínú hadith ànábì wa muhammad rasúlàm n tọ́jẹ́ kí wọ́n fi kọ́ndíṣàn wàláàfin sọ̀hìn sunna ti rasúlì rasúlàm ó lè jẹ́ pé wọ́n lè mẹ́rin wá ń gbà mí lórí nǹkan kọ́ lọ jẹ́ dọ̀yìn so ẹni tẹ bá bilé rìn ní ìsinsin ṣe bídí àtẹ ní kílẹ̀ rí ẹ tó má dé ti dọ̀yìn fún wa ẹ ti mọ̀ pé kí ni o 0.0 ni òdo lórí kí ni o lórí òdo ni ń tọ́ dá lẹ̀kọ̀ dá
eri to tun wa na re ki se ri ti kini o ta le fi back nkan to le fi wole so ka si mo pe ko si be yin o si sadada le kan eyo ni se bidia kan ati pe kini o ti tesuna kan ri o ti pa suna kan re arin yen lo se kini lo fi je pe o fi bidia dipo re gbogbo bidia la yin se ba ti se suna kan lo pare o fi bidia dipo re pa no sala la pare ni nsin bi o se je pe enu ko enu gbogbo aloko pe eyi to ni la daju ninu ran ti olorun ba ni kini o alquran to pe kini o ara ko le re pe anabi ni e te ba ka ala fi kan ninu alquran yo gba lada milu lada mewa anabi lo won so pe alif lam mim harf won so pe ala fi mete ta yen je ala fi kan o sugbon alif lasan lada mewa le yen o gba lam lasan be na mim na be na ka wa to so aimaye kelima ta wa ka repete nu qurani eye lo je ka mo pe kini o ko si dikiro kan to ton ni la da to qurano kika bo se wa ri yen tenu ko le lori yen ta ba wa salama irun wo la kika ni nsin asri awa salama irun asri la pere ba se salama assalamu alaikum wa rahmatullah السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم سنتين يكوسي لعني ينو سنتين يكوسي قنية إذن بيكولا نسي داتو لعني بيكولا نسي داتو تنوكو للوري ويكو اللون كان داتو سلامانو وتسي كنيو بديا لسي تولي كو سيري فونو كنيو كو سيري فونو سنوا لا من القرآن ولا من السنة ibi ta to wa le ni pe kini o yin o le se bidia kan ati pe kini o o ti te suna kan ri ni o pa suna kan re nbe ni suna ta pare na olomo ja o pa suna re o suna ti o ni bidia pare o na pe kini o suna ti nbe leyin irun azkaru salat ha leyin salama ti loku astaghfirullah astaghfirullah astaghfirullah ati gbo awon kan ta na bi ni kini o ka se qurani o wa lo la lasiko yen to kini o to azkaru yen o yo pe oni awon bidia laye yi iti won se ko da won tun gba pe dambu ti muftade ida ese ti en ton di alada le kada le no ese ti nda opo ju ti keferi gan lo tori keferi mo pe won o ti gba folon ni gbogbo eyan yo si ma be pe olorun le se kini le fi mana sugbo ni bidia lori n tin se yen o n gba yi pe on right ni yeso ma taku ka ori re afa sayyid ibn musayyib rahimahullah ta'ala on lori ara konrin kan on kirun o kirun leyin kini leyin gba ta alfajari ti la kini suna ti mele yin kan leyin alfajari kini ta alfajari bala kini suna be ni kini rokia ta alfajari rokia meji ta ki o to ri pe a gbe run oran yan duro ko to se ko mo afa wa sayyid ibn musayyib oje mi kibari tabiin inu wa category ti an te lawon sabi ni agbalo na wa je nbe oba opolopo awon agba sabi laye o wa re nikan tin kirun

lẹ́yìn ìgbà tálùfà lẹ́yìn ìgbà tálùfà jáde ti là tó pe súnà rẹ̀ ní kéyìn òkè ọkẹ́ àmèjì péré kí ló kódà tí ààyè bá tún gbà yàn tí èsè kí ló kọ̀ rẹ̀ jẹ́ tí èsè ibi táyò ti gbà yàn o tí wọ́n bá tún kí náfìlà yẹn tán kí èyàn tún fẹ́ gbé ọ̀tún lélẹ̀ ara súnà náà ni bàbá mi bí kí àtọ̀lọ́mọ tó bá ti kí ọkẹ́ àmèjì yẹn tán yóò fẹ́ gbé ọ̀tún lélẹ̀ kó tó wá di pé yóò wá dìde yóò wá jáde lọ sí mọ́sálásí kí wọ́n tó gbérun ìtọ́jú ọ̀ràn yàn gangan afẹ́wà saheed rahimahullah ta'ala ó wá rí arákùnrin tí ó kí ju ọ̀pá méjì lọ tí rúkú sá ń lọ rẹpẹtẹ tí sùjúd náà ń lọ rẹpẹtẹ inú yìí méjì pẹ̀lú ẹ̀kọ́ jẹ́ ó wá sọ fún un pé akisarita ya rojul ó ti kí ju ntí súnà ní akira rìn lọ ó bá ní ya abba muhammad ìwọ abu muhammad ti ṣe saheed ibn musayyib ṣé yọ àdìbòyìn lọ́wọ́ alásọ̀lá ṣé ọlọ́run tó jẹ mẹ́yà lórí pékin o lórí pé mò ń kírun ẹ̀wọ̀sẹ́ ibi táwọn omidé alágbára sí nìyẹn o torí pé yóò ti gbà pé òun wà lórí òótọ́ ni ṣé ọlọ́run tó jẹ mẹ́yà lórí pé mò ń kírun ni ó nílà òun ọ̀sọ́ pọ́lọ́ wọn jẹ́ lórí pé òun kírun ṣùgbọ́n yọ àdìbòká alátárìkè súnà ṣùgbọ́n yọ jẹ́ lórí pé kíni o yọ jẹ́ lórí pé ọyàpá sí kíni o ọyàpá sí súnà nabi muhammad sallam ẹnu pé ọyàpá sí súnà yẹn ní ẹ̀kọ́ jẹ́ ń yà torí pé láàyè tó ti kí ju ọ̀pá méjì lọ yẹn kò yẹ kó kí ju ọ̀pá méjì péré lọ kó o kí tán kó o sì mọ retí pé wọ́n gbé kọ ọmọ ọwọ́ aláǹfààní àti máa ṣe àdúrà torí pé àdúrà ò báyìí náà kíni o báyìí náà àdáni wà lè kọ ọmọ sún ilé yẹn níbi lásìkò yẹn. bẹ́ẹ̀ náà ni ibnu umar ọjọ́ lọ́ta aláàánú ọyọ́ bí náà fi òsì gbà ọ́rá tọ̀dọ̀ ibnu umar ó ní arákùnrin kan sín lọ́dọ̀ sàbí tó kọ̀ rẹ̀ jẹ́ abdullahi ibnu umar ó wá sọ pé alhamdulillah wasalamu ala rasulillah ẹ̀rọ ni tó fi kún gbólóhùn tó sì dáa ni ṣùgbọ́n sáàyè ẹ̀nìyẹ́ bí kì í sáàyè ẹ̀ alhamdulillah wasalamu ala rasulillah abdullahi ibnu umar ó ní wa ana aqulu alhamdulillah wasalamu ala rasulillah ṣùgbọ́n kì í sí kíni o kì í sáàyè tó yẹ kó o ti wí ló ti wí o kì í sáàyè tó yẹ kó o sí kíni o tó o ti wí gbólóhùn yẹn òun ló ti wí yẹn nítorí bá ti rí pé ọwọ́ nínú súnà pé bí a ṣe ṣe mọ náà rí bẹ́ẹ̀ náà ni kíni o lágbọ́dọ̀ ṣe ṣe mọ a gbọ́dọ̀ ṣe kọjá abẹ́ wàlíyádàrí ladínlẹ̀ ìkọ́lẹ̀fúnà án àmúríhí án tó ṣe bá òun fitinà tún àwọn yóò ṣe bá òun àbábùn àlèm níta àti lọ tó máa mú àwọn àfiwérò yìí wá o ní pé bídàá tí wọ́n bá kẹ́fìn rẹ̀ lára rọ́wé hadith ọ jẹ́ nǹkan tí ó lágbára tí wọ́n fi máa ṣe kí ni o tí wọ́n fi máa dá hadith rọ́wé padà pé eléyìí àlè rí láyè lórí abala ní tí ó gbà wá fún wa nínú ẹ̀sìn wa àwọn márùn eléyìí òun náà ni ń rí létí mọ ntọ́jẹ mọ abala ẹ̀sìn lọ́dọ̀ rọ́wé hadith ètò wa jẹ mọ abala bọ́tù orí pípé nínú kíni o nínú àwọn ọ̀rọ̀ ìmẹ̀wẹ̀wà náà aláwọ̀kọ́ ni wàhámù rọ́wé wàhámù rọ́wé ìtumọ̀ wàhámù ni pé kíni o òmùlómù kí wọ́n wú ọmọ sí kíni kọ́ máa mọ́mùlómù ẹni tí bá mọ́mùlómù náà ra pé kíni o kò ní dọ́tù tó pé náà nìyẹn tí ò lè kó ti àrọ̀ tí ọ gbọ́ ọtọritétífìlẹ̀ pé bí mo ṣe gbọ́ rè kó sì dá lójú. ẹlẹ́kejì fóṣù alghalat kí kójàkójà rọ́wí kó sì kíni kọ́ tayọ kọ́ pọ̀ rẹpẹtẹ. kẹsíráàtì lọ́gọ́fìlà ẹlẹ́kẹta ni pé kíni okínú rẹ̀ ó bu kọ́ pé transformer inú bí bu ọ̀dọ̀ ẹ̀ lọ wà wọn ni wọn fẹ́ mú ọkàn lọ́ọ̀mù díẹ̀díẹ̀ ń bẹ ní òun gan ló sì kíni olú ni transformer inú tó bu rẹpẹtẹ ọ̀dọ̀ ẹ̀ lọ wà. ẹlẹ́kẹrin mùkàlàfàtúwò lè fi court kí rọ́wí hadith ẹni tó gbàdé sí wa kọ́ pé kọ́ máa yapa sí àwọn tí wọ́n pé lórí jùlọ ní tí ó gbà wá kó sàmì kíni kọ́ máa jẹ́ pé ọmọ yapa sí ti àwọn tó rí wọ́n pé ju tiẹ̀ lọ kó yàtọ̀ sí. ẹlẹ́karùn-ún òní sóhù hevihì sóhù alhevihì kí nǹkan tí rọ́wí tó bá há kó má rí ha dáadáa kó máa há àhábọ́ kí rọ́wí ó máa há kíni o àhábọ́ kó má ní èyí tí ó hà tí ó sì kíni o tí ó lẹ̀ mọ́nú ọpọlọ rẹ̀ dáadáa àwọn ìròyìn márààrún yìí tabatiri lára rọ́wí wọ́n máa sá fún àdéhìsí rẹ̀ tí máa mú wá sí kíni o tí máa mú ajìnà sí àdéhìsí àwọn èèyàn tí a fi ṣe pé ẹni tó gbàdéhìsí yìí wá o dọ̀rin fún ni ọ̀bìtáyé ń tọ́gbà náà ń kọ́
emo di agba ke emo di agbara ile bi je pe kini o awon afa esin won si kini o won so wa lara ni bi iru hadisi awon eyan be papa julo e to ba je pe do yin fa to ba je pe modu ni to je alagbele ro ti e se eti anabi muhammad sallam to so to ke ta fi pe ni hadisi modu al hadith al mawdu wa ka pe ni hadith la bala wi pe oro lo na fa so ori pe tan pe ni hadith ni kini o ni oro na papa na bi wa so oro ni ati pe kini o hadith an nabi oro anabi emi ati enu so ro ni sin hadith na ni kini o ni tan bara wa so enu qasim al mushtarak ni to jo da won po ti won fi pe mawdu ni hadith o ni pe en to so na lenu ti e na oro lo gba pe kini o oro lo gba pe o nso la fi npe ni hadith wa illa bibe ko ki se pe oro yen o ni o wa authentic dodo anabi wa muhammad sallallahu alaihi wasallam al hadith al mawdu ki an pe be huwa al makdhub al ma'zu ila an nabi sallallahu alaihi wasallam kadiban o ni nkan ti a fi dada paro iro funfun ati dudu ta se kini ta ko papo ta wa le ma nabi baw sallallahu alaihi wasallam bukini o anabi lo so wala tajuzu riwayatuhu pe ti eri ati egboro pe kini o a gboro gba dis mo du a gboro gbo won rara aya afi to ba pe biwa ta fe gba wa to ra menu ba won ko kan leni ki o ma ba gan ren ti o bere pe ibi la gboro gba dis mo du wa ni menu ba ta menu ba lati bi so wa lara ni ipe alimo gbadi ti alimo gbadi ti bayo ki sa dis to kini o ki da si ki se hadith to da o won la fi fe kini o la fi mu wa iyen na lawon afa o ni hadith ni won accept ni won daye afi e pe to ba ye pe yan gba dis modu o mu wa si e ti gba won yan lati fi so yan lara ipe hadith ye o da o won ni idajo ti e yato si en to kan gba wa sardan to kan da gbo ele tawon yo wa ti o wa sa won yan sinu okun pe ah ibadith ni an pe ale lo na o so wabitali lati belo bi hadith mawdu wa haram ni tuhram riwayat al akhbar al mawdu'a bi hadith mawdu wa haram ninu sharia

lamọ̀rin ọmọ lamọ̀rin sẹ́yìí olè heaven ìhàkúhà ní ẹmọ síkìnnì ò ní ẹmọ àháságbárí lamọ̀rin ọmọ lamọ̀rin kẹfì rọrọ gọfùlà inú ẹ bú pọ̀ tí ò rọrùn sa gbogbo orú àwọn kìnnì ò irú àwọn òròyìn bẹ́ẹ̀ yẹn fọlá ipá mú wá tá a sì síkìnnì tá à ń dig thirteen tí ó jẹ́ pé torí ẹ̀ ní ẹ fi sọ pé àdéhìí yẹn ò da kò sí tó burú ń bẹ̀ láti sọ sí etí àwọn èèyàn kí ni àwọn àáfàá ẹ̀sìn sọ lórí hadithu abdu'aif fi fadlu al-a'mal hadithu abdu'aif won ni awon kan won la le lo oro awon afa kan si meta lori e awon afa kan ni rara bi ti ule omo ma gba wa ke yin mo ti ese riwaya re ko si ma lo la fil aqaidi wala fil ahkam yala bi nto je mo umuru aqadiya ni o labala nto je mo tawhid a gboro ri adifi du'aifu mbe dipo mawdu yo ma fe se nkan kan mule labala nto da wa atolohun oba po ti se afida la awon afa kan ni a le si kini o a le lo mutlaqan lai fi onde si lai fi condition si won la le lo awon kan ni kini o a le lo hadithu du'aif lakin bi shuruti thalatha pelu majemu meta e ta fe daruko yi alakoko Allah ya kuna shadida da ko ma je padis to sikini o to le tan patapata pero wa di fikan lo pe kini o bi oba wa ni ona 100 ko le sikini o bo ba wa lona 100 ta biju be lo ko le gbera pe ka wa pe o ku ni bi doyinfu o bo sikini o bo se bi hasan ka ti e ti wa so pe o bo se bi sahih o ni kini o on la dis ta won kini o al kadhabun wal muttahamin bil kadhib a dis di won ba gba wa en ti a ti mọ pe o ni sọpọ ti n ro adeeti ti n parọ rẹ manabi tabi bẹẹ ti ẹkọ ẹyin ta n fura pe laarin ti ba n ba awọn eyan sọrọ iru ama wa nu ọrọ rẹ a le fọkanbalẹ si pe o le parọ mọ kini o ko le parọ manabi naa o ba si iru awọn eleyan lo gba adeeti wa ṣadeda duafi ni a ni gba wole parata titi wule ọmọ ẹlẹkeji inu mẹjẹ mu o ni pe a n yan darija tata o sole maamule nbihi òtàtà aslim ma'amúlì bihi oní òní pé kí irú tó bá gbà wá yẹn kó máa wà ló ń da ìpìlẹ̀ kankan ló nínú ẹ̀sìn lápẹ̀rẹ̀ ní ẹ̀sìn al-aslufi al-ashiya al-ibaha hatta yarida dalilu al-mana lọ́dọ̀ àwọn àfọ́ ní òṣòlù wọ́n ní ohun tó pilẹ̀ níbi gbogbo nǹkan tí ò bá ti ṣe ẹ̀sìn tí ò bá ti sábàlẹ̀ ẹ̀sìn ní tó pilẹ̀ ń bẹ́ oní pé kí ni ó kamu kana kawo kalo gbogbo nkan be yen won ni alaslu fi alibaha eto ni o di gbata ba ri nkan kan o je boya yo olohun ba ni o tabi sunna ni ba muhammad sallam lo wa so pe e ma je leyo e ma mu leyo e ma wo leyo e ma na leyo e ma lo leyo igba nlo to di kini o lo to ni nkan to di iwo so ta ba wa ri hadith ni sin to pe in ta ti ma ni onda gbarin esin tele tele òun lọ́ọ̀sẹ̀ kí ni o lọ́ọ̀sẹ̀ gbé wá ti ń sọ fún wa wọn nílò àdéhùn ìbẹ̀yẹn kìí sóò ńlá lò ìpìlẹ̀ gangan kí ni o ńlá lò ìpìlẹ̀ tí ń yẹ tá a ti mọ̀ yẹn kí ni o náà ni a lò ọkàn bá ìpìlẹ̀ yẹn mu o náà ni. ẹlẹ́kẹta alá yóò takọ́dá indal amali bihi sobooto bal yóò takọ́dá lè tẹ̀yàt nígbà tá a bá ń lo hadith dọ̀ìf fi fàdọ́lì làmàl nínú àwọn iṣẹ́ a n fi lójú kúrò síbi ẹ̀sìn tàbá ń sin lọ́wọ́ kú ń bí àìdá àdéhùn dọ̀yìnfù tàbá fẹ́ lò lábala abẹ̀yẹ wọ́n ní lásìkò tá à ń lo gangan ká má ní àdì ọ̀kan yìí pé àdéhùn ni títí o ká má dàdì ọ̀kan yìí pé lè àdéhùn kága torí àdéhùn tó sọ báyìí láti ń se báyìí ká má ládì ọ̀kan rẹ̀ ká kàn lẹ́mìí pé a fi kákò ìyàwó lábalẹ̀ ẹ̀sìn a fi bòjá mọ́ ẹ̀sìn wa òní ká lẹ́mìí ṣùgbọ́n ká sọ pé bóyá àdéhùn ni la mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin o ni pé kíni o tábá fẹ́ ṣe díkìrò àlàhàdéfìl mọ̀ọ́dọ̀ àfẹ́sí kíni àfẹ́mú wa ká mọ̀ sọ pé kọ́lá rọ̀súlùlá ṣọ́sọ́lọ̀m káàkà sọ gbólóhùn tó jẹ́ pé ọlẹ́ lè kíńlá wọ́n wí pé tí ọ̀sán ni máa jẹ́ pé bọ́lá dàrẹ́kìtì àti kíni àdàrẹ́kìtì sí anábùwà muhammad sọ̀rọ̀lọ́rọ̀ sọ́lọ̀m àwọn mọ́jẹ̀mọ́ yìí o ní àfi gbà pé kíni o àlàhàdéfìl abdu'aif lọ́dọ̀ àwọn tí wọ́n gbàgbé bó ti ẹ̀ pé ètò wọlé jù náà rọ àwọn àfáà indal mutaqaddimin kalimamu al-bukhari wa imamu muslim wa ahmad ibn hanbal wa yahya ibn ma'in

ẹ mọ̀ ká lẹ́ gbogbo olólùfẹ́ ètò wa ètò yín àdìtú tí lè ṣe born fm 92.9 tí a fi kàlẹ̀ sí ojúlé kìíní tó ní há lẹ́gbẹ̀ẹ́ òpópónà adékúnlé fájú yìí láti ilé ìjọba onígbògbò níbi tá a wà yìí o tá à ń gbogbo ètò wa tegbòtegbò olóògbé gbọdọ̀ kọjá lójúde ọba akọmọ́kí ọba baálé lónìí ni ọba ba lórí ohun gbogbo lábẹ́ ọba dé ẹmẹ́lúwa ṣẹ́gun lọ́wọ́ tó yàn jàsọ lásìdè wa ọ̀sẹ̀ tó ń wò káfàtà àwọn olórí ẹkúṣẹ́ ìbí láàfin olórí olórúkọ mi adébíyìnpé àjàsà láìgbàgbé olórí esther àjàsà yanyanla bákanná kí àwọn ọ̀rọ̀ náà pé wọ́n kú iṣẹ́ bí láàfin bí a ṣe ń ṣe náà ni ẹ máa ṣe o ẹ máa yí wa padà àwọlé pẹ̀lú king sunny ade ọba àjùjù ọjà bí ni bá wà sábà rí kí sí pin o òyìnbó mọ déètì àmọjọ bí yín o ìkí sí pín ọba jùjú ìkí sí pín o òyìnbó mọ déètì àmọjọ bí yín o kí n sọnà ẹdẹ ọba jùjú o kò sìsìn ayẹyẹjọ bí ọgọrin ọdún ogbòdì kan àṣeyí sàmọdún àṣàmọdún sẹẹmì ọdọọdún láàrin orúkọ ọdọọdún láàrin ráwùsà ọdọọdún láàrin ọmọbìn lórí àtẹ báwọn aláṣẹ ilé iṣẹ náà jẹra káfàtà ilé iṣẹ bọ́ọ̀lù ìfọ̀rẹ́ aráàlú ìwà ilé iṣẹ yìí arákùnrin gbẹngà fátìlì headmaster oníkàmàkì gbogbo gbòdìgbòdì pátápátá àti gbogbo àwọn òṣẹ oníkàmàkì ọba ju kingston adé pé ayọjọ mi ó gbòdì kan. àdúgbò talẹ́ yìí ó lágbára o wọ́n lẹ́yìn ìpìlẹ̀ náà táwa inú ilé la ṣe nígbè àgbọ̀dọ̀ fárí ikú káyọ̀ tàkàlẹ́ ẹsẹ̀ ká lórí àti òròkápọ̀ pé ọ̀bì òmíràn àwọn baba ńlá wa ní ọkùnrin lónìí là káyọ̀ obìnrin lónìí ètè lọ́dọ̀ à ń kọjá lọ sí kọ́lọ́kọ́ ìdí obì kúrúkú bond fm ó kárí ayé rédíò nàìjíríà ó kárí ayé o bond fm ó kárí ayé o tọkọtìyàwó kan bẹ ní kọlọkọ òde obì ní ìlú ìbàdàn ibo tó yẹ pé wọn gbọ yorùbá kọjá abẹ́ẹ̀ ni wọn sì ń bára wọn gbé ṣùgbọ́n ìfura lu oògùn àgbà pánṣó fura pánṣá jánájò fura jájìn bóńdè wá fura fara mọ kálọ kólé kí wọn kọ́ wọn kìlẹ̀ rẹ arákùnrin obìnrin ọkọ chidinma ni o ibi téèyàn máa tẹ́yàn lọ́rùn tí ò fẹ́ kí ìyàwó rẹ̀ owó ta obìnrin àmọ́ gbìyànjú o kò sí kékeré láńlọ́ọ̀dù wọn bá ní tó yẹ kúrò náà kọ́ wọn bá ní kí láńlọ́ọ̀dù ó jáde ní kọ́lọ́kọ́ olóòrùn jáde síta ó wá ya sọ́ọ̀bù fún títíbà ọyọ sọ́ọ̀bù fún níta ní kọ́lọ́kọ́ òde òbí nílùú ìbàdàn profession kú bẹ́ẹ̀ ni kò sí nǹkan téèyàn fẹ́ téèyàn ò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́ba ti jẹ́ ọ̀kan ju àlàyé tí ò sì ní tẹ lọ́rùn kò sí ń ta lè dá sí o ládùúgbò yìí arákùnrin kan náà wà tó náà ti kó lọ sílé ọ̀dọ̀ tiẹ̀ tó kọ́ lọ sí sáìtì tiẹ̀ náà tó náà ti di láńlọ́ọ̀dù tó ti bọ́ lọ́wọ́ tẹ́nàtì tẹ́ni ẹ̀ síta láì mọ̀ wípé bá a ṣe ń yọ só là ń yọ ọgbọ́ àṣetítìmọ̀ tó ń yọ lọ sọ́dọ̀ ibi tí arákùnrin kó lé lọ tó kọ́ lọ sílé ọ̀dọ̀ rẹ̀ ó ti kúrò ládùúgbò ti lọ bí ọdún méjì sẹ́yìn tuntun lọ kí àwọn ti bí bẹ́ẹ̀ ìyẹn já sí pé arákùnrin tó kú kúrò ládùúgbò yìí òun àti títìmọ̀ jọ ń kó papọ̀ mọ́ra wọn
o se paro fun arakunrin pe eh lo te ti kunbe na lo ko na ti dagbole faye to ti kile aye pe o ti gbo se sugo gbagba de ku kedere bewo o na to so tolo tolo to gbo ma di e mi oro na to so pelu to pinpin pelu pata pata gba ni kidi ma npa bisi li pe ewun pe loko longe longe gan papa iwe oko arabirin yi oku obinu oku sugbon je ki ja ni te lorun te je ko fasaba bi obinu gan ti ri pe okuku maleje tele ni tori I sowo mu ti ti de ma ko ja be o a mu tetetete o ti ti fe so pe gan lenu ninu ni ti bi go su mama ngba ti o ka ti fo wi pe en to ti ku ladugo tan na ti ko re ti won ni yan lale to si to lo pa ro pe oko o ku to ko si ku esun mi o ba fo yan ni le yi pu bi gba te yan pe ngba te yan o ba fe ra le ni gbugbe lo pe wa ko papo to je olorun fe to wa to yan ni to pe owo to na lori arabirin na o mo le ni rin won lara wo le die o to ko lo to yo shop fun sibe sibe na ko ni te lo nda wa ko ko le ko ko ro le o won lo gba le mi fo ni ta ko mo ba ti ele ko so wo odun kan yo lo wa fa ro kan fun to fi kese yo mo fi bi ilu badan dede ju le ge pe mo ga je to wa to yadi tu mo ma wo mi ran ibo to gbo yo ba lo iyawo iko mo re ni tete soju opo lale into koja lo soro le se babu ke le bu ti be 08169139680816913968 into koja lo soro lo gbe yusuf olatunji ka to gbo itan na ko toro mo ti do ko laya into ke si le se babu ke kin gba ko ta meji wole atun mo teswa du le to wa to yan ditu bo lo se bi lodo ti bo ba ri ba le Bless you.

0: máṣe ìṣọ̀kan ò sí ohunkóhun tó lè jẹ́ ìpèníjà fún ọmọ ẹ̀dá ọlọ́run ò ṣe bí o èyí ní ẹbẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ayé kò lè pa kádàrádà ní tòótọ́ àmọ́ látàrí agbára tẹ́lẹ́dùn àfijín kí ẹ̀dá àwọn ọmọ adáríhun máa ń ṣì í lò wọ́n lè fi fẹ́ ní ago sẹ́yìn ọlọ́run ọba àánú yóò pèsè ọmọ alárùbáríkà fún gbogbo àwọn tó sunkún àìrí bí ṣọ́ṣọ́ nílé atare kó atare kan kì í kó tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbà àdúrà kálàmù àdúrà lọ́ńkà àlẹ́ àdúrà bàbá pápá world wide ní kẹ́ẹ̀kan sí ní santos avenue abúlé ẹ̀gbá bus stop iléeṣẹ́ bàbá tápà ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àìsàn alálọ́bọ̀ àbí àwọn àìlera kan tàbí míì ní bá a fínra àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ẹ wà nípasẹ̀ oyún níní ẹ jáwé adúgbòrò láyọ̀ lágbára ọlọ́run ọba àánú ẹ̀yin àgbọ̀n ẹ tọwọ́ ìlàbọ̀sùn fi pọnmọ lára lórí ìkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìrọ́rùn sùn ni ibà pọ́júpọ́tọ̀ ni arúmọlẹ́ẹ̀gùn ni tàbí fòníkúfọ̀ làdìde kí ìgbésí ayé ẹ̀dá má ní ìtumọ̀ kó rí nǹkan dìmú lórí èpẹ̀ gẹ́gẹ́ bí oore ọlọ́run ní jẹ́ ká gbọ́ láyé fọwọ́ tí ẹ̀yin ẹṣẹ́ àti ìpè sójú òpó bàbá tápá world world 0803-373-5570 tàbí 0708-927-4444 àlàáfíà yín kò ní di fíafíà o ànímọ̀ káyé bàbá tápá world wide ló sọ bẹ́ẹ̀ wọ́n ní mo tètè dé mo ríre gbà mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí ẹ̀ta mọ́ra kẹ́ẹ̀kan sí iléeṣẹ́ ànímọ̀ káyé abba spiritual therapy bàbá tápá world wide àlàáfíà wa ò ní di fíafíà o ẹ ṣàmì ẹ̀.
1: wọ́n ti fi ọ̀rọ̀ rẹ̀ mi gbìyànjú kó má dàbí ìjò tó kọjá lórí àpáta tí ó sì nípa ní ìmáyé.
2: ọ̀pẹ́ ni fọ́lọ́hún ọba mi èdùmarè ẹ̀kú lé níbi gbogbo tẹ̀ ti láǹfààní láti máa gbọ́ wa lórí ètò yìí lálẹ́ ètò yìí kànàkànà mi ti dé ọ̀fẹ́ mọ̀ já tó ń tòwú àfihàn mi ti dé o kí gbogbo ayé ọmọ rí mi gbangba lóde ọjà ni ẹ̀kú lé o ẹ̀kú iṣẹ́ ò ní ẹ̀kú àfọmọnìyàn ṣe yóò mọ̀ dákọ̀ mọ̀ ní ìbàjẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi èdèmàrè orí ètò wa ètò yìí ọ̀nà láti dẹ́hùn iléeṣẹ́ bond fm láwà 92.9 ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba mi èdèmàrè lálẹ́ ètò ní aláwọ̀ nǹkan kan tá a bára wa sọ rí wọ́n ní àjáṣọ àjárọ̀ kì í máa wọ́n lé aláǹtakùn àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́yìn àgbà ti sọ náà nù ọ̀gbọ́ni fọ́lọ́hún ọba mi èdèmàrè ẹ já dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ bàbá anímọ̀káyé tí wọ́n ń sun nígbàwọ́ ètò yìí níbo ní ẹ̀kalẹ̀ sí nọmba 61 santos avenue ní abúlé ẹ̀gbá nílùú èkó níbẹ̀ ni wọ́n kalẹ̀ sí gbogbo ẹ̀ ń bá ń lọ sọ́nà sango bẹ́ẹ̀ bá ti dábúlé ẹ̀gbá ẹ̀ bọ́ọ̀lẹ̀ níbi ilé epo mobile ẹ̀rọwọ́ ọ̀tún yẹn tẹ̀ra àwọn ọlọ́kadà ẹgbẹ́ ọ̀kadà ń bẹ̀ ẹlẹ́rìí lọ sí nọmba 61 santos avenue ọ̀dọ́ bàbá anímọ̀káyé níbẹ̀ lẹ́jà sí gan àbí ká ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ pé nọ́mbà wọn 0803373-735570 0033-735570 nọ́mbà tẹ́ fi pè wọ́n tẹ́ fi gbá wọn láago nù pé bàbá mo ti débi báyìí mo ń bọ̀ lọ́dọ̀ yín ṣe é wà ara ni torí náà ni mo fi ní pé kíni tí ń já jówọ́ náà lọ́wọ́ kíni tí ń bàyìn lọ́kàn jẹ́ ṣe lórí ọmọ ṣe lórí iṣẹ́ ṣe lórí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba mi ìdùmọ̀rẹ̀ ní bẹ̀dà yanjú ọ̀rọ̀ torí ntẹ́dàfẹ́ jẹ́ ilé ayé ìràwọ̀ ẹ̀dá bí ẹ̀dá ń lọ lọ́la àṣírí tó fara pamọ́ fún ni ọwọ́ àlàáfíà ẹni lọ́wà ẹ̀kọ́ nọ́mbà ńlẹ̀ lẹ́ẹ̀kan sí 0033-735570 nọ́mbà bàbá anímọ̀káyé nìyẹn níbo mo ń lọ lálẹ́ tó ní àdékélà kò rí ètò gan tí mo múra sórí ètò lónìí àkòrí ètò tù ní òun ni mo pè ní ẹni agbójú okùnlé tí ò jẹ́ ni agba àbí kí n pè ní àbámọ̀ àbámọ̀ sí bẹ́ẹ̀ ni fún ẹni tá a mọ̀ fẹ́ni ẹ̀jẹ̀ ni fẹ́ni tá a rò pé kò lè ṣe ni ní nǹkan ṣe imú kúkú níkà ṣùgbọ́n kò gbóòórùn àṣebi ìmú níkà o òórùn àṣebi ni ọ̀gbọ́ ìjọ́lẹ̀ mọ̀ wípé

Òkú wa tẹ̀sọ́tẹ̀sọ́ ni kí wa tẹlẹ́gbọ́n tẹlẹ́gbọ́n ní ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ títà lẹ́yìn. Ìkànnì ìfẹsọ̀rọ̀pọ̀ Bond 92.9 FM tó kalẹ̀ ayé tó kalẹ̀ sí nọmba 1 Adékúnlé Fájú Ìwé Ìkẹjà ní ìwé Èkó ń bí ń rẹ̀ là wà.

tèmi. Orí ọ̀fẹ́ ó tó jẹ́ dúkìá lórúkọ bàbá.

0: ọ̀fẹ́ ó láàrin àwọn kéré lọ sọ́dọ̀ bàbá ọ̀fẹ́ ó lọ sí ìbábẹ́ àwọn rẹ̀ ẹjá dókè lọ́hùn ọ̀túnba bẹ́ẹ̀ àjíkẹ́ ni ní ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn lọ́wọ́.
1: Bàbá orí ọ̀fẹ́ spiritual center orúkọ roni ní tòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ rírí tàbá ìrọ́mọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà lukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ó wà ni màá gbà ó wà má jẹ́ kọ́ dẹ́rù bà ẹ́ ṣé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbá ọpẹ́ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 honorable street olówó labo stop along lasu iseri road isisi egan igodo lagos ẹpẹ wọn sórí ẹrọ ìbánisọrọ yìí 08128718630 lẹẹkan sí 08128718630 tàbí 08034962522 bàbá orí ọ̀fẹ́ spiritual center lóníkò gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.

afẹ́fẹ́ ẹ ti gbọ́ mi ni bá ti dìde ẹ ti gbọ́ mi àmọ́ orúkọ ó ṣe pàtàkì ó ṣe kókó.

sórí afẹ́fẹ́ kó máa dí ìrìn tí ò mọ̀. Bàbá orí ọ̀fẹ́ àfá orí ọ̀fẹ́ spiritual healing center. Wọ́n wà ní nọmba 9 Orebo Street ní Olúwa bus stop along Lasso Ìṣẹ́ni Road, Ìṣòtì Ẹ̀gàn, Nígbàdàn, Lẹ́kọ̀ọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ gbọ́ tí wọ́n pè yẹn bó sáré létí ti wọn. Ẹgbẹ́ kẹ́ mọ̀ bóyá nọ́mbà yẹn gangan lẹ́kọ̀ kó mọ̀ lọ já sọ́dọ̀ àwọn ará àbí. 08128 718630 08128 718 630 tàbí 08034962522 08034962522 ọ̀dọ̀ bàbá àfà owó ọ̀fẹ́ ọ̀rọ̀ ọjà sí. Oṣù òkú náà tún ti ń parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o. Ká tó dijú ká tó là á, a kàn rí pé December dé. Ó dé di oṣù méjìlá yẹn sọ́wọ́ kọ́ lọ mọ́rin lára mọ́rin lọ́wọ́. Kí ẹ̀ mọ́ rí ọ̀nà àbáyọ sí àdójúkọ. Kí ẹ̀ mọ́ rí nǹkan lọ́wọ́ sínú nǹkan pàtàkì tó gbéṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ara ń tá a fi gbé tòun kalẹ̀ rèé tí bàbá àfà ọ̀rọ̀ fẹ́.

ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá bàbá orí ọ̀fẹ́ spiritual center sọ̀rọ̀. Èyí tẹ́ gbọ́ kílé ìpínlẹ̀ yẹn tẹ́ rí nọ́mbà wọn wá. 08128718630 08128718630 tàbí 08034962522 08034962522 ọ̀dọ̀ bàbá ọ̀rọ̀ ọ̀fẹ́ spiritual center ọjà sí. Èyí ayé àgbọ́sọgbọ́n fún tèmi. Ẹ jẹ́ kí n sọ báyìí wípé olórí àdúà ni kí ẹ̀dá ó dàgbà kẹ́dà ó pọ́ láyé. Tábà sọ̀lọ̀ tábà sọ́bọ̀ tí wọ́n bá ṣàdúà fún èèyàn pàápàá jùlọ lọ́jọ́ tí èèyàn bá ń sọjọ́ ìbí. Òyìnbó kan ni wọ́n kọ̀kọ́ fi sọ pé long life and prosperity. Ẹ pé long life ni wọ́n fi ṣáájú ẹ̀mí gígùn àtoríire. Ẹ wá mọ̀ o, méjì yẹn tí àdúrà yìí ó bá gbà tẹ́mi yìí ó gùn tẹ́yìn ó sì ṣoríire nínú ayé, méjèèjì ni wọ́n jọ rìn papọ̀. Ẹ̀mí ò lè gùn lásán, kò sẹ́ni tó fẹ́ kẹ́mi òun ó kàn gùngùn yẹ̀yẹ́ láì lówó nínú, láì ní oúnjẹ ọmọ nílẹ̀ tí ó jẹ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àtẹ̀mí gígùn àtàṣeyọrí àtoríire wọ́n gbọ́dọ̀ jọ máa rìn papọ̀. Téèyàn bá lóríire tó yáwọ́ bá pa á kọ̀dá, téèyàn bá sì lẹ́mí gígùn tí ò bá rọ́wọ́ yọ kọ̀dá o. Ìdí nìyẹn tó fi jẹ́ pé méjèèjì ló jọ ń rìn papọ̀. Òun ni wọ́n fi pa á pọ̀ lóde òyìnbó wípé lọ́jọ́ téèyàn bá ń ṣọjọ́ ìbí wọ́n á ní long life and prosperity. Ẹ̀mí gígùn. Ẹ wá gbọ́, tí èèyàn bá wá ń sáré kẹ́mì ó gùn, ó gbọ́dọ̀ múra àárẹ̀ àgbà kó múra rẹ̀ lẹ̀. Kí ni wọ́n ń pè ní àárẹ̀ àgbà? Àárẹ̀ ọjọ́ alẹ́. Kinní kan tí kò yáwọn míì ni pé tí èèyàn bá ti ń dàgbà bí àwọn àyè kan yóò mọ padà dọmọdé. Téèyàn bá ti ń dé àwọn ọjọ́ orí kan, ìṣesí rẹ̀ yóò mọ dàbí tọmọdé tọmọ tuntun. Ẹnì kan mọ ike wọ́n mọ fà ń tẹ̀tẹ́ rìn. Téèyàn bá ti ń wọ 90-95 wọ́n mọ mú sọdá ní pígrama ẹmọwọ́ wá. Àárẹ̀ àgbà ìrí ayé àgbọ̀sọ̀gbọ̀n tálẹ̀. Ọ̀nà wo lèèyàn fi lè mójú tóra rẹ̀ tí àárẹ̀ àgbà tí ò fi ní dè mọ́lẹ̀ tí ó fi ráàyè jẹun ọmọ.

0: your first spiritual center. Oruko roni ni to to mo gba nipa ki agbe eto adura kale lori eyike yi isoro to nja biji aire oko tabi aya fe sise bi eni jeje riri tabai romo bi aison tabi arun agbara adura alquran ni won fi jagun segun pelu otito onu ibi ti ma pa wa ni ma gba o wa ma je ko deru ba e se gbogbo isoro re wa ba olohun ala ni agbara olohun iwo na yo gbe gba ope tete yoju si baba ori your first spiritual center tin be ni number 9 honorable street olowo labo stop along lasu iseri road isisi egon igodo lagos e pe won sori ero balisa won yi 08128718630 laiko si 08128718630 tabi 08034962522 08034962522 baba ori of spiritual center loni ko gbe gbogbo isoro re wa ba olohun oba ala ala
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá bàbá orí ọ̀fẹ́ spiritual center sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ gbọ́ kínní ìpínlẹ̀ ìròyìn tẹ́ẹ̀rí nọ́mbà ní ọlá 08128718630 08128718630 tàbí 08030 96 25 22 08030 96 25 22 NBC ti n mójútó afẹ́fẹ́ tí ìbá ṣe bẹ́ẹ̀ ìsọkúsọ àsọdáàmù àwọn èèyàn kò bá pọ̀ ṣùgbọ́n dúpẹ́ owó ìjọba tí wọ́n gbé àjọ NBC kalẹ̀ láti máa mójútó gbogbo tí wọ́n rí afẹ́fẹ́. Ẹ jẹ́ kí n máa fàsìkò yìí sọ fún wa pé ìrí ayé ní sísọ àwa tá à ń sọ rírí ayé. Àwọn ń sọ ọ̀sọ̀rọ̀ pìrìsẹ́ńtà kan wà tó jẹ́ wípé ètò tiwọn lórí afẹ́fẹ́ kì í ṣe ìrí ayé o. Ká sọ̀rọ̀ eré ìdárayá, ká ṣètò, ká sọ̀rọ̀ nípa àwọn onítíátà olórin olóòtọ̀. Ṣùgbọ́n ẹni tó bá yan ìrí ayé ní sísọ láàyò kì í ṣe gbogbo nǹkan náà ni ayé ń ṣe ọ́, ayé ń ṣe ọ́, ayé ń ṣe ọ́. Gbogbo nǹkan kọ́ ni ọ̀rọ̀ àjẹ́, gbogbo nǹkan kọ́ ni pé oṣó ni. Ibi tí ọ̀rọ̀ tí ò ti yí àwọn míì ni pé kódà kéèyàn fẹ́ lọ lé babaláwo àbí ilé ọlọ́sun àbí ẹ fẹ́ lọ sọ́dọ̀ aláàfáà àbí ẹ fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀yìn míì. Àwọn nǹkan kan wà tó o bá dọ́dọ̀ ẹ̀yìn míì, tó o bá dọ́dọ̀ àfáà, tó o bá dọ́dọ̀ babaláwo tàbí ìyá ọ̀sun tóyàn tí ń ṣe tí kìí ṣe 419 tó bá jẹ́ pé ọ̀rẹ́ ọgbà kọ́ ọ lọ sọ́ọ̀spítù yóò sọ fún ọ pé ẹ lọ sọ́ọ̀spítù ẹ lọ ṣe tẹ́ẹ̀sì. Tẹ́ ẹ bá dọ́ ọ̀spítù ilé ìwòsàn tí ẹ bá ṣe tẹ́ẹ̀sì tí dókítà bá ní kankan ò ṣe yín tí wọ́n rí nǹkan kan nínú x-ray tí wọ́n rí nǹkan kan nínú tẹ́ẹ̀sì tí wọ́n rí nǹkan kan nínú scan wọ́n ṣe wà ní kẹ́ ẹ padà wá pé a jẹ́ pé ọlọ́wọ́ ayé mú. Gbogbo ẹ̀ náà kọ́ ni ọlọ́wọ́ ayé mú ìjẹkújẹ ìnukúmu tí ò bá ẹlòmíì tí ò bá sísítẹ́ẹ̀mù ẹlòmíì lára mu ni wọ́n fẹ́ràn jù láti máa jẹ láti máa mu. Ẹni tó bá ń gbàdúrà àbí tí wọ́n ń ṣàdúrà fún lọ́jọ́ birthday rẹ̀ wípé long life and prosperity ṣé nǹkan tó ń jẹ lè jẹ́ kádùn àgbà ṣé nǹkan tó ń mú lè jẹ́ kádùn àgbà ṣé òun yẹra rẹ̀ wò kínní kan ládìẹ ń jẹ ká gbàdó tó dé. Ẹnìkan sọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá ẹ̀ wípé tí a bá bu àgbo fún èèyàn ẹlòmíì ọbẹ̀nu jẹ́ àmọ́ tí a bá gbé mi ò fẹ́ dáko ọtí yẹn ègbò dúdú bàbá dúdú bíà tó kúrò lẹ́nu bí jogbo tí a bá gbé sí níwájú àgàgà kó tutù kò ní kúrò lẹ́nu rẹ̀ ṣùgbọ́n àgbo kúrò agbo mi nbe ti okoro to oti ki a lo wa nsa fagbo fun ki lo nsa fun agunmu fun e gbo o loro ya yi olon loyo o ori e loyo to fi je won mo ninu irorun amare pada ni ko mo bo leko ni o ilu ibadan lo fi se gbogbo aso ni nta ya titi mo npe ninu oja agbaji tuntun ni ibadan ya titi alaso ni baba awon mo re ti salaisi lati keke funra re ni ko won kaakiri awon meteta o si sabi amo o gbonju ki wa lo de ti are agba ofe ko je won mo
0: Baba ori of spiritual center oruko roni ni to to mo gba nipa ki agbe eto adura kale lori eyikeyi isoro to nja biji aire oko tabi aya fe sise bi eri jeje riri tabi romo bi aisan tabi arun agbara adura alquran ni won bi njagun segun pelu otito onu ibi ti ma pa wa ni ma gba o wa ba je ko deru ba e se gbogbo isoro re wa ba olohun ala ni agbara olohun iwo na yo gbe da ope tete yoju si baba ori of spiritual center tin be ni number 9 honorable street olowo labo stop Along Lasu, Iseri Road, this is Yegon, Igodo Lagos. Ekpo won sori ero ibanisoro yi 08128718630. Lenko si 08128718630 tabi 08034962522 08034962522 Baba ori of spiritual center. Loni ko gbe gbogbo isoro re wa ba Olorun oba ala.
1: Olopo lo nla nkan koja ti ko se pe aye se toba dosa opo a ozo olugbe oto ni o eni mi aye o se ododo ni fi gbogbo aye o si se ni ti o fi wa agbo to da ti o fi wa egbo ibi to da ko fi sara kara o to kara o mo kara o dide eba yen lo na gbe gbogbo ti won ri ti won ro omo Nigeria iya yi o se abiamo gbogbo 33 re 45 age 50 re o fi se abiamo gba to bi 51 52 awon ni re mejeje ti wa nle oko awon mo si wa fe oko gidi ni won fe bẹ́ẹ̀ni ètò jọkùnrin kan ṣoṣo tó wà láàrin wọn tí wọ́n fi jẹ́ mẹ́ta mìíràn ìyàwó tó dá a lọ́fẹ́ kò fẹ́ ìyàwó tí ò fẹ́ rí ìyá ọkọ ẹ gbọ́ ọmọ di pé ọjọ́ orí ń dé tí ẹ̀wọ̀n wọn ò rìn kan wọn ò rìn kan wọn ò kó gbogbo ẹ̀ wá provisions lóríṣiríṣi gbogbo tí èèyàn ti bẹnu àti ènìyàn tẹ́lẹ̀ ní ìlera rẹ̀ nígbà ti ọjọ́ alẹ́ bá dé àti bẹ́sẹ̀ àti rìn àti jókòó ìṣẹ́jú mẹ́rin mẹ́wàá níbò mẹ́rin ló fẹ́ nira ṣùgbọ́n olóyìnbó sọ̀rọ̀ kan pé prevention is better than cure ìtumọ̀ ni pé wọ́n lo nǹkan kó tó di ọ̀rọ̀ cure wọ́n prevent kó tó di pé wọ́n yẹ cure ń tẹ́ fi cure rẹ̀ ṣùgbọ́n ìyẹn tó o ti ń lo àgbo tó o ti ń lo nǹkan lóríṣiríṣi kò ní rí bẹ́ẹ̀ o kìí ṣe ẹni tí ó bá sọ̀rọ̀ fún un ó yẹ kó ti máa sọ kó ti ní ìrírí kó tó sọ kó máa sọ̀rọ̀ ní ìrírí èmi o ọ̀túnba Bayaji Adékunlé èmi máa lo àgbo nítorí pé gbogbo kìràkìtà tí èèyàn bá lókun àtagbára láti ṣe báyìí tó bá ti ń di pé èèyàn ti ń di 70, 65, 70, 75, 80, 85 kò ṣe é sáré máa ṣe mọ́ o oni tó ṣèyá títì nígbà tó di pé àwọn ọmọ ti dàgbà àwọn ètò wà ní ọkọ ti wà ní ọkọ ètò fẹ́yàwó ti fẹ́yàwó wọ́n sì ti ń ṣẹ̀tọ́ fún àwọn padà gẹ́gẹ́ bí àgbẹ̀ àmì tó tọ́jú ọmọ kódà ìgbà tó yá wọ́n gba ọmọ ọ̀dọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn pé kó máa báyà mú gbá kó máa bá mọ́ ní àwọn máwò ti ba be bi mo mo lo se olojojo mo mo lo ba won toju omo sugbon gba to bi pe agba nde mo sakiyesi orukun mejeji ile aye agbosogbon talen o ni mo pe ni are agba ki mo pe are agba are agba o di dodo fe ni temi re ba gbo ko yoju sugbon itoju ona to ba gba toju ara re ni are agba ofun ni da ogunle ba ku tin so yi awon kan be bayi ti won je 90 awon kan wa ti won je 80 something ti ba de mi ise won ni joko won na ro di duro sise ni awon kan si wa to pe ti ba de mi ise won ki ani o ti daga fun won ti won joko are agba orukun won to bayi ti won 70 to ti won 60 to gbo won ni ba de mi ti tora wa o I'm not going to be able to do it. 2024

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkọ èjìká ìbàdí àti ẹ̀yìn, kíkà kú àbírí ro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹ òun ẹ̀mẹ pàkílẹ̀ òun tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ já para o. Wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Láàrin ká máa mí gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ègbò mẹ́ ń dàbí sìgbàánì. Abẹ́rẹ́ dèmí 08062 72 95 75. Ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. Ó bẹ́ẹ̀ sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Ba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilá yìí. Láti bẹ́ kí apáta ẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ o. Òrò àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbàgbé. Orí àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Abẹ́rẹ́ dèmí sì mọ́ dájúdájú. 08062 72 95 75.
1: Iléeṣẹ́ bàbá ewégbèmí wà ní Ketun bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketun.

0: things are acting so, but you do that dambe atoku ara ni o ni alafia
1: awon to bawo ni pe ni ja yi mo ni isu ara yi pa o le yo ti le mo pe ah o ma ti ni je ku de lagbara
0: ese atoku iwo ti o gbo mi nile yana agbalagba ni eni abi omo kekere to je pe ti o ba ti ji laaro gbogbo ara bere si ni ro iwo to je pe owo re nku tai tai ese re nku tai tai
1: o ma gbo bayi
0: ben abi iwo to je pe to ba ti eni opo na kan sikeji ati ma re wa ti ma ni gule gule abi iwo to je pe ati bere mu nkan le ogbogun fun elomi to ba ni ko bere bayi eyin le ma bu sori elomi a ni ibadi bu nso elomi a ni ewa adi mi diji bayi nro mu
1: se awon to ba ni to nbo mu bawa ati bayi to nbere abi to ni to je pe o ta gege se ka tun ko so ara ni sunpa
0: ese atokun isara won tin da se sile ni
1: to ba ti wa ni bayi sa won tin ka ju awon nkan bayi ni agba kini ko se
0: iwo to ba ti ri ru awon apere ti adari ko mo fi gba la re dola yoju si baba ewe gbe mi a jo soro ti e ba ti kokko de ile ise ti wa leyin ti e ba ti gba kaadi 1000 a wa se ayewo fun lona ti gbalode ati ti ibile ta fi mo kini n se yin gan igba wo ni kini yi ti bere ibolo de du ka to mo ogun ta wa fi se iwosan fun yin
1: ṣugbọn mo n gbọdọ ma n sọ fun mi pe ofe le n se ayewo
0: bẹẹni ofe layewo amọ te ba ti di e gba kaadi 1000
1: bọ́lá ẹgbẹ́ mi kó tó di pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ náà ti ibi tí olùṣe ń wọ̀sán àwọn kan ń sọ máa sọ pé àwọn òwúrò olùsùn wọn máa lágbó ẹlòmíà máa ní ara máa rọ òun òun olùsùn sí gbogbo eléyìí náà ní í ṣe pẹ̀lú iṣan ara.
0: Bẹ́ẹ̀ni ó ní í ṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n ètò tó fara pẹ́ kíní kan wà tán bàbá máa ń pè ní ọfà ṣẹ̀dí ọfà kan wà tán pè ní ọfà sàkàtú tí ọfà yìí bá wọlé sí yàn lára á bẹ̀rẹ̀ sí ní ba omi ara iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni so tí ọfà yìí bá ti wá pẹ́ lára ó ṣeéṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúrúkúrú káàkiri ara ẹni àbí àwọn kan wà wọn láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkò bàbá sásùn ó ṣeéṣe kó má jẹ san ara ni kó dé ọfà ara ọlọ́run ò ní fẹ́ àṣà tí ò gbógun kò ní fi dé wa mọ́lẹ̀ kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò ní wòsàn orí mi kó gbé wa pàdé aláwo rè àmọ́ téèyàn bá dé ọ̀dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú òwú ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí wòsàn àwa kì í ṣe ọlọ́run ṣùgbọ́n àfitọ́lọ́run síwájú ọlọ́run dẹ̀ ń fún wa sí.
2: ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó gbọ́ kúrò lọ́wọ́ kò ní kúbọ̀ ládìde. ó fara wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn kíkákú àbí ríro gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹ òun ẹ̀mẹ pàkílẹ̀ òun tó mọ́ léwu díẹ̀ a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jápara o wá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú nínú àárín ká máa ní gúlegúle bẹ bí ìtàtijọ́ ìgbò náà ń dà bíi ti dáa ni abẹ́rẹ́ gbèmí 08062 72 95 75 ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró ó bẹ́ẹ̀ sì ni ọkùnrin fi jọ́kùnrin ó gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú táìta iláàyè láti jẹ́ kí apáta ẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ o òrò àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbàdé ní àtẹ́gbẹ́ sí lọ́kọ́ wọn abẹ́rẹ́ gbèmí sì mọ́ dájúdájú.
0: iléeṣẹ́ bàbá ewé gbèmí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹtù.
2: 08062 72 95 75 lápẹ̀ rẹ̀ ṣe pàtàkì fún ìwọ àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
1: nígbà bó ṣe dìjà ọkọ̀ mẹ́wàá òun náà lè ń gbọ́ bàbá olóògbèmí láti ìpínlẹ̀ ọ̀ṣun àwọn ọmọ mọ̀ nípa ewu àti egbò dáadáa. bàbá olóògbèmí ṣé ká ní pé iṣu ara yìí ń dúró gọrí gbìyànjú ni.
0: ẹ̀sìn iṣan ara gangan là ń pè ní ìjọmi nìyàn òun ló gbé ara wa dúró tí iṣan yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró ẹ rẹ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin adó ta iṣan ara ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn tó bá ti di pẹ́ẹ̀jẹ̀ orí bí lọ bó ṣe yẹ kó lọ ó ní orí bí lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹnìyẹn ò ní pè ní dà ìwọ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ iṣan ara rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró ṣé wàá rí atọ́kùn àwọn nǹkan kan mí wà tó lè ṣe àkóbá fún iṣan ara ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ nípa bàbá wa ń pè ní òkú àtòsí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà tó bá ti pẹ́ lára yóò ti kó bá iṣan kò wá níbẹ̀ kí iṣan yìí ní agbára àti gbé ní tá ń pè ní ọlọ́mọkùnrin dúró.
1: àwọn ọmọkùnrin ní ẹgbẹ́ nǹkan ọmọkùnrin wọn kéré ju

0: kiri won lo ko isan ka wa ni bi nkan lo mo kun o de pe ori e ni e de ngba koda e de o ba si lo bo si e ko lo bi ampuni e ba tin dagba soke e nkan mo kun re o ma ma soke ni ele na baba an pe ni asoke
1: sugbon ta tin de le se baba won bo ni aye o fere fere be ta si fun
0: baba aye o fere fere wa ati ni awon ero igbalode ta fi se aye wo ta mo bi ti asan lugo si lagwa ara ba se ni ti gbalode be na la ni ti ibile ta ma ba wa nu laye jon
1: dupe lowo olorun ora ba ni fa ba le pe ero ibani soro ni kan wa pe bi ti bi se ni wosa
0: ero ibani soro baba ewe gbe mi re 08062729575 egbo le kan si 08062729575 ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè lẹ́ẹ̀kan sí 08062729575
1: Baba wegbe mi asiwa pelowo ni de agbara lori isara olomokun lati so bi pe opolopo awon olomoke to wa nta nsin won fe olomokun ni o le se dede lodo won o so fun mo eko mo ni awon to mo pa daada ti won fi se yin ro ri won si wa lati ipin osun yen ni osun state baba wegbe mi to ni nkan mi ti o ti le se akoba fun le se dede olomokun
0: ese atokun owo to n gbo mi nile eleyi ko mo laarin an baba mi ti won gbo mi nile okunrin to ba ti ni ifo suga ko ni le se daada owo okunrin to n gbo mi nile to n to bi eme tan bi eme rin ile to mo
1: isera isera isera
0: yo se akoba lati se oju si ele pe olorun fe re ninu ile akoko niyan eun ti ba ti n to le meji le meta ki le to mo o ti n to alaafia ara danu ba se n to yi ni san ara ma ma dase sile àwọn míì tí wọn bá jí láàárọ atọkùn ẹsẹ wọn á wú tẹ bá fọwọ jìnà á jì lọrùn àìsàn kan nìyẹn àbí ẹyìn ìyá mi tẹ ìgbọ mi nílé àti bàbá mi tó jẹ pé ọdún orí ló fa iṣan ara ti yí a ti ní àwọn egbòogi tó da fún àgbàlagbà
1: bẹẹni
0: àti lárúgbó nílé
1: ọdún orí ọrọ ní ṣe pẹlú iṣan ara
0: bẹẹni ọdún orí ní ṣe pẹlú iṣan ara torí bàbá ṣe ń dàgbà sí bẹẹ náà ni ara ó ṣe máa dàṣẹ sílẹ sí ṣùgbọn a ti ní àwọn egbòogi tó dá fún ìpèníjà báyìí ẹyin tẹ ìgbó mi nílé má sọ pé ọtí lọ gbá ọtí lọ àwo ọtí lọ kókó bàbá sásùn àìsàn ló bò mí mọra kí n pa ẹ lórúkọ tó ń jẹ tó mo síta kí n fi ẹ sílẹ gbogbo wa lamọ bínú ṣe rí atọkùn nílé ṣe bàbá ewégbè mi àfi ara nìyàn tẹ bá ti kọkọ dọdọ wa àfàjẹ ọkọ jẹ ni pé ẹ kọkọ di àǹfààní ẹ kúrò.
1: Bẹ̀rẹ̀ discount. Wọ́n ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún wa.
0: Ní ìlànà ti bàbá wa àti ti.
1: Bàbá ewégbè mi sọ́lẹ̀ kan ní àkíyè àti ìlọmọ ní. Ó máa ń pa ìdáadáa àwọn ìrẹsì ń gbọ́n pẹ̀lú wọn. Wọ́n rà bí àṣọ̀dù. Ṣé
0: tẹ bá ti dílé iṣẹ wa ẹni kábàámọ pàṣẹ wa ilé iṣẹ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹsẹ níbi tí wọn ti ń wọ mọtò alápẹrẹ ní ketu ilé iṣẹ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹsẹ níbi tí wọn ti ń wọ mọtò alápẹrẹ ní ketu.
1: ó máa ń fún abalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè o 08062729575 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 08062729575 ọdún ìgbà kan náà.
1: Tó adúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá rẹ́gbẹ̀ mi orúkọ tèmi tí ìpadà lẹ́ẹ̀kan sí olùmíde ọ̀làlérè ní orúkọ tèmi rẹ́ pẹ̀lú olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ mi ẹ̀ṣẹ̀ o.
2: Ó ń pataki to ye fun omo ede ni e ni ki alaafia re pepele pele ko gba kuro lowo ko ni kubo ladide para wa kale lowo isoro ese oruko ejika ibadi ati eyin gba ku abiriro gbo on to ba le ma mu ni tole me un e me pakile o to mo lewu die a o si gbono foju se wa lodo ololufe da para o ba ti ri tage tage bi eni fe subu ni laarin ka ma mi gule gule be bi tati jo egbo mi n da bi ti dani be re be mi 0862 72 9575 isara lo n gbe eda dulo ti ni ọkùnrin fi jọkùnrin ó gba ìsìn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú táìta iláàyè láti jẹ́ kí apáta ẹsẹ̀ kan rẹ bí ọ̀tá rẹ òòrùn àrùn ni kì í jẹ́ kí ìsìn ó gbàdé wí àtẹ́gbò sí lọ́kọ́ wọn ṣe ewébèmí sì mọ́ dájúdájú.
0: Iléeṣẹ́ bàbá ewébèmí wà ní Kétu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétu.

jẹ́ bó ti jẹ́ ẹ̀kọ́ sí iléeṣẹ́ bàbá wẹ́gbẹ́ mi lọ́la òde yìí ni èèyàn kì í fi ọwọ́ tó ń dùn ún fi bọ́ sọ ọwọ́ tó ń dùn èèyàn fi bọ́ sọ ní ẹ̀kọ́ sí iléeṣẹ́ bàbá wẹ́gbẹ́ mi kíákíá kì í torí nípa àjíṣan kí nǹkan ọmọkùnrin ó dìde ní àárọ̀ kùtù àì ọlọ́run fi kíra bá ewégbè mi kì í kà sí nǹkan ẹ̀kọ́ sí ẹ̀gbẹ́ mi lọ́la ẹ pé 0806 272 9575 ẹ̀ka tó ń gbádùn kí sínáde kápá bí èso ajú sí ìmọ̀

jẹ́bọ́sí jẹ́ tari dénú ti alẹ́ òní ẹkú òrùjẹ́ mẹ́jọ láti ẹ̀dùn mọ́rin tí jésù bá sọ́dún bọ̀ wá sí èyí kí sàn àdé mú kí ọ àtẹ̀pẹ́ ayé o long life and prosperity o mo ti wà nìyẹn lókọ bẹ́sí olúbọmi àlùkò àtẹ̀pẹ́ lọ́wọ́ tó dín mọ́rin àṣẹyíṣẹ́ mi àpẹẹrẹ ọlọ́run àtẹ̀pẹ́ ọláwọyí ọlájídé lókọ tèmi àyìn lọ́gùn fàájì ìdádì wọ kí ló mọ̀ ètè bàbá ìdè ìpàdé wa bí oyin bí adùn ìjọ mẹ́jọ kásùn láyọ̀.

bẹ́ẹ̀ ni ọba tó ṣeré fún wa tó ṣeré fún gbogbo wa fó ṣeré fún bàbá wa bàbá Sunday Adégẹyẹ èmi náà wá níbọ̀ sẹ́ o ọjọ́ kan náà lọ bá àwọn méjèèjì màmá tèmi náà ni ẹ̀hún ìyá àlùkò ìyá bọ́sẹ̀dé àlùkò adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọjọ́ náà ọjọ́ ayọ̀ ni ọjọ́ ìdùnnú ni ọjọ́ orin ni ẹni tí ọlọ́run bá dúró tì ẹ jẹ́ ká máa kà á lọ́jọ́ kọ̀ọ̀kan tó fi pé tì lórí ilé àlàyé ọjọ́ tá a rí jẹ ọjọ́ tá a tún rí jẹ nídàkejì ọjọ́ tí a wò pé báwo ló ṣe rí báyọ̀ ọlọ́run àtọjọ́ tí inú wa dùn inú mi dùn fún yín inú mi dẹ̀ dùn fún gbogbo ẹ̀yin tí ẹ jọ ń ṣe ọjọ́ ìbí lágbára lọ́wọ́ ọlọ́run ọjọ́ ayọ̀ lọ́jọ́ náà máa jẹ́ ẹ̀mí yá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o lágbára ọlọ́run a dẹ̀ tún retí lọ́jọ́ Sunday lágbára ọlọ́run ní aago mẹ́wàá ní àárọ̀ lágbára ọlọ́run kí gbogbo wa ẹ jẹ́ kí a jókòó ti rédíò wa kí a gbọ́ ọ̀rọ̀ láti ẹnu bàbá wa Sunday Adégẹyẹ àbí bàbá wa Sunday Adégẹyẹ sọ ní aládé ní agbára lọ́wọ́ ọlọ́run gbogbo wa náà lájọ máa gbọ́ gbogbo wa náà ládẹjọ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú àlàáfíà àti ìbàlẹ̀ ọkàn mo rántí gbogbo ìgbà tí mo kéré tó bá ti ń gbé wa lọ sí skul báyìí orí yẹn la máa play láti ilé títí dé skul orí bàbá la máa play títí dé skul a dẹ̀ dúpẹ́ pé bá ṣe mọ̀ ọ́ láti kékeré a tún ṣì mọ̀ ọ́ nígbà tá à ń dàgbà ọpẹ́ ní fẹ́ lọ́hùn gbogbo àdúrà tá à ń gbà náà kò jù báyẹn lọ a lọ máa mórí léṣù kàbá yìí lágbára lọ́wọ́ ọlọ́run nígbà tí ó bá fi máa di aago mẹ́rin gbogbo wa náà ni àtújọ máa pàdé ní ayọ̀ àti ní àlàáfíà nígbà tí ojú bá máa mọ́ fún àwọn ètò wa ní ọlọ́kọ̀ òòjọ́ kan lágbára lọ́wọ́ ọlọ́run orí ọ̀fẹ́ àti àánú ọlọ́run àbàyàn àbá gbogbo wa ní orúkọ màmá wa látòkè wa màmá wa princess adenike adegoke ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa láti àbújá lọ́hùn bàbá wa muhammed bulama àti gbogbo àwọn èèyàn wa gbogbo àwọn ọ̀gá lọ́gà wa lábújá lọ́hùn àti màmá wa princess adenike adegoke ní èkó ń bí tí yóò fi mọ́ bàbá wa ọgbẹ́ni gbẹ̀ngà fatilé àti gbogbo àwọn lọ́gà lọ́gà wa ní ìlú èkó ń bí ní orúkọ gbogbo náà ni a kì í yín pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa tẹ́mi àti gbogbo àwọn tá àtijọ́ ń ṣiṣẹ́ o ẹnjìnà ọmọ-eegun ẹnjìnà jẹ́jẹ́ lowó àti gbogbo àwọn tí wọ́n jọ wà pátápátá arábìnrin fẹ́mi òjìkùtù àti ọ̀gbẹ́ni ẹnjìnà náà ni ẹnjìnà adáì yusuf adáì àti gbogbo àwọn tí wọ́n wà nílòrò tí ó fi mọ́ ọ̀gbẹ́ni taiwo àti gbogbo àwọn èèyàn wọn pátá pẹ̀lú ọ̀gbẹ́ni shina olúbọdún tẹ́bá ti ń gbọ́ kókó olúwe ìròyìn pépà yẹn ò lẹ́sẹ̀ tó máa fi rìn wá èèyàn kọ́ ló lẹ́sẹ̀ tó lọ fi kó pépà wá síbi ọ̀gbẹ́ni shina olúbọdún gbogbo wa la jọ ń kó pọ̀ báyìí tí ẹ tún máa fi gbá wa nígbà tí ojú bá mọ́ lágbára ọlọ́run a kì í ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa pé ẹ ṣe gan-an ní bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ire àánú ìdùnnú ìbùkún àti orí ọ̀fẹ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀ kò dẹ̀ ní fi gbogbo wa sílẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run àjọsùn láyọ̀ àjíjì òdodo ẹran títí wíńdò ẹ tilẹ̀kùn gbogbo nǹkan tó yẹ kẹ ti ẹ ti ibi tó yẹ kẹ parọ́ ẹ paná ibi tó yẹ kẹ fi nálẹ̀ ẹ tanná lẹ̀ síbẹ̀ àbọ̀ náà adájú lórí yín adájú lórí gbogbo wa blessing àlòkò lorúkọ ti tèmi bí gbogbo tẹ́ ti ń gbọ́ wa ni mo ti ń kí yín pé ẹ ṣe gan-an ni bí ẹ ṣe ń tẹ́tí sí wa ká sùn láyọ̀.